0: ọgọ́ta orí ìkọkànlé ní ọgọ́ta ẹsẹ̀ ìkẹwàá. Èmi ó yọ̀ gidigidi nínú Olúwa, ọkàn mi yóò yọ̀ nínú Ọlọ́run mi, nítorí ó ti fi agbádá wọ̀ mí, ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí. Wò kíní yìí, ohun tí Ọlọ́run bá wa sọ, òun ni wípé bí àbátan Ọlọ́run wá, aṣọ ògbólógbò, aṣọ ìwà àtijọ́, aṣọ ìrìn àtijọ́, aṣọ ìjẹun àtijọ́, aṣọ ìṣe àtijọ́, a ó bọ́ wọn kúrò, a ó sì gbé aṣọ titun, aṣọ ayò, aṣọ òdodo, a ó gbé wọ̀. Yẹ kí a tún wo ìwé ìfihàn. Ìwé ìfihàn, a ń tọ́ka sí àwọn ẹsẹ̀ bíbélì yìí, kí ó ba lè yé wa dáradára ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí. Yẹ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje. Ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán, òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbò, nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ ẹni ní í ṣe òdodo àwọn ènìyàn mímọ́. Ṣé orí ohun tí a ń sọ níhìn, bí a bá rí obìnrin kan tí a fẹ́ sìn lọ sí ilé ọkọ, bí obìnrin yìí bí ó bá ti múra sílẹ̀ fún ọjọ́ ìgbéyàwó, àwọn aṣọ tí ó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ ìlòsí, aṣọ tí ó ti ń lò nínú ilé, a bọ́ wọn kúrò, a tún ara rẹ̀ ṣe, a wẹ̀ dáradára, a sì wá mú aṣọ titun. Ìgbà mìíràn a jẹ́ aṣọ tí ó funfun gbò, a wọ̀ ọ́. Nígbà tí ó bá wọ irú aṣọ yìí, ó múra sílẹ̀ láti lọ pàdé ọkọ rẹ̀. À ń sọ fún wa wípé bí ìjọ ti jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn, ìyàwó Jésù Kristì, àwa tí a múra sílẹ̀ fún ìgbàsókè àwọn ènìyàn mímọ́, àwa tí a múra sílẹ̀ nígbà tí olórí áńgẹ́lì yóò fún pé, nígbà tí àwọn òkú nínú Kristì yóò jí dìde, nígbà tí a ó gbà wá sókè láti lọ pàdé olùfẹ́ wa, láti lọ pàdé olùgbàlà wa, láti lọ pàdé olúwa wa, láti lọ pàdé olùṣọ́ àgùntàn, láti lọ pàdé ọ̀dọ́ àgùntàn, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó ní àwa yìí ni a bọ́ aṣọ àkísà àti àtijọ́, a bọ́ sílẹ̀, a wá gbé aṣọ mìíràn wọ̀, aṣọ tí ó funfun gbò, aṣọ tí ó ń ṣe àpèjúwe ìwà mímọ́ ti àwọn ènìyàn mímọ́ nísinsìnyí. Ó yẹ kí ó yé wa. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí, yẹ kí a padà sí Kolose orí kẹta. Ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí. Ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Ìkejì, àwọn ìwà ọkùnrin titun. Ìkẹta, ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀, ẹ̀kọ́ tí ó wá láti inú Ọlọ́run, ẹ̀kọ́ tí ẹ̀mí Ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí. Mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa, òye yóò yé wa, wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn látòkè wá, àti wípé bí a ti ń gbọ́, a ó dìde láti ṣe ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀, láì jáfara. Jẹ́ kí a wo ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ bí ẹ wà kísà tí a fẹ́ gbé sọnù, bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù apọ́sẹ́lì sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà, wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀, ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. o wa nso pon ni sugbon nisinsin yi gba ti Paul apostle nso nisinsin yi o nso nipa igba kan ni igbese aye awon ni igbese aye awon ara Kolose igba kan ni igbese aye onigbagbo nje nisinsin yi ti anso nipa re kini o ntoka si o ntoka si wipe ati kuro ninu aye ati wa si ijoba Olorun nisinsin yi ti ati wa si ijoba Olorun o ntoka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso Jesu Kristi olugbalawa o nso wipe sugbon nisinsin yi ti ati wa si abe akoso titun o nso nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa nso fun a wipe nje nisinsin yi ti a wa ninu imole o nso wipe ati di oku si ese ati di aye si Kristi ati ji iji ododo o wa nso wipe gba ti ati kuro ni eni ti atijo ti a si ti wa nisinsin yi lati di titun ninu ero wa ninu Kristi o ni oye ke a fi gbogbo awon nkan wonyi sile o wa nso o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya ori olopa iji laaro o wa si ori ila nibi ti won tin to ke a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele ko wo aso ti a fi da olopa mo ah ni oga olopa wa so pe nje nisinsin yi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso wonyi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se on ti mo nso ye wa ahan o dara be nitori be eyi ni a fi nso fun a we pe ki a fi nkan wonyi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gba ti a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a dabi eni we pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun a ma be sini so pe ki lo de sebi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu onigba ti a ti mo Jesu Kristi oni ki a fi awon nkan woyi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma dabe ni pon gbona die bi ati de waju oko ni a ri pe oju oko faro a si ri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti tuto soke won ti foju gba o dabi eni wipe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti a jo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wipe bi aba ti soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabi arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o nso fun wa o ni bi a ba ti bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo nfa irunu laarin awa omo olorun ki lo nfa aran kan bi a ba so nkan o se se gege bi eniyan eleran ara bi a ti le ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wepe bi aba ti ni igbala alaafia olorun a wonu okan wa iye olorun a wo inu okan wa bi aba ti ni igbala ayo idariji aso ninu okan wa bi aba ti ni igbala a o ri wepe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele ki a to mo Jesu bi won ba gba wa leti adun wa die nisinsin na bi a mo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko so ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo wi pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nsoro laarin ara wa ṣugbọn ohun ti a n sọ yìí kí ó dàbí ẹni wípé ó fẹ́ gba òdì lọ́kàn wa kí wọ́n sọ fún apá kí a má bínú o wípé kìí ṣe wípé a mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yìí sí wa nítorí bẹ́ẹ̀ kí a gbójú fo nǹkan yìí dá bí a bá ti sọ bẹ́ẹ̀ ó yẹ kó tán lọ́kàn wa ṣùgbọ́n wípé kò dùn mí kò dùn mí ṣùgbọ́n a sì tún ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé a sì ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe lágbájá ti a ń dárúkọ ó jí ọmọ ọlọ́run àwa pàápàá a sọ pé a jẹ ọmọ ọlọrun àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe bí nǹkan dé fún lágbájá bóyá ó fẹ gbéyàwó ni bóyá ó fẹ sìnkú ni bóyá ó fẹ kó ọmọ jáde ni kò sóhun tó lè dé kí n débẹ mi ò ní yọjú sí wọn nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi a fi ọrun láti lè parí ẹ irú ẹni bẹẹ báwo ló ṣe jẹ ọmọ ọlọrun ó ní kí a fi ìbínú sílẹ kí a fi ìrunú sílẹ kí a fi àrán kan sílẹ àwa bí bóyá o ti délé ọkọ ìwọ àti ọkọ ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan ó sọ nǹkan tí ò dára ó ṣeéṣe kí ó sọ nípa ìyá rẹ tàbí kí ó sọ nípa bàbá rẹ tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara ó wọnú akínyẹmí ara rẹ ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ọkọ wa ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára ó wá pẹ̀ pé ìyàwó mi má bínú o ìṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé mo ti gbàgbé ẹni tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé ibi tí mo gbọ́n jú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tẹ́bi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ́lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrunú á kúrò àrán kan kọ́ á kúrò ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́yè sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwàbí ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka ohunkóhun nínú rẹ̀ ni a ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ kò bákùn gbé ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfàrà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí wípé ó jẹ́ ohun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n ìgbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá wọn sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aladugo sin bere wo pe ah arabirin ni bo le fe lo han tin ba da lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo ko ba mi ro iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so topun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boy boy eru re nitori be won o ni so fun ah mo fe sare de odo aladugo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ke a ma so pe aje oni igbagbo ke a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe ah ba le mi mo fe lo ri iya mi o oko le so wo pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be akani arale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju le mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe ah e ma pe die ah se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po popo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe aje onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo romu ori kefa romu ori kefa lati ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo onkan na ni eyi so fun wa ninu efeso ori kerin efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye onisinsin yi okan na ni bibeli iba je kolose lati nka iba je romu lati loka iba je efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki tun so papa o sese se amo wi pe ki se deeper ni ijo kan sosho ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsin yi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji le logun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan ese iketa le logun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki eni tin jale ma se jale mo ti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan ti elomiran o ni eni ti o ba ti n se be tele ki o ma se be mo bi o ba ti ni igbala ita ori bi naira kan lori benchi ngba to wa si ile esin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele ki o ma se jale mo eni to je wi pe tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi ala igbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele gege bi ala igbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibudo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o ma nfeserale kaakiri ni ni ibudo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo e fun baba bi baba ba lo sita e a ma lo to bo apo baba a ma lo to bo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisi o ni awa ta jale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ti won ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele tele ni yi gege bi e lai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo ye apo oko wo o tun lo ye ibi ti won ko nkan si wo boya wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni ti njale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta ti nsise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale bakan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe ade ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu onu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni a npe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba nba yawo re soro ti o ba dabi eni pe a nba eru soro nigba ti oko ba npe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba nso oro ti o le je ki eyan position le ki o kudanu nigba ti o ba nso si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba nso wi pe ma so fun to je pe aran ti ile ibi to nti wa a mo wi pe emi o ki nse eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki nlo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wi pe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana to je wi pe bi enikan kan wa bi e ba nji laaro ti an fi oro olorun se dingi ti an wo ti a sin fi diwon igbesi aye wa alafia yo wa ni dile wa bi aba mo pe ki oko ti ko to ba yawo soro we pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba yawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa e se to je wi pe oko ati yawo nsoro atun gbo ni ile kerin ile karun won so pe ah lagbaja tun ti de o pe o fe lu yawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀ síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agbolé ká máa dáríjì ara wa níbi iṣẹ́ kí a máa dáríjì ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríjì ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríjì wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọn dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọn jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹsì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹsì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí àwọn lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí àwọn lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ a tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì àwa rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ àwa sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda àwa dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi ni kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu lekan si efesu ori kerin ese ikerin lelogun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ti olorun li ododo ati ni iwa mimo otito sori ikona ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be sini rin irin otun ki a be sini hu iwa otun ninu romu ori kejila romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni iroyinu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi jesu christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi iyipada iba farahan ni tooto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si kolose ori keta ese ikokanla kolose ori keta ese ikokanla nibi ti ko le si heleni ati jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wi pe nigba ti a ba ti ba olorun pade nigba ti a ba ti di eniyan olorun eniyan mimo wi pe okuta idigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wi pe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun a wi pe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wi pe ati mu okuro lakoko o nso nipa ti heleni ati jew bi aba nso nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni edi ti o le yi oda dara won ma won pe won ni keferi awon jew won ma npe gbogbo awon eniyan toku won ma npe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti a npe ni keferi tele tele ati eni ti a npe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a ko nila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sure si won ti won so wepe won ko se daradara o ni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won a di ikan a o ni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi bakan na bi won ba ti mo jesu christi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wi pe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se eni ti o fun won si abe isinro won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu christi pade won di okan na e la nso fun wa wi pe bi a ba ti mo olorun wi pe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe christi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kookan wa ati ninu eni kookan wa gbogbo wa yo fun isokan papo a o ni olorun kan christi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu jesu christi eyi ni olorun ko wa loni nisisiyi o ye ki a dide duro ki a so fun olorun wipe awon iwa atijo iwa ogbologbo ti atijo wipe o ye ki adagbere fun won patapata o ye ki a so fun olorun wipe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa papa ni bi a se nba enikokan enikeji wa lo o ye ki a di titun ni on gbogbo ti a nse ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbese aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti an daruko won yi se won si wa ni igbese aye re ni ewo ni atun ka agbere mo ni gbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbogbo na enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo oni gbagbo ko e ko ri be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbese aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa
1: E je ki a gbadura. Baba wa ti nbe le orun. Baba Jesu Kristi Oluwa wa. Eni ti o fe wa. Ti o ran Jesu Kristi lati wa se aye yi. Lati ku fun ese wa. Eni ti o fe wa to be. Ti ko fe ki a segbe. Sugbon ti o npe wa. Lati gbagbo ninu Jesu Kristi. Ki a ba le ni iye ni pekun. A fi ogo. Iyin ati ola fun oroko yin e gba ope wa ni oroko Jesu adope wipe e ti fi anu yin han fun wa lati ibere odun yi titi de opin re adope wipe e se wa ni olori re adope wipe e ko wa bi ati gbadura adope wipe e fun wa ni igbagbo lati ro mo yin ninu ofi ola wahala ti o wa ninu aye adope wipe e ko wa lati sumo yin nigbati aye nba wa jagun nigbati ese ngbogun nigbati esu papa ti o nwa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abe abo adope lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adope lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adope lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni a nbebe wipe e fun a lori ofe si wipe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a o ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsiyi e fun a ni eti omo ti yo gbo ti o si se ohun ti e n so fun wa lati se adope wipe e ti gbo ti wa a si bẹyin wipe gege bi a o ti ma gboro yin nisinsiyi wipe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Kristi Oluwa wa lati igba ti a ti bere isin ni a ti n so ti a si n dupe lowo olorun wipe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni wepe gege bi olorun ti pa wa mu ti o ti se wa loore wipe iwa wa irin wa oro enu wa ise wa wi pe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wi pe ati sumo opin odun yi wi pe ko to ojo meji ti odun ti a wa ninu re.

Kolose, àwọn tí múnisìnà, wọ́n kó àwọn ará Kolose wọ̀nyí wípé Jésù Kristi, ó dàbí ẹni wípé kò lè tó fún wọn. Wípé bí wọ́n ti ń gba Jésù Kristi gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn angẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kolose, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kolose, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristi tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti májẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì, ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí. Nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kì í ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kolose, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristi nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti Olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristi nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kolose wípé Jésù Kristi ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kolose orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyà nípẹ̀kun ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristi ni gbogbo ẹ̀kún
oye.

ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristì ní gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a máa bá ṣìnà lọ, kí a máa bá tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristì ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí, ni wọn ó sì máa bí sí bí a bá gba Jésù Kristì gbọ́, wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristì, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tún wà ní ibòmíràn, bí kì í ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó ń fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Pọ́ọ̀lù Àpọ́sítélì lóminú, tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kólósè, tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọn ó sọ wọn di aṣáko, wọn ó sọ wọn di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kólósè orí kìíní, tí ó ń sọ nínú nípa Kristì Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristì àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristì ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristì ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristì orí ìjọ. Ìkíní, Kristì àwòrán Ọlọ́run. Ìkejì, Kristì ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristì orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Pọ́ọ̀lù ń sọ nípa rẹ̀ yìí, tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún, tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristì. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú, tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristì jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọláńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọláńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dénìyàn.
ti o wa fi olorun han jesu yi ni aworan olorun pipe aworan ti o fi olorun han ti o si so fun a wi pe oun paapa je olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro olorun nisinsin ki o le mo wi pe jesu christi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je olorun fun ara re je kin tun ka se oleti le kan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori abi omo kan fun wa abi omokunrin kan fun wa eyi nso nipa Jesu Christi oni ijoba yi o se wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba aro olorun gbo bi ki ba se wi pe o fe mu olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Christi yi a pe ni olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia e je ki o da wa loju wi pe Jesu ti agbagbo ki se woli ki se angeli o je olorun o so wi pe a ma n pe ni omo olorun be ni o je omo olorun o si tun je olorun bakan na bi abawo orin dafidi orin dafidi ori karun din ni aadota ori karun din ni aadota lati ese ikefa si ikeje oni olorun lae ati lae lae ni ite re opa alade ijoba re opa alade otito ni iwo fe ododo iwo korira ewa buburu nitori na le olorun olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re bi o ba fiye si ohun ti a ka yi o so wi pe ni ese ikefa o nso nipa olorun o ni olorun lai lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni ṣugbọn ni ese ikeje ni o tun so wi pe nitori na ni olorun olorun re o pe ni olorun ninu ese ikefa o tun so wi pe olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu hebero ranti ohun ti a ka wi pe o n so nipa olorun o si tun n so nipa wi pe olorun ti a n so nipa re yi titi lai ni ite re ati wi pe opa alade ijoba re opa alade otito ni wo hebero ori kini lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa si aye o mo wi pe yin so nipa Kristi o wi pe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina ṣugbọn ni ti ọmọ ni o wi pe ranti wi pe yi n so nipa Kristi ni ti ọmọ ni o wi pe ite re olorun lae ati lae lae ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayoyan oju awon egbe re lo yo yo nisisin iwo pe eyi ti a ti ka ninu orin dafidi o n toka si Jesu Christi o si n pe Jesu Christi ni olorun eyi je ohun awamaridi ṣugbọn o je ohun ti a ṣipaya fun wa lati ọwọ emi olorun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kesan ese karun ti eni ti awon baba ise ati lati odo awon eni ti Kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo olorun olobokun lailai bi o ti n so nipa Kristi ni o n so wi pe oun ni olorun olobokun lailai bi iyemeji ba wa ninu okan enikeni ki o wo Matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won
gbogbo eyi se se ki eyi ti a so lati odo Oluwa wa li enu wo li ki o le se pe ki yesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanueli itumo eyi ti se Olorun wa pelu wa bi a ti n pe Jesu Kristi ni Emmanueli ni antumo re fun a wi pe itumo re ni wi pe Olorun ni o de niyan ti o wa ba wa gbe ati itanshan imole re o je itanshan imole ti Olorun wo iwe Hebrew le kan si Hebrew ori kini lati ese kini ki a wo nti iwe mimo so nipa Jesu Kristi ti o je Olorun ti o si je eleda ohun gbogbo Olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro ni igba ni ni ikeyin ojo won yi o ti pase omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo ni pase eni ti o da awon aye pelu bi o ba tin gbero ninu okan re tabi ti o ni afiyesi wo pe bawo ni a se da aye je ki o ye wo pe Olorun ni o da aye sugbon so fun a wo pe eni ti o da awon aye nipase Jesu Kristi eni ti se itanshan ogo re ati aworan ohun ti kara re ti o si n fi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi n so nipa Jesu Kristi we pe o je Olorun o je eleda wa o n si ni Olorun aye raye ninu Kolose ori kini wo ese kedogun le kan si eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda bi o ba n so nipa akobi gbogbo eda eyi ko so wi pe ada Jesu nitori pe awon ti won ma n gbe bibeli kaakiri ti won ma n ta iwe ti won ma n ta kaakiri won ma n so wi pe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da Adamu ki a to da alagbaja ki a to da tibi ki a to da tohun nitori wi pe ede ti bibeli n lo ko ye won bi a ba n so nipa akobi ninu ede Greek ti a fi ko majemu titun o n so nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko we pe akoko da Jesu ki a to da awon eda miran o n so nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eyi ni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je Olorun bi Olorun baba ti je Olorun be ni Olorun omo je Olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu Olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan won yi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe oun ni olubori ati o wa ni ipo ori ninu ohun gbogbo ninu Filipi
oríkejì, Philippi oríkejì, and wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. A ń sọ fún níhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kìí ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ náwó sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paul Apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pípé, nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún ọ wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristì ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristì yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ li àdá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ li àdá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti fún lè a dá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ li ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n yé ni, tí kò ní àfikún, tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Wípé agbára Jésù Kristì ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristì ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí ara rìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè a fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì? Jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí, kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá. Ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró. Ní tòótọ́, gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wípé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá. Àti ìwọ Olúwa, lé àtètè kọ́ ṣe,
li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ru iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ru iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihin rere sioni gun oke giga lo iwo onihire pelu iwo ni rere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe ewo olorun yin kiyesi Oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o sori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehova ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wo pe bi a ba nso nipa oluso agutan ni toto an so nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Kristi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa Kristi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa ati awa nipasẹ re nitori be je ki o yi o daju we pe Jesu ti an soro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipasẹ re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ijo
eni ti se ipile akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didu inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara kristi be ni a pe kristi ni ori ijo ninu kolose keji ori keji ninu kolose ori keji ese ikokandilogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa kristi ni wipe kristi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni o le so agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo jesu kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon jesu kristi ti o je ori fun ijo oni orisun agbara ohun si ni asaju ki se angeli ki se ala ki se iran ki se isotele sugbon oro ti jesu kristi oluwa wa so gege bi ori oni o je itona fun olukuluku wa nitori wipe oni asaju ati adari wa oni oluso agutan ati olutoju wa pelu oni iye imole fun ijo je ki a wo efesu ori kini efesu ori kini ese ikeji lelogun ati iketa lelogun o si ti fi ohun gbogbo sabe ese re o si ti fi ise ori lori ohun gbogbo fun ijo eyi ti se ara re ekun eni ti o kun ohun gbogbo ninu ohun gbogbo jesu yi ni o je ohun gbogbo ninu ohun gbogbo fun wa nitori be bi abamo olorun ko ye ki a tun pada lo sinu iborisa tabi ki a tun pada lo sinu ese eke ti awon elomiran nsin ti won ko gbawe pe gbogbo ekun ohun ti o wulo fun wa o wa ninu jesu kristi olowa olorun wa ati olugbala wa eleda gbogbo aye ati eleda ohun ti a ri ati ohun ti a ko ri mo fe ki o pada si kolose nisisiyi ori kini lati ese ikedogun ki a wo akojopo ohun ti olorun ko wa ninu awon ese ti a ti n ka yi lati ese ikedogun eni ti se aworan olorun ti a ko ri akobi tabi olori eni ti o ni ipo giga julo ninu gbogbo eda eye ki o ye wa wipe a ko le ri olorun a ko si si eni ti o ri olorun ninu ola nla re nigba kan ri sugbon jesu kristi ni olorun deniyan ti o wa si aye ti o fi olorun han se olorun lagbara o lagbara se olorun ni o da gbogbo aye o da nipasẹ jesu kristi se a mo wipe ko si ohun to soro fun olorun lati se be na ni ko si ohun to soro fun jesu kristi lati se nitori ikini nitori pe eni ti se aworan olorun ti a ko ri le ohun ninu nitori ninu re le ati da ohun gbogbo ninu jesu kristi ati nipasẹ jesu kristi le ati da ohun gbogbo iseda ati re iseda temi ati iseda ohun gbogbo ti a ri o wa lati owo jesu kristi nitori be ohun ti o to ohun ti o ye ni lati gba jesu kristi gbo gege bi olugbala wa nitori wipe oni o da wa ati fun ogo re ni o fi da wa o so wipe gbogbo ohun ti a da patapata gba ohun ti n be le orun ati ohun ti n be le aye eyi ti a ri ati eyi ti a ko ri iba se ite iba se oye iba se ijoba iba se ola wipe nipase re le ati da ohun gbogbo
nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lé a ti dáhùn gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún un lè a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀, èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dénìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan, nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara, òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí o lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ, àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristì gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí, tí a kò lè rí nínú Jésù Kristì, nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristì, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèèrè àti èyí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristì ní àwòrán Ọlọ́run tí a kò rí, Jésù Kristì ní ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé Jésù Kristì ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ là rántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùgbàlà, Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùṣọ́ àgùntàn, òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristì yìí kan náà, Emmanuel, Ọlọ́run dénìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo, nítorí wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá, ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́, òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀, ké pe Ọlọ́run, kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn, nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́, o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè,
ati oni oni dajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isire si olorun ma se je keni keni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je keni keni ki o tan oje wo pe Jesu Kristi ko to gege bi olubala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si o ni a fi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gbe eni ti o fun alore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisi ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je oni dajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run han ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere. Àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú u kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn. ati ifara eni rubo awon omo olorun eni ti o ba je omo olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifara eni rubo won a ma nri ijoloto won ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi orin dafidi ori keta le ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe ti nso wa di omo olorun lakoko o so fun wa wi pe ki a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo we pe bi o ba je eni ti nka bibeli o mo we pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu fi wa wipe nje o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a so fun wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja awon ejina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma jewo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori wi pe ati mu awon ese won yi ati mu ojina si wa o wa so fun ni ese iketala o ni bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wipe bi olorun ti n so fun o ti ti o nfi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu o lo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro olorun ma je ke awon ese won ki o je iparun mi oni bi o ba ti je ni to beru be eni to nwariri ni waju olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o e dariji ni o so wa di omo olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe oluwa oluwa ni a pe ni omo olorun kiki awon ti a ti dari ese won ji kiki awon ti a ti mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese o tun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa galatia ori keta galatia ori keta lati ese ikeji le logun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu jesu christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu jesu christi we pe be a ba ke pe olowa we pe a o gba wala a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa wese ikerindinlogbon nitori pe omo olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Kristi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gbati ako ese sile gbati ako isu sile gbati ako okunkun ati ise okunkun sile gbati ako awon ire koja wa gbati ako won sile gbati an so fun Olorun we pe ki o sanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko ti le ri ni oju iyara sugbon ti a mo wi pe a mo wi pe Jesu Kristi ku fun wa gba ti a ti ri Jesu Kristi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Kristi a di omo Olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipasẹ re li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Kristi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma ntako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisha esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti atun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha sugbon oye ti oye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re de atida ko si ohun kan te ada leyin Jesu Christi nitori be je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wipe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wipe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba se awon Jew iba se awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Christi gbo awon elomiran ma nso wi pe kasati jolo oto ninu esin kesin ta ba wa iba se esin igbagbo iba se esin miran ohun ti Olorun be lowo won ni pe ka won sati je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba run ki se be o oni awon ti o gba awon nikan le afi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Christi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o se se ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o se se ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o se se ki awon won yi ma mo ijile iru adura be sugbon ori wi pe lese ese Olorun a ma mu oloka bibeli lese ese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe Olorun fona han mi ti ti o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Christi nikan sosho awon won yi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won.

Ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ Ọlọ́run, à ń fẹ́ rí Ọlọ́run, à ń fẹ́ sin Ọlọ́run, òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ. Bí ó bá jẹ́ ẹni tí Ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé, ẹni tí Ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀, kí ó gbàdúrà, kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, kí ó kọ̀ ọ́ sílẹ̀, tí o sì rí wípé àlàáfíà Ọlọ́run ti dé, tí o rí wípé ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ó ti dé sí ìgbésí ayé rẹ, ó rí wípé Ọlọ́run ṣe ọ ní olóríire, ó fún ọ ní ẹ̀mí ìsọdọmọ. Jẹ́ kí ó yé ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ Bíbélì, tí wọ́n lè ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́, ọkàn wọn ò lọ sílẹ̀, ọkàn wọn ò gbà fún Ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ, a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù, a lè pè wọ́n ní àlùfáà, ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn. Àwa ni Ọlọ́run ṣe lórí lólóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ké pe Olúwa, a gba iṣẹ́ orí igi àgbélébu ti Jésù Kristì, a gbà á gbọ́. Nígbà yìí gan ni Ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ. Wo ẹsẹ̀ 16, ẹ̀mí tìkára rẹ̀, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Àwọn ẹlòmíràn wà akóniṣìnà, dà ń pè wọ́n, tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ, wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé gbà tó ti wọnú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe ipò àlùfáà, kì í ṣe ipò adarí, kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run, a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà, a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé gbà tó ti wá sínú ìjọ wa, ó ti di ọmọ Ọlọ́run, láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́ máa wá dédé o, ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí o. Kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ní tó bá ti forúkọ sí káàdì kan, ó ti di ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ní tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí tìkára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan, tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣeé ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti ń mu ọtí yìí, kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Gbà tó ti lọ sílé ìsìn láàárọ̀, tó wá mu àmúyíra ọtí nísinsìnyí, kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé, kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́, kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run ni ìwọ ṣe? Rárá. Gbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ̀ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa, àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mò ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa ń bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà,

òun láti kọyà bí òun bá fẹ́ kọyà ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa nítorí bẹ́ẹ̀ jésù kò kọ ìyà gbogbo ìyà tó jẹ nígbà tí a bí ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri ó mọ̀ wípé ìyà ilé jẹ́ pẹ̀lú nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé ìyà aṣọ jẹ́ ìyà gbogbo nǹkan ló jẹ jésù àti wípé nígbà tí a fi hàn nígbà tí a mú un nígbà tí a kàn án mọ́ àgbélébó ó ní ó ṣeéṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ó máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀ èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà tàbí ogun kọ̀yà tàbí olú kọ̀yà tàbí adé kọ̀yà ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti jésù ni òun ò kọ̀yà ó gba ìyà jẹ orúkọ jésù ni ọ̀rẹ́ jìyà kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà nítorí ìgbàlà wa ni jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà ọmọjìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìgbàlà wa ni jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà ọmọjìyà ló yẹ kí a máa jẹ́ nítorí ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà kí wọn kí ó lè lọ sí ọ̀run rere kí wọn kí ó lè wá sí apá àti olúwa ó yẹ kí a ṣetán kí a lè ṣaápọn kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò jésù sì ń sọ fún wa ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó ní àwọn ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣe rọ àwáwí báyìí ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè o sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí ọlọ́run ń sọ èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà èyí tí ó bá tọ́ lí èmi ni ẹ̀yin yóò sì rí gbà ọ̀kẹ́ àìmọye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere jésù wa ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Israẹli tí ó nù lọ bí ẹ̀yin sì ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọlọ́run kò sí dẹ̀dẹ̀ ó ní bí a ó ti túká níhìn bí a ó ti máa lọ sí ilé wa bí a ó ti kúrò ní ìpàgọ́ kí a máa lọ kí a máa wàásù ìrere kí a máa sọ fún ọ wípé ìjọba ọlọ́run kò sí dẹ̀dẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrin ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ sì jí àwọn òkú dìde kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde ó wá sọ fún wa wípé kì í ṣe tó lówó kì í ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọ̀fẹ́ lé ẹ̀yìn ìgbà ọ̀fẹ́ ni kí ẹ fi fúnni ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ mo ní ṣó ṣe é ṣe bẹ́ẹ̀.
ninu Luke orikewa, Luke orikewa, ese ikeji ati ese iketa, o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti die ni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro yin rere oro ti yo gba won la oro ironupo ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin sugbon ti o je wu pe oro yin rere eko yin rere bi won se ni igbala ko ti ye won won po ikore po sugbon awon alagbase ko to nkan nitori na ebe oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re mo gbadura wi pe o je ikan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to npafo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke orike edogun Luke orike edogun lati ese ikerin okunrin wo ninu yin ti o ni 80 agutan bi o ba so okanu ninu won ti ki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo titi yo fi ri titi yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin segbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o nwi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti oronuko ada ju lori oloto mokandinlogorun lo ti ko se aini ironupo ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a farada iponju ki a farada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese tin segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo se tan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo se tan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo se tan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo se tan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisisiyi ki o so fun Jesu bayi pe mo se tan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo se tan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo se tan lati sise fun o Jesu.
emi olorun n pe o o so fo wi pe ki o dide lati sise fo olorun nitori ikore po alagbase o to nkan o wa n so fo wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokon lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re oluwa ran o nise se o fe ko ise fun olorun oluwa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún, kí a rí wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n, ó ń fún wa ní ọgbọ́n, ọgbọ́n ti ẹ̀mí. Wo Kólósè orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ní máa fúnni lé ọgbọ́n. Jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú Tímótì kejì orí kẹta ẹsẹ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà, ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀, tí ó sì ti kùnà ògo ọlọ́run. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀, a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀, wọn kò pé níwájú ọlọ́run. Kí a má tó sọ nípa ọkùnrin, nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin. Nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo owó wa fún tálákà, èyí kò fún wa ní ìgbàlà. Wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa wípé a ò lè ní ìgbàlà. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, àti wípé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, tí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn, tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n, ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, tí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n, kí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa, àti àwọn tí ń ṣe inúnibíni sí wa, tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Lúùkù orí 21 ẹsẹ̀ 15. Nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a ó rí wípé ní àkókò inú ni bíni. Bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69 ẹsẹ 182 àti ẹsẹ 189. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ 189, èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ. Nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn

tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí á tò wọ́n jọ sí ókan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kìí ṣe ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. À ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀, àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Deuteronomy orí kẹrin, ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi, pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà, ẹ pa wọ́n mọ́, kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kìí ṣe ìtàn àròsọ, kìí ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kìí ṣe àwọn òwe ìbílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró, àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni lé ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè àti láìsí àgàbàgebè. Èso òdodo lè à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n, ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí kì í ṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́kọ́ mọ́. Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá, kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè, ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí. Ọgbọ́n tí ó ti òkè wá, ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́, àkọ́kọ́ mọ́. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọgbọ́n, ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n, ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá, a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kìí ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n, bí a bá ṣẹ̀ ẹ́, kìí gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè, láìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù, á jẹ́ kí a mọ bí onígbàgbọ́, bí a ṣe ń rìn, àti ohun tí ó yẹ kí onígbàgbọ́.
ki o ma se wo Efesu ori karun ki a wo ise ti ogbon Olorun se ni igbese aye wa Efesu ori karun lati ese ike dogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki ki se bi alai logbon sugbon bi awon logbon bi abaji ologbon a wa ni iwa pipe a o rin irin ododo a o ni amuye ti mu ni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerindinlogun e ma ra igba pada nitori gbogbo le awon ojo ohun ti a n so ni we pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi n ta tete iru eni bee ki se eni ti o je ologbon eni ti o je ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori na e ma se je alai loye alai logbon sugbon e ma moye ohun ife oluwa ohun ti ife oluwa ja si eni ti o ba je ologbon yo ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikeji dinlogun e ma se se mu e ma se se mu waini le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi ran ti pe awon kan ni a so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o kun fun oti waini nigba gbogbo o di alai logbon e ma se e si ma ba ara yin soro ninu saamu ninu orin yin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si oluwa e ma dupe nigba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu kristi oluwa wa e ma teriba fun ara yin ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu kolose ori keta ese ikerindinlogun e je ki oro olorun oro kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbesi aye wa ki e ma ko ki e si ma gbara yin niyanju bi a ba ni ogbon olorun a ma ko awon eni ti ko mo eko oro olorun to wa se o ti mo nipa atunse o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa igbala o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa bi a ti woso gege bi onigbagbo bi a ti soro gege bi onigbagbo se o mo nipa bi a ti gbe ile duro lori oro olorun awa obirin ti a ti loye bi a ti n toju oko bi a ti n toju omo bi a ba ni ogbon olorun a o ko awon ti o sese se igbeyawo ki awon paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awon ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon olorun o ni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu saamu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si oluwa a ri awon elomiran bi a ba wa ninu ile isin won o ka wo gbera bi a ba n korin bi a ba ni ogbon olorun a o ma ko orin lati inu okan wa jade si oluwa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti n ko orin aye orin ti kii se orin emi orin ti kii gbe ni duro orin ti n tun fa okan wa pada sinu aye ati ijo ti fa okan pada sinu aye eyi kii se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu saamu eyi ni orin dafidi tabi ninu orin iyin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si oluwa iketa o wa ninu ese iketadinlogun ipinnu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a n se
o ni ohunkohun ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko Jesu Olowa e ma fi ope fun Olorun Baba nipasẹ re ohunkohun ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si nse ni ibe ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si nse e ma se gege bi fun ogo olorun ati ki a ma se ni oruko Jesu Oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu eni kokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o ngbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketa dinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oloko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbese aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbese aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokantokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanlelogbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo olorun eyi ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo olorun ni o ye ki o ma je ilepa wa ki se wipe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wipe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife olorun iru nkan be yo mu ese lowo niwaju olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wipe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo olorun nikan soso e je ki a dide duro ki a ba olorun soro ati gbọ ọrọ ọlọrun loni ipinu wo lo mu se o fe ma to ọrọ ọlọrun jọ sinu ọkan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe ọrọ ọlọrun wa ninu ọkan re o si fun oni ọgbọn ki o je ki o ma rin ki o ma se gege bi eko ọrọ ọlọrun o si fun oni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo olorun nikan soso ni o wa ni igbesi aye re gbadura so fun olorun ki o ba le fun oni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je ajemonu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbesi aye re ati lati sinsin lo o ri wi pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso Thank you.

tí ó ń retí ìbínú gbégbóná ọlọ́run ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run tá a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀ bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì lójú kan náà ni ìdáláre yóò wá èyí ni bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù kì í ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nà mọ́ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì bálàjà pẹ̀lú ọlọ́run nípa ẹ̀jẹ̀ kan náà ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́ Yohánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó wípé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristì tí ó tọ̀ wá wá ohun tí ọlọ́run sọ fún wa wípé ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́ èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó wẹ̀ wá nù tí ó wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́ kì yóò lè ṣe é ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé ìkeje ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí ọlọ́run mú nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì nínú Hebrew orí kẹwàá Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù a ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù ohun tí a ń sọ fún wa níhìn ni pé àwọn ọmọ Ísíráélì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀ ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì ni a ti fà á ya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ara àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nù àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo nípa iṣẹ́ ọwọ́ wa.

tàbí tàbí nípa òdodo tiwa tàbí nípa ohun tí a ti ṣe tàbí yálà àṣẹsí ọlọ́run tàbí àṣẹsí àwọn ènìyàn ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí i kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà. Wọ́n ṣẹ́gun èṣù, sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa pé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà. Ó ní ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run làjà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre. Òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. A gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedéédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run.
gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tàsílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ọwọ́ ìṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹ níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébùú. Ọlọ́run aláàánú á bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, à ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. À ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébùú, ní orí igi àgbélébùú, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. À ń bẹ̀yìn wípé
kẹ́dá ẹni yìí sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú o lárada. Ẹ jẹ́ kí ògo Ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀, kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan níhìn tí ó ní ìṣòro láti kẹsẹ̀ járí ní gbogbo ìdáwọ́lé rẹ̀, tí ó jẹ́ wípé ìgbà gbogbo ni ó fi máa ní ìjákulẹ̀ ní ohunkóhun tí ó dáwọ́lé, mo ń fẹ́ rí irú ẹni bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A mọ̀ wípé bí a bá tọ̀ yín wá, àṣeèrí, àṣetì, àìní yóò pòórá ní ìgbésí ayé wa. Yẹ mo ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ wọn sókè nítorí ìjákulẹ̀ tí wọ́n ní, nítorí ohun tí kò ṣeé ṣe fún wọn láti kẹsẹ̀ járí ní ìdáwọ́lé wọn. À ń bẹ̀ yín wípé kí ẹ dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ni ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí kan ni ó ń bọ́ sórí mìíràn. Bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́, nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbogbo owó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, a dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ ó nu omi jí wa nù kúrò. Jẹ́ mo bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí. Ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán, tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí, ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni pé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀, à ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, a ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. À ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ń bẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o lárada. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè, kí o fi ọwọ́ mìíràn, ọwọ́ kejì lé ikùn rẹ, kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí, ó wá láti wá jẹ́rìí ohun tí Ọlọ́run ṣe fún ọ. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí kùnà, Ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sí. A wá sọ̀dọ̀ yín nísinsìnyí, a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára, ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá, mo já wọn ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn, tí ó wà ní àrọ́wọ́tó wọn, tí ó yí ilé rẹ̀ ká, tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, mo lé yín kúrò ní orúkọ Jésù. Ẹ ti ò sílẹ̀. Ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, kí ó lè wá jẹ́rìí iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lára rẹ̀.
ni oruko Jesu Kristi Oluwa wa. Enikan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o Olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wi pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Iwo ti o dabi eni pe igbese wo Olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi Olorun ba le pese fun o fe san awon igbese ti o wa Olorun re bi o ba nawo soke ipese Olorun ni kikun yo je ti re Oluwa wa Olorun wa anwo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo Olorun e da won sile e saanu fun won gbogbo e ti won saka akiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese Olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko Jesu adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri Olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin wi pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko Jesu baba a nbere wi pe eni ni ti o ni idi yiyo a nbebe wi pe gbogbo re patapata ki e mu laada ni oruko Jesu eyi ti o dabi eni pe inu ni o ma n lo nigba gbogbo a bebe wi pe agbara atorun wa ki o bale nisisiyi ki o mu kuro ni oruko Jesu àwọn tí ó dàbí ẹni pọ́n máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yìí wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ò lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ Jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ Ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ Jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí Ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ Ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná Ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ Jésù à ń bẹ̀ yín wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wí pé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wí pé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o to lo mo fe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹkun Jeremiah, orí ìkẹta. Èmi ni ọkùnrin náà tí ó ti rí wàhálà nípa ọ̀pá ìbínú rẹ̀. Ó ti fà mí, ó sì mú mi wá sínú òkùnkùn, kì í sì ṣe sínú ìmọ́lẹ̀. Lóòótọ́, ó yí ọwọ́ rẹ̀ padà sí mi síwájú àti síwájú ní ọjọ́ gbogbo. Ó ti sọ ẹran ara mi àti awọ mi di ogbó. Ó ti fọ egungun mi. Ó ti mọdí tì mí. Ó fi òróró àti àárẹ̀ yí mi ká. Ó ti fi mí sí ibi òkùnkùn bí àwọn tí ó ti kú pẹ́. Ó ti ṣọgbà yí mi ká tí èmi kò lè jáde. Ó ti ṣe ẹ̀wọ̀n mi wúwo. Bí èmi ti kígbe pẹ̀lú tí èmi sì ń pariwo, ó sí àdúrà mi mọ́. Ó ti fi òkúta gbígbẹ́ sọgbà yí ọ̀nà mi ká. Ó ti yí ipa ọ̀nà mi po. Òun jẹ́ bí ẹranko bíárì tí ó badè mí bí kìnìún ní ibi ìkọ̀kọ̀. Ó ti mú mi ṣìnà ní ọ̀nà mi. Ó sì fà mí ya pẹ́rẹpẹ̀rẹ. Ó ti sọ mí di aporo. Ó ti fa ọrùn rẹ̀. Ó sì fi mí ṣe ìtasí fún ọfà rẹ̀. Ó ti mú kí ọfà apó rẹ̀ wọ inú ẹ̀dọ̀ mi lọ. Èmi jẹ́ ẹni ẹ̀sìn fún gbogbo ènìyàn mi. Ó rín wọn ní gbogbo ọjọ́. Ó ti fi ìkorò mú mi yó. Ó ti mú mi mu omi wàhálà. Ó ti fi ọta ṣẹ́ ehín mi. Ó tẹ̀ mí mọ́lẹ̀ nínú eérú. Ìwọ sì ti mú ọkàn mi jìnà réré sí àlàáfíà. Èmi gbàgbé rere. Èmi sì wí pé agbára mi àti ìrètí mi ṣègbé kúrò lọ́dọ̀ Olúwa. Rántí wàhálà mi àti ìnilára mi. Àní ìkorò àti òróòro. Lóòótọ́, nígbà tí ọkàn mi ń ṣe ìrántí wọn, ó sì tẹríba nínú mi. Èyí ni èmi ó rò ní ọkàn mi. Nítorí náà, èmi ó máa retí. Àánú Olúwa ni tí àwa kò parun tán. Nítorí ìrọ́nú àánú rẹ̀ kò lé òpin. Ọ̀tún ni lé òrò òwúrọ̀. Títóbi ni òtítọ́ rẹ. Olúwa ni ìpín mi. Bẹ́ẹ̀ ni ọkàn mi wí. Nítorí náà ni èmi ṣe retí nínú rẹ̀. Olúwa ṣe rere fún gbogbo ẹni tí ó dúró dè é. Fún ọkàn tí ó ṣàfẹ́rí rẹ̀. Ó dára tí àbá máa retí ní ìdákẹ́jẹ́ fún ìgbàlà Olúwa. Ó dára fún ọkùnrin kí ó gbé àjàgà ní ìgbà èwe rẹ̀. Kí ó jókòó onìkan. Kí ó sì dákẹ́ nítorí Ọlọ́run ti gbé ilé orí rẹ̀. Kí ó fi ẹnu rẹ̀ sínú ekuru pé bóyá ìrètí lè wà. Kí ó fi ẹ̀rẹ̀kẹ́ fún ẹni tí ó lù ú. Kí ó kún fún ẹ̀gàn pátápátá. Nítorí tí Olúwa kì yóò ṣáni tì láéláé. Bí ó tilẹ̀ mú ìbànújẹ́ wá, síbẹ̀ òun ó ní ìrọ́nú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀. Nítorí òun kì í fẹ́ pọ́ni lójú láti ọkàn rẹ̀ wá, bẹ́ẹ̀ ni kì í ba ọmọ ènìyàn nínú jẹ́ láti tẹ gbogbo ará túbú ilẹ̀ ayé mọ́lẹ̀ lé abẹ́ ẹsẹ̀ rẹ̀, láti yí ẹ̀tọ́ ènìyàn sápá kan níwájú ọ̀gá òkó jùlọ, láti yí ọ̀ràn ìdájọ́ ènìyàn padà. Olúwa kò fẹ́ rí i. Ta ni ẹni tí wí tí sì í ṣe? Nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀, ibi àti rere kò á jáde láti ẹnu ọ̀gá ògo jùlọ wá. Èéṣe tí ènìyàn alàyè ń kùn tí ó wà láàyè kí olúkúlùkù kí ó kùn nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Jẹ́ kí a wádìí kí a sì dán ọ̀nà wa wò kí a sì tún yí padà sí Olúwa. Jẹ́ kí a gbé ọkàn àti ọwọ́ wa sókè sí Ọlọ́run ní ọ̀run. Àwa ti dẹ́ṣẹ̀, a sì ti ṣọ̀tẹ̀, ìwọ kò tí ì dáríjì. Ìwọ ti fi ìbínú bora, ó sì ṣe inúnibíni sí wa. Ìwọ ti pa, o kò sì tí ì dá sí. Ìwọ ti fi àwọsánmọ̀ bo ara rẹ̀. Kí àdúrà má lè là kọjá. Ìwọ ti ṣe wá bí ìdárọ́ àti ohun aláìníláárí lé àárín àwọn orílẹ̀-èdè. Gbogbo àwọn ọ̀tá wa ti yẹ ẹnu wọn sí wa. Ẹ̀rù àti ọ̀fìn wá sórí wa. Ìdáporo àti ìparun. Ojú mi fi odò omi ṣàn sílẹ̀ nítorí ìparun ọmọbìnrin àwọn ènìyàn mi. Ojú mi dà sílẹ̀ ní omijé, kò sì dá láì ṣe ìsinmi. Títí Olúwa fi wo ilẹ̀ tí ó wò láti ọ̀run wá. Ojú mi ń pọ́n ọkàn mi lójú nítorí gbogbo àwọn ọmọbìnrin ìlú mi. Àwọn ọ̀tá mi dẹkùn fún mi gidigidi, gẹ́gẹ́ bí fún ẹyẹ láì ní ìdí. Wọ́n ti kí ẹ̀mí mi kúrò ní ihò, wọ́n sì yí òkúta sórí mi. Wọ́n mú omi ṣàn lórí mi. Èmi wí pé mo gbé. Èmi ké pe orúkọ rẹ, Olúwa, láti ipò jíjìn wá. Ìwọ ti gbọ́ ohùn mi. Má ṣe sí etí rẹ mọ́ sí ìmí kanlẹ̀ mi, sí igbe mi. Ìwọ súnmọ́ ìtòsí ní ọjọ́ tí èmi kígbe pè ọ́. Ìwọ wí pé má bẹ̀rù, Olúwa. Ìwọ ti gba ìjà mi jà. Ìwọ ti ra ẹ̀mí mi padà. Olúwa, ìwọ ti rí ìnilára mi, ṣe ìdájọ́ ọ̀ràn mi. Ìwọ ti rí gbogbo ìgbẹ̀san wọn, gbogbo èrò búburú wọn sí mi. Ìwọ ti gbọ́ ẹ̀gàn wọn, Olúwa, gbogbo èrò búburú wọn sí mi. Ète àwọn wọn nì tí ó dìde sí mi, àti ìpinnu wọn sí mi ní gbogbo ọjọ́. Kíyèsí ìjókòó wọn àti ìdìde wọn, èmi ni orin ẹ̀sìn wọn. Sẹ́ ẹ̀san fún wọn, Olúwa, gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Fún wọn ní ìfọ́jú ọkàn, ègún rẹ lórí wọn. Fi ìbínú lépa wọn kí o sì pa wọ́n run kúrò lábẹ́ ọ̀run, Olúwa. Ẹkun Jeremiah, orí ìkẹrin. Báwo ni wúrà ṣe di bàìbàì? Báwo ni wúrà dídára jùlọ ṣe padà? Òkúta ibi mímọ́ ni a túká ní gbogbo orí ìta. awon omo iyebiye si oni ti o niye lori bi ewura didara bawo ni a se ka won si bi ipopo amo ise owo alamo ani owo awa n fa omu jade won n fi omu fun awon omo won sugbon omobirin awon eniyan mi ti di ika gege bi abo ogongo ni aginju ahan omo omu le mo oke enu re nitori ongbe awon omo kekere n bere ounje enikan ko si buu fun won awon ti o ti n je ohun didun didun n ku lo ni ita awon ti a ti to ninu aso ododo gba atanmora nitori aise dede omobirin awon eniyan mi tobi ju ese sodomu lo ti a bisubu ni iseju laisi isise owo ninu re awon nasire re mo ju egbon owo won funfun ju wara irisi won pon ju iyun apere won dabi okuta safire oju won dudu ju edu ni isisiyi a ko mo won ni ita awo won le mo egungun won o di gbigbe gege bi ige awon ti a fi idapa san ju awon ti a fi ebi pa ti n daku ti a gun won lara nitori aisi eso oko owo awon obirin alaanu ti se awon omo awon ti kara won awon wonyi ni ohun jije fun won ni igba wahala omobirin awon eniyan mi oluwa ti se asepe irunu re o ti da ibinu gbigbona re jade o ti da iná ni sioni ti o si ti jo ipile re run awon oba aye ati gbogbo olugbe ile aye o gbagbo pe aninilara ati ota iba ti wo inu enu bode Jerusalemu nitori ese awon woli re ati aise dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kirin bi afoju ni ita won di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won won kigbe si won pe e lo alaimo ni e lo e ma se fi owo kan nigba ti won sa lo won si rin kiri pelu won wi laarin awon orilede pe awon ki o satipo nibe mo oju oluwa ti tu won ka ohun ki o fiye si won mo won ko boyin fun awon alufa won ko saanu fun awon agbagba bi o se ti wa ni oju wa n wona siwaju ati siwaju fun iranlowo wa ti o je asan lori ile iso wa awa n wona fun orilede ti ko le ran ni lowo won dekun si ipa ona wa ti awa ko le rin ita wa opin wa sumo tosi ojo wa pe nitori opin wa de awon tin lepa wa yara ju ide orun lo won lepa wa lori oke won ni won bade wa ni aginju emi ko emu wa ani eni ororo oluwa ni amu ninu ofin won ni ti eni ti awa wi pe labi ojiji re ni awa o ma gbe laarin awon orilede yo kinu re sidun iwo omobirin edomu tin gbe inu ile usi sibe ago na yo koja sodo re pelu iwo si yo bi omuti a o si tu o ni ihoho amu aise dede re kuro iwo omobirin sioni ohun ki o si tun mu o lo si igbekun mo ohun o be aise dede re wo iwo omobirin edomu yo si fi ese re han.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ẹkun Jeremiah, ori ikarun, ranti oluwa, ohun ti o de sori wa, ro ki o si wo egan wa, a fi ogun wa le awon alejo lowo, ile wa fun awon ajeji, awa je alaini obi, baba ko si, awon iya wa dabi oko, awa ti fi owo mu omi wa, a n ta igi wa fun wa, awon ti n lepa wa sumo orun wa, aare mu wa. Awa ko si ni isinmi awa ti fi owo wa fun awon ara Egypt ati fun ara Assyria lati fi ounje te wa lorun awon baba wa ti se won ko si si awa si n ro aise dede won awon eru ti joba lori wa enikan ko si gba wa kuro ni owo won ninu ewu emi wa ni awa n lo mu ounje wa nitori ida ti aginju awo wa pon gege bi aro nitori gbigbona eyan na won ti awon obirin ile ogo ni sioni awon won dia ni ilu juda aso awon ijoye ro nipa owo won a ko boyin fun oju awon agbagba awon odomokunrin ru olo are mu awon omode labe eru ige awon agbagba dase kuro ni enu bode awon odomokunrin kuro ninu orin won ayo okan wa ti da aye ijo wa pada si ofo ade subu kuro ni ori wa egbe ni fun wa nitori awa ti se nitori eyi ni okan wa rewesi nitori nkan wonyi oju wa di bye bye nitori oke si oni ti dakoro awon kolokolo rin lori re iwo oluwa ni o wa lailai ite re lati iran de iran e se ti iwo fi gbagbe wa lailai ti o si ko wa sile ni ojo pipe oluwa yi wa pada sodo re awo si yi pada sojo wa di otun gege bi ti igbani tabi iwo ati ko wa sile patapata to be ti iwo si binu si wa gidigidi èyí ni òpin ẹkùn Jeremiah. Ìwé wòlíì Ezekieli orí ìkíní. Ó sì ṣe 30 ọdún ní oṣù ẹ̀kẹrin ní ọjọ́ ìkarùn-ún oṣù bí mo ti wà láàrin àwọn ìgbèkùn létí odò Kébárì. Ọ̀run ṣe, mo sì rí ìran Ọlọ́run ní ọjọ́ karùn-ún oṣù tí ṣe ọdún karùn-ún ìgbèkùn Jehoiakini ọba. Ọ̀rọ̀ Olúwa tó Ezekieli àlùfáà ọmọ Búsi wá pàápàá ní ilẹ̀ àwọn ará Kádíà létí odò Kébárì. Ọwọ́ Olúwa sì wà ní ara rẹ̀ níbẹ̀. Mo sì wò sí kíyèsí àjá jáde wá láti àríwá, àwọ̀ sánmọ̀ ńlá àti iná tí ó yí ara rẹ̀ ká. Dídán sì wà yíká, àní láti àárín rẹ̀ wá, bí àwọ̀ ámbérì láti àárín iná náà wá, pẹ̀lúpẹ̀lú láti àárín rẹ̀ wá. Àwòrán ẹ̀dá àlàyé mẹ́rin, èyí sì ni ìrí wọn. Wọ́n ní àwòrán ènìyàn, olúkúlùkù sì ní ojú mẹ́rin, olúkúlùkù sì ní ìyẹ́ mẹ́rin. Ẹsẹ̀ wọn sì tọ́, àtẹlẹsẹ̀ wọn sì dàbí àtẹlẹsẹ̀ ọmọ màlúù, wọ́n sì tàn bí àwọ̀ idẹ dídán. Wọ́n sì ní ọwọ́ ènìyàn lábẹ́ ìyẹ́ wọn, ilé ẹ̀gbẹ́ wọn mẹ́rẹ̀ẹ̀rin, àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì ní ojú wọn àti ìyẹ́ wọn. Ìyẹ́ wọn sì kan ara wọn, wọn kò yí padà nígbà tí wọ́n lọ, olúkúlùkù wọn lọ ní ọ̀kánkán gan-an. Ní ti àwòrán ojú wọn, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní ojú ènìyàn àti ojú kìnìún níhà ọ̀tún, àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì ní ojú màlúù níhà òsì, àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì ní ojú ìdì. Báyìí ni ojú wọn rí, ìyẹ́ wọn sì nà sókè, ìyẹ́ méjì olúkúlùkù wọn kan ara wọn, méjì sì bu ara wọn, olúkúlùkù wọn sì lọ ní ọ̀kánkán gan-an. Níbi tí ẹ̀mí ìbá lọ, wọn kò sì yí padà nígbà tí wọ́n lọ. Ní ti àwòrán àwọn ẹ̀dá àlàyé náà, eré wọn dàbí ẹ̀ṣẹ́ iná, àti bí ìrí iná fìtílà, ó lọ sókè àti sódò láàrin àwọn ẹ̀dá àlàyé náà. Iná náà sì mọ́lẹ̀, mọ̀nàmọ́ná sì jáde láti inú iná náà wá. Àwọn ẹ̀dá àlàyé náà sì súré, àwọn sì padà bí kíkọ mọ̀nàmọ́ná. Bí mo sì ti wo àwọn ẹ̀dá àlàyé náà, kíyèsí, kẹ̀kẹ́ kan wà lórí ilẹ̀ ayé lẹ́bàá àwọn ẹ̀dá àlàyé náà, pẹ̀lú ojú rẹ̀ mẹ́rin. Ìrí àwọn kẹ̀kẹ́ náà àti iṣẹ́ wọn dàbí àwọ̀ bérílì. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní àwòrán kan náà, ìrí wọn àti iṣẹ́ wọn dàbí ẹni pé kẹ̀kẹ́ ní àárín kẹ̀kẹ́. Nígbà tí wọ́n ń lọ, wọ́n fi àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ, wọn kò sì yí padà nígbà tí wọ́n lọ. Ní ti òrùka wọn, wọ́n ga tó bẹ́ẹ̀ tí wọ́n fi bani ilé ẹ̀rù, òrùka wọn sì kún fún ojú yí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ká. Nígbà tí àwọn ẹ̀dá àlàyé náà lọ, àwọn kẹ̀kẹ́ lọ ní ẹ̀gbẹ́ wọn. Nígbà tí a sì gbé àwọn ẹ̀dá àlàyé náà sókè kúrò lórí ilẹ̀, a gbé àwọn kẹ̀kẹ́ náà sókè pẹ̀lú. Níbikíbi tí ẹ̀mí ènìyàn bá lọ, wọ́n lọ, níbẹ̀ ni ẹ̀mí fẹ́ lọ, a sì gbé àwọn kẹ̀kẹ́ náà sókè pẹ̀lú wọn, nítorí ẹ̀mí ìyé wà nínú àwọn kẹ̀kẹ́ náà. Nígbà tí wọ́n ní lọ, wọ́n yí lọ, nígbà tí a gbé wọn ní dúró, wọ́n yí dúró, àti nígbà tí a gbé wọn ní sókè kúrò lórí ilẹ̀, a gbé kẹ̀kẹ́ sókè pẹ̀lú wọn, nítorí ẹ̀mí ìyé wà nínú àwọn kẹ̀kẹ́ náà. Àwòrán òfurufú lé orí ẹ̀dá àlàyé náà dàbí àwọ̀ kírísítálì tí ó bani ilé ẹ̀rù tí ó nà sórí wọn lókè. Ìyẹ́ wọn sì tọ́ lábẹ́ òfurufú, èkíní sí èkejì. Olúkúlùkù ní méjì tí ó bo ìhà ìhín, olúkúlùkù sì ní méjì tí ó bo ìhà ọ̀hún ara wọn. Nígbà tí wọ́n sì lọ, mo gbọ́ ariwo ìyẹ́ wọn, bí ariwo omi púpọ̀, bí ohun olódùmarè, ohun ọ̀rọ̀ bí ariwo ogun. Nígbà tí wọ́n dúró, wọ́n rẹ ìyẹ́ wọn sílẹ̀. Ohùn kan ti inú òfurufú tí ó wà lórí wọn wá, nígbà tí wọ́n dúró tí wọ́n sì ti rẹ ìyẹ́ wọn sílẹ̀. Àti lórí òfurufú tí ó wà lórí wọn, àwòrán ìtẹ́ kan wà bí ìrí òkúta sáfírè. Àti lórí òkè àwòrán ìtẹ́ náà ni àwòrán kan bí orí ènìyàn wà. Mo sì rí bí àwọ̀ ámbérì bí ìrí iná yíká nínú rẹ̀, láti ìrí ẹ̀gbẹ́ rẹ̀ dé òkè àti láti ìrí ẹ̀gbẹ́ rẹ̀ dé ìsàlẹ̀. Mo rí bí ẹni pé ìrí iná, ó sì ní dídán yíká. Bí ìrí òṣùmàrè tí ó wà nínú àwọ̀ sánmọ̀ ní ọjọ́ òjò, bẹ́ẹ̀ ni ìrí dídán náà yíká. Èyí ni àwòrán ògo Olúwa. Nígbà tí mo sì rí, mo dojúbolẹ̀, mo sì gbọ́ ohun ẹnìkan tí ń sọ̀rọ̀.
0: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá kí pé Ọlọ́run ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́, adupe fun awon ileri yin ti o di mimo se ni igbese aye wa adupe fun awon iri won yi ti a ngbo nipa awon ti a ti gba okan won la nipa awon ti a ti mu isoro igbese aye won koro nipa awon ti agbara esi ti dopin ni igbese aye won adupe fun awon ileri yin ti o wa ninu oro olorun wi pe bi a ba ke pe yin o daju pe eyin yo gbo je an bebe loni wi pe bi a ti wa siwaju yin bi enikeni ba ni ibanoje tabi bi o ba ni arokan ni okan re a nbe yin wi pe a o lo sile pelu ayo olorun nibi ti aisan wa e wa mu aisan na koro e je ki awon ileri yin te se fun ninu oro olorun ki o je aje monu fun ni oruko jesu a be yin wi pe awon ti o se wa ninu ese sibe sibe ti o dabi eni wi pe won ko mo ona abayo wi pe loni bi won se kepe yin igbala olorun ati ore ofe atoke wa yo je ti won ni oruko jesu awon ti won woju yin fun isodi mimo ki okan ki o le funfun ki a le mu eda adamo kuro ninu okan won a nbe yin wi pe e se fun ni oruko jesu awon ti o nfi agbara emi mimo abe yin wi pe bi won ti nkepe yin ti won gbadura wi pe agbara emi mimo yi yo je ti olukuluku won ni oruko jesu abe yin wi pe e o gbadura ni kaluko wa e sanu fun awon eniyan ye loni e je ki ibi ti inira wa ki itura ki o de ibi ti wahala wa e je ki iwosan pepe ki o de ni oruko jesu a dupe pe e ti gbo ti wa ni oruko jesu kristi olowa wa ninu iwe Isaiah ori kerin le ni ogota lati ese ikefa si ese ikejo iwe Isaiah ori kerin le logota lati ese kefa si kejo gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe ko se eni ti n pe oruko re ti o n ru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa sugbon nisisiyi olowa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oruko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti a fi kan awon omo Israeli ni wi pe won ko kepe oruko olowa won ko gbadura bee ni won ko ru ara won soke lati di ileri ororun mu awon ti o je jamba tabi ese ohun ti o wo won lewo ni wi pe won ko mo bi a ti gbadura won ko mo bi a ti di ileri ororun mu won ko mo bi a ti ru ara won soke ati lati wa siwaju ite anu olorun aile gbadura yi ni o fa idena pupo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itesiwaju ki si ni ohun ti woli asa so fun wi pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri olorun mu o so fun ani ese ikefa wi pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe eyi ni a so fun omo Israeli wi pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko olowa o ye ki won ki o le gbadura eyi ni amuwa sodo wa loni we pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ninu ori dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aye mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aye mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma nba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede asimo awon nkan won yi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese won yi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aise dede yin le o yan kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma deshe sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewese ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fi nke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntese waji ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o n so nipa iwa ika bi a ba ni iwa ika eyi je wipe ese wa ni igbesi aye wa yala a n se ika si omo ti o n ba wa gbenu ile abi aya ti o n ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le an se ikasi o je ese o se se ki o je oju kokoro we pe onkon ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogbo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa boboro tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe on boboro asa egboran si obi asa egboran si oro olorun pelu alainiye ninu odale alainife agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da won adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbese aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ese yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a so fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma rubo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran a n so fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun wi pe awon je ni mimo awon je ni tito niwaju olowa ati wi pe awon mo bi won se ma n fun awon alagbe lowo awon si mo bi won se ma n se ise esin a n so fun aye pe gbogbo awon kan won yi ti a gbekele won je akisa elegbin niwaju olorun ati wi pe o mu ki a re danu bi ewe aise dede wa ni o mu wa kuro ni o fe wa kuro niwaju olorun gege bi afefe o ni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o n pe oruko olowa ko si eni ti o n pe oruko olowa amo israeli ti a n soro nipa re ti woli aisa ti o ko iwe isi lakoko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wipe a ti fi oruko olowa fun won a ti fi iliri olorun fun won won si ti mo olorun abrahamu ti isaki ati ti jakobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni asayan so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awa nke pe nisinsiyi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba niwaju olowa o ni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa josefu inu ni bi ni ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sile kini o gbe goke

a ní láti fìbò kún fún ká fi ọkàn ìmoore wa hàn. Ohun tọ́lọ́run ṣe fún wa kò sẹ́ni tó lè ṣe. Òun ló dárí ẹsẹ̀ wa jì. Òun ló wò wá sàn. Òun ló rà wá padà kúrò nínú oko ẹrú ẹsẹ̀. Ó gbà wá lọ́wọ́ ọ̀tá. Ó fún wa ní ẹ̀dá ti Ọlọ́run. Ó fún wa ní àlàáfíà nínú ọkàn, nínú ẹ̀mí, nínú ara wa. Ó ṣayé wa dọ̀tun lójoojúmọ́. Òun lọ́lọ́run Olódùmarè tó jẹ́ olóore ọ̀fẹ́ sí wa. Kí ló dé tó ní la ẹnu rẹ kó o fi bùkún fún un, kó o yin orúkọ rẹ̀ mímọ́ fún rere gbogbo àti ohun ńlá tí Ọlọ́run ti ṣe fún ọ. Nínú ìjọ yìí ó ti ṣe ọ̀pọ̀ ohun ńlá fún wa. Nítorí náà a ní láti yìn ín, a ní láti jọ́sìn sí i, a ní láti jẹ́ kó mọ̀ wípé a fi ìmoore wa hàn, pé a gbogbo àwọn oore rẹ̀ a ò kàn mú gẹ́gẹ́ bí ohun yẹpẹrẹ fún gbogbo àánú, fún gbogbo rere. À á mọ rírì ohun tó ń ṣe lójoojúmọ́. Mo fẹ́ kó ro ayé rẹ pẹ̀lú ohun tọ́lọ́run ti ṣe fún ọnú ayé rẹ, nu ẹbí rẹ, ohun tó ṣe fún ọ gẹ́gẹ́ bí ẹni kan, nípa ìlera rẹ, nípa ti ẹ̀kọ́, nípa ti iṣẹ́ tó yàn láàyò, nípa ìgbéyàwó, nípa ọ̀pọ̀ nǹkan tí Ọlọ́run ti jó lóòótọ́ láti ṣe. Lẹ́nu rẹ fi ìbùkún fún orúkọ Ọlọ́run mímọ́. Bíbélì sọ pé ó fi ohun dídára tí ọkàn wa lọ́rùn. Ó ní ìgbòho wa asọ́di ọ̀tún bíi ti ìdì. Nítorí náà a lè rí oore Ọlọ́run. Ẹ jẹ́ ká la ẹnu wa, ká yìn ín, ká gbéga fún ohun àgbàyanu tó ti ṣe nínú ayé wa. Kò ní jẹ́ ohun tó dára tá ò bá ní ọkàn ìmoore sí Ọlọ́run fún pé a wà láàyè lónìí nípa oore ọ̀fẹ́ rẹ ni. Pa wá sínú ìjọsìn lónìí nípa oore ọ̀fẹ́ rẹ ni. Oore ọ̀fẹ́ yìí ló ti mú kó jẹ́, òun ló mú kó dáàbò bò wá.

pé a mọ rírì oore àti àánú rẹ̀ lórí ayé wa. Kí ló dé tí ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mú kó ṣeé ṣe fún wa láti jẹ́ olùkópa ní ìjọsìn ọjọ́ òní nípa orí ọ̀fẹ́ rẹ̀ la fi lè wá lónìí láti jọ́sìn ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ láti gba ìbùkún tí Ọlọ́run ti pèsè fún wa nípasẹ̀ ènìyàn Ọlọ́run. Dúpẹ́ fún ṣíṣeéṣe yìí, dúpẹ́ fún àǹfààní yìí tí Ọlọ́run fi fún ọ láti wà ń bí lówùúrọ̀ yìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti gba ìbùkún tí Ọlọ́run ti so pọ̀ mọ́ orúkọ rẹ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká fi ìmoore wa hàn. Mo fẹ́ kànú Habakuku orí kẹta ẹsẹ̀ kejì. Olúwa, mo ti gbóhùn rẹ, ẹ̀rù sì bà mí. Olúwa, sọ iṣẹ́ rẹ jí láàrin ọdún, láàrin ọdún sọ wọ́n di mímọ̀. Habakuku ń béèrè fún ìsọjí, ìsọjí iṣẹ́ Olúwa, òye sì ní láti yé wa kíṣẹ́ náà tó lè gba ìsọjí. Onígbàgbọ́ kọ̀ọ̀kan wọ́n nílò ìsọjí yẹn náà. A ó gbàdúrà fún ìsọjí inú ìgbé ayé wa fúnra rẹ. Wà á béèrè fún ìsọdọ̀tun ẹ ìgbé ayé ẹ̀mí gẹ́gẹ́ bí Habakuku ti béèrè. Gbàdúrà pé kí Ọlọ́run kó sọ ọ́ jí, kó sọ ọ́ dọ̀tun. Kì í ṣe nípa àṣìṣe ló fi wà ń bí lónìí. Mo gbàgbọ́ Ọlọ́run fẹ́ sohun ńlá yìí inú ayé rẹ láti sọ ọ́ jí, láti sokùn rẹ dọ̀tun, láti sọ ọ́ dọ̀tun, láti mú kó o jẹ́ ẹni tó dúró nípò tó tọ́ nípa tẹ̀mí. Kí ló dé tò ní lanu kó gbàdúrà pé kí Ọlọ́run kó sọ ọ́ jí lónìí. Bó o ṣe ń tẹ́tí sí wa inú ìwé mọ́, bó o ṣe ń tẹ́tí sí wàásù, kí Ọlọ́run kó ṣiṣẹ́ ìránṣẹ́ sí ọ, kí ayé rẹ kó mọ̀ sí wà bákan náà mọ́. Eléyìí ló yẹ kó jàdúrà rẹ lórí ọ̀yẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ lónìí. Ayé rẹ kò ní wà bákan náà. Ó ṣe pàtàkì ká rí pé a ò dúró sójú kan ṣoṣo. Kò yẹ ká jẹ́ni tó dúró sójú kan ní ìrìn àjò ìgbàgbọ́. Ọlọ́run ń retí ká ní ìtẹ̀síwájú nípa tẹ̀mí, ká jẹ́ni tó múnádóko, ẹni tó yè kooro nínú ìgbé ayé ìgbàgbọ́ láti di ìwé mọ́mú ṣinṣin. Ká sì lè pa ojúṣe tí Ọlọ́run fi fún wa gẹ́gẹ́ bí ara Kristi. A nílò ìsọjí láti mú kí ìyẹn múnádóko. Àkókò kan nìyí fún wa láti sùn. Bíbélì sọ wípé àkókò yìí ni àkókò láti jí lójú oorun. Àkókò láti jí nìyí. Ọlọ́run kò retí kó wà ní àfonífojì tàbí kó wà ní inú ọ̀gbun. Ó sọ pé kó gòkè wá, ó sọ pé kó dìde, ó sọ pé kó dìde kó nu oorun sísùn. Kí ló dé tó ń sùn? Ọ̀pọ̀lọpọ̀ ohun tó lòdì ló lè ṣẹlẹ̀ sí ọ. Bíbélì jẹ́ kó yá pé ńgbà tí ènìyàn sùn, ọ̀tá wá láti gbin èpò síbẹ̀. Mo fẹ́ sọ pé lónìí, nígbà tí a bá sọ ìgbé ayé rẹ jí, òye yọ pé ọ̀tá ò ní ráàyè wọnú ayé rẹ. Ẹ jẹ́ alẹ́nu wa ká béèrè fún ìsọjí. Kí Ọlọ́run kó sọ ìgbé ayé àkókò ìdákẹ́jẹ́ rẹ jí, kó sọ pẹpẹ bí rẹ jí, ìgbé ayé ìjọsìn rẹ. Bákan náà àkókò kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ọ kó o pòǹgbẹ fún ìwà mọ́, kó o pòǹgbẹ fún òdodo, kó o pòǹgbẹ fún iṣẹ́ Ọlọ́run, ìjèrè ọkàn. Kí Ọlọ́run kó sohun gbogbo jí, kí o bá a lè jí ohun gbogbo tọ́lọ́run fẹ́ kó o jẹ́ láìnú rẹ, kó o gbàdúrà fún ìsọjí nínú ìgbé ayé rẹ. Jọ̀hánù olùfẹ́, ó gbó ohùn ìpè tó sọ pé gòkè wá ìhín, màá fi ohun gbogbo tó tí ì rí hàn ọ́. O lè rí ọ̀pọ̀ nǹkan ní àfonífojì, o ní láti fi ibẹ̀ yẹn sílẹ̀. Gòkè wá, gòkè wá nípa tẹ̀mí, gòkè wá nípa àdúrà, kó o bá a lè rí tayọ àwọn tó kù, kó o lè rí tayọ àwọn òkè, kó o lè rí tayọ àwọn ohun ìdíwọ́, kó o lè rí ọ̀pọ̀ nǹkan tí ó mú kó o di ẹni tí a ru sókè, kó o bá a lè jẹ́ ìránṣẹ́ ìhìnrere tí Ọlọ́run ti ṣètò tó ti pète fún ọ. Gòkè wá ìhín, mọ̀ dúró ní àfonífojì. Àfonífojì iyèméjì, àfonífojì káàárẹ̀, àfonífojì kò gbóná kò tútù. O ò ní ohunkóhun láti jàǹfààní, níbẹ̀ o ní láti jí kò dìde. Kò gbọ́wọ́ rẹ lé ọ̀rọ̀ Ọlọ́run tó lè rú ọ.

Ok. Tó lè mú kí ìgbé ayé ìsọjí ọ̀rọ̀ Ọlọ́run tó lè mú ìsọjí wá sínú ayé rẹ, gbàdúrà. Bó o ṣe wá lówùúrọ̀ yìí, ní láti gbàdúrà lòdì sí ẹ̀mí tó mọ́ mú kí ọkàn kó sáko, ọkàn rí ò ní sáko o. Ní àkókò wa inú ìwé mọ́, ní àkókò àkójọpọ̀, ní àkókò ìwàásù, nígbà tí àwọn akọrin bá ń kọrin fún gbogbo ipa ìjọsìn, ó jẹ́ èyí tí a ti fi àdúrà ṣàkójọ láti fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún. Gbàdúrà pé ń kò ní mú kí ọkàn rẹ kó sáko. Gbàdúrà lòdì sí ẹ̀mí títà rírà kí ò ní jẹ́ kí àwọn èèyàn kó pọkàn pọ̀. Gbàdúrà pé kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́, ẹ̀yin ọ̀dọ́. Ẹ gbàdúrà pé ọ̀rẹ́ tàbí ìfọ̀rọ̀wérọ̀ tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò ní jẹ́ ìdíwọ́ fún ọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbàdúrà pé wà á rí èyí tó dára jù tí Ọlọ́run ti ṣètò. Ìgbé ayé rẹ á sì sọjí. Bó o ṣe ń sè yẹn Ọlọ́run yóò ṣe ní orúkọ Jésù. Ǹjẹ́ mo lè gbọ́ àmì yín bí? Mo fẹ́ kà láti Lúùkù orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógójì. Lúùkù orí kẹwàá ẹsẹ̀ ìkejìléníogójì. 10:42 ṣùgbọ́n nǹkan ni a kò lè ṣe aláìní. Máríà sì ti ya ipa rere náà tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀. A rí níbí yìí, Màríà ti yan nǹkan tó ṣe kókó. Eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ète tó fi wá sínú ìjọsìn àṣepapọ̀ yìí? Kí ni àwọn ìlépa tó fẹ́ ní lópin ìjọsìn ọjọ́ òní? Kí ni ìpinnu rẹ? Kí ni ìfẹ́ ọkàn rẹ? O ní láti béèrè lọ́wọ́ ara rẹ. Bó o ṣe wá sínú ìjọsìn àṣepapọ̀ yìí, o ò lè padà lọ sílé bákan náà. Ó yẹ kó o rí nǹkan tó ṣe pàtàkì dì mọ́ tó mú lọ sílé, kó o lè rí pé ìgbé ayé rẹ ti yí padà, ti sọ́dọ̀tun, a sì ti sọ́dọ̀tun láti ọ̀dọ̀ Olúwa gẹ́gẹ́ bí Màríà níbi kíkà yìí. Yan ohun tó tọ̀. Bíbélì sọ pé ìbùkún ni fún ọkùnrin náà tó bẹ̀rù Olúwa, tó sì ní inú dídùn nínú àṣẹ rẹ̀. Tó bẹ̀rù Olúwa, tó sì ní inú dídùn gidigidi nínú àṣẹ rẹ̀. A rí pé àtẹnumọ́ ni àṣẹ rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run òun túmọ̀ sí pé òun fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dúró láti gbà lọ́wọ́ Olúwa. Ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. Gbàdúrà wàá sọ fún Olúwa pé lónìí, ń pe orí ọ̀fẹ́ Ọlọ́run lábẹ́ ìjọsìn àṣepapọ̀ yìí. Mi ò ní gbọ́ ohunkóhun láti mú kí ọkàn mi kó sáko. Màá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí gbogbo ipa ohun tí Ọlọ́run ó ṣe nínú ìjọsìn lónìí. Ṣèlérí fọlọ́run sọ fún ẹ̀mí ti iná rẹ pé ohun tí mo fẹ́ rí gbà lónìí nìyí. Ayé mi ò ní dúró sójú kan. Mo fẹ́ gbọ́ lóhùn Olúwa. Ọlọ́run ni nǹkan láti fi fún ọ. Ìdí nìyí tó fi mú ọ wá sínú ìjọsìn yìí. O lè mọ̀ọ́mọ̀ títí wàá fi pọkàn pọ̀. Wàá ṣe gẹ́gẹ́ bí Èlísà ti ṣe nígbà tí ó kùnà níwájú ọ̀gá rẹ̀. O kò ní gbohunkóhun láàyè. Ìgbà tí Ọlọ́run yóò lu Èlíjà láti bùkún fún ọ kó mọ̀ bàá rí kọjá. Ọ̀nà kan náà lónìí, o gbọ́dọ̀ pọkàn pọ̀ gidigidi sí gbogbo kíka ìwé mọ́, sí wa ní ìwé mọ́, sí ìwàásù, sí gbogbo ibi kíkà tá ó kà lónìí ní orí àga ìwàásù. Ìlànà rẹ̀ kò gbàdúrà pé ohunkóhun kò ní mú kí ọkàn rẹ kó sáko lónìí.

gbàdúrà lè sì sí agbára kágbára tó bá fẹ́ sọ gbogbo ìlàkàkà rẹ dasán gbogbo ẹ̀dá tí ò fẹ́ kó gba èyí tó dára jù gbàdúrà lòdì sí wọn pé kí ọlọ́run kó sọ ìmọ̀ wọn dasán kọlọ́run kó fagilé ètò àti ète wọn kí ọlọ́run kó sá wọn balẹ̀ kó o bá a lè rí ohun tí ọlọ́run ti ṣètò fún ọ lónìí ọlọ́run ní ọ̀pọ̀ nǹkan láti fi fún ọ o ní láti gbàdúrà lòdì sí ohunkóhun tí a lè fojú rí ohunkóhun nípa tẹ̀mí tó lè fẹ́ dúró gẹ́gẹ́ bí ìdíwọ́ àti ìdènà lójú ọ̀nà gbígba ogún ìní rẹ lónìí. Níparí sọ fún Olúwa, Olúwa mo wà ń bí fún ọ, mo wà fún ọ láti gba ọ̀rọ̀ rẹ, láti gba ọ̀rọ̀ rẹ, mo ti pèsè ọkàn mi sílẹ̀ láti gba ọ̀rọ̀ rẹ sí, mo ti pèsè ara mi sílẹ̀ láti gba ọ̀rọ̀ rẹ sí, sọ fún ọ pé o wà ń bí, o sì ti múra rẹ sílẹ̀ láti gbo ohun tí Ọlọ́run ṣètò fún ọ lónìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín, a fi ìbùkún fún orúkọ yín fún gbogbo tí a ti gbàdúrà fún lówùúrọ̀ yìí. Bí a ṣe ń bẹ̀rẹ̀ nínú ìjọsìn ọjọ́ òní, à ń gbàdúrà pé gbogbo ìbéèrè wa lẹ ó dá nǹkan kan láti òkè wá lórúkọ Jésù. Bí a ṣe wà ń bí lónìí, a ti pèsè ọkàn wa sílẹ̀, a ti pèsè ara wa sílẹ̀ láti gbé èyí tó dára jù, kódà látòrí ìtì orí ọ̀fẹ́. Ẹ jẹ́ kí orí ọ̀fẹ́ yín àti agbára yín àti ẹ̀mí kó fi ohun gbogbo tí a ẹ ti pèsè fún gbogbo wa lónìí fún wa lórúkọ Jésù. A dúpẹ́ bàbá nítorí pé ẹ ti dá àdúrà wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó kọ orin àkọ́kọ́ fún ìjọsìn, orin 77. Mo ti ṣèpinnu n ó tẹ̀lé Jésù. Mo ti ṣèpinnu n ó tẹ̀lé Jésù. N kò ní padà. Bó ṣèmi nìkan, n ó tẹ̀lé Jésù. N kò ní padà. N ó kayé sílẹ̀, n ó tẹ̀lé Jésù. N kò ní padà.

0: Shall we pray?
1: Ẹ jẹ́ ká gbàdúrà.
0: Our great God in heaven,
1: Baba,
0: we want
1: Lord,
0: to thank you for this morning. Thank you for the privilege of worship. We pray that as you have come to worship this morning,
1: worship.
0: Thank you for answering
1: our
0: prayer. In Jesus' mighty name, I pray. You are all welcome to this morning's
1: scripture.
0: As we're going through, I said the scripture lesson 187, volume 4, titled Ruth Finds Favor
1: with Boaz.
0: Can someone remind us of our memory verse?
1: Anyone
0: to recite in congregation? Yes, thank you, our sister there.
2: And now, my daughter, fear not.
1: Nisisiyi,
2: I will do to thee what thou requirest, for I am the city of my people,
1: people
2: that
1: are
2: the virtuous woman.
1: Ruth
2: chapter 3, verse 11.
0: Thank you very much. We need a very fast reader to read our text in Ruth chapter 3 and 4. Ruth chapter 3, verse 1 to 10.
1: Then
3: Naomi, Now, me and Chile, Mabu Padawa, Unta Ilekon, Chiseti, Limeliki Arakonewa, Lucy Lati Sierra, Wiki, Raniwaja, what you do, Kune, at Nuaja Wala Damu in Yami, be what you barra, Silera, Silas, be what you barra, Silenge, with me, came to Rumor, make a little who see anything. Lati ra sile leyin re emi ni eni o si tele o o si pe ilu ra sile then said Boaz
1: nda na ni Boaz wi pe ni ojo ti wo bara ile na ni owo Naomi wo ko ni si ayara ni owo Ruth ara Moabu pelu aye eni ti o ku lati gbe iruko ku dide lori ile ini re ibatan na si pe emi ko le ra sile para mi o ki emi ki ma baba ile ni mi je emi ra yi ti iwo ibara sile nitori emi ko le ra.
4: Thank you very much, brother.
2: Ese arakunrin wa.
4: Today, like I said, we are looking at
2: the
4: title,
2: Finds
4: Favor with the Boaz. In today's lesson, Naomi showed concern for Ruth, marital status.
2: Naomi,
4: her mother-in-law, in Ruth chapter 3, verse 1, where we have read, she called Ruth, my daughter. Let's read it in chapter 3, verse 1. Then Naomi, your mother-in-law, said unto my daughter, shall I not seek rest for thee, that I may be, that it may be well with thee? Here you see the concern of Naomi for Ruth. And when you talk of this rest, this rest that Naomi talked about is concerning her marriage and settled life. She desired that Ruth should marry and settle down, and that was very good. And also, if you read in Ruth chapter 1, verse 9, Naomi has already said that earlier on. Ruth chapter 1, in verse 9, he says, the Lord grant you that he may find rest, each of you, in the house of her husband. Then she kissed them, and they lifted up their voice, and wept. The Lord grants you. You can see what Naomi did at this time. This also means virtuous women like Ruth also demonstrated virtue of patience and diligence.
2: Ruth se igbeyawo ngbo se si Boasi eni to sumo ibatan won o si ri aye laarin itanran Jesu Kristi ara Moabu kefere oni titi di ran kewa ki yo wo arin temple Oluwa sugbon nipa ipinu re igbagbo re ati ijolo oto re nu Olorun Israeli odi ara itanran Oluwa wa Jesu Kristi awon odo lokunrin lobirin ti ati to gbe yawo oni aro pe ki a gbadura ki a gbekele Olorun ki a se igbeyawo lati gbadun awon ibukun to wa ni igbeyawo ibukun isinmi ti alafia ati iwa funfun ati agbara ati ipese ati idabobo ibakegbe ati ti bibi awon omo siwaju adura wa ni fun awon odo lokunrin ati lobirin Olorun yo dari won yo to won sona sibi isinmi won loruko Jesu ipa meta lawo ninu eko wa akoko itoniru Naomi si Ruth awon igbese Ruth ati oro Olorun ibamu ari Boasi keji ibatan won ti o sumo won julo iketa igbeyawo Naomi ati Boasi ibi Betty ari edokan to ye ki iyawo ni fawo omo ari nu Naomi o pe Ruth omo benrin mi ni ese ikini ari edokan Naomi la pe ki inu Ruth don be ni a si ri iwa aini imotare eni nikan ati ijoloto okan ati ife toto ati itoju eleyi ye fun ikoni wa fun awon obinrin eni wa bi Olorun loni eleyi si afihan pe Naomi ko je onimotare eni nikan be ni o ni edo okan nipa ojo waju Ruth eleyi si afihan fun Ruth pe Boasi o wa ninu ara ibatan pelu oko re to ti ku iru igbe aye yi ni Olorun reti latodo awon iya fun awon omobirin won pelu be lo to Ruth sona pe ko we ko si mora ko si woso ko lo si ile ipaka ati kanu Ruth ori keta ese ikeji si kerin bayi imoran Naomi si Ruth o lati fi han Boasi tarata pe o je ibatan
3: ẹni tó lè ṣe ìgbéyàwó ẹni tó kú. A rí yẹn nínú Deuteronomy orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ karùn-ún. Eléyìí wà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àwọn Júù. Bí ẹnìkan bá ṣe ìgbéyàwó tó kú láìbímọ, a rí pé ẹni tó súnmọ́ ẹni tó kú náà ní láti ṣe ìrántí ẹni tó kú. Eléyìí ó jẹ́ àwọn ìṣe lákòókò Júù. Ní àkókò májẹ̀mú titan, a ò lè tẹ̀lé gbogbo tí wọ́n ń ṣe, ṣùgbọ́n ká tẹ̀lé àwọn ìlànà tí a lè múlò. Onígbàgbọ́ ò lè fi aláìgbàgbọ́ ohun tá a kọ́ nìyí. Bẹ́ẹ̀ ni àdúrà àti ìtọ́ni nípa ti ẹ̀mí ló máa ń síwájú ìgbéyàwó. Orítùsí ìgbọràn ó tẹ̀lé ìmọ̀ràn Naomi, ìgbọràn onígbàgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, sí ìfẹ́ Ọlọ́run. Ó mú ìbùkún tó tọ́ wá àti ojú rere sínú ayé wa. Nínú Rútù orí kẹta ẹsẹ̀ karùn-ún, ó sì wí fún ọ pé gbogbo èyí tí ìwọ wí fún mi ni èmi yóò ṣe. Lẹ́yìn ìgbà tó gba ìtọ́ni látọ̀dọ̀ Naomi, Rútù lọ sí ilẹ̀ ìpakà. Ó ṣe gẹ́gẹ́ bí ohun gbogbo tí ìyá ọkọ rẹ̀ ti sọ fún un. Ẹ̀rí tó ṣẹlẹ̀ nígbà tí Rútù gbọ́ràn ohun tí Rútù ti Naomi ti sọ, ìbùkún àtojúre Ọlọ́run ọwádé sórí ayé rẹ̀. Bóásì, ẹni tó jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, ó lóye ìṣe pàtàkì àwọn ìgbésẹ̀ tó ní láti gbé, àti bẹ́ẹ̀ ni ó mọ ojúṣe rẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí ìbátan. Bẹ́ẹ̀ ni ó sì mọ ohun tí Rútù gbé ìgbésẹ̀ rẹ̀. Ìhùwàsí rẹ̀ sì jẹ́ tótó àti èyí tó yẹ. A rí inú Rútù orí kẹta ẹsẹ̀ kẹwàá. Ó sì fún alábùkún fún ni ìwọ láti ọ̀dọ̀ Olúwawọ́ ọmọbìnrin mi. Nítorí tí Rútù ti ṣe ìwà oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ, níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn ìbá àṣẹ tálákà tàbí ọlọ́rọ̀, Rútù ṣe àfihàn ìwà oore nínú yíyàn láti tẹ̀lé Naomi. Ọwá di ọmọ ẹbí májẹ̀mú àwọn ènìyàn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó di aya fún Bóásì. Eléyìí jẹ́ èyí tá a gbóríyìn fún ní ti ìhà ti Bóásì. A rí pé àlàyé tó ṣe nípa ìgbésẹ̀ tó tọ́ nípa ẹni tí ó súnmọ́ wọn, ó jẹ́ èyí tí ó rọrùn láti lóye tí ó sì tuni lára. Bẹ́ẹ̀ ni ó fi ìjólóòtọ́, ó ní ìmọ̀lára Ọlọ́run. A sì kọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ò tí ì lọ́kọ tàbí láya tàbí àwọn tó fẹ́ lọ́kọ. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́n, wọ́n jẹ́ ẹni tó gbọ́ràn, kí wọ́n jẹ́ ẹni tó pé àti wọ́n sì jólóòtọ́ nínú àkókò ìbárìnpọ̀ nínú ìgbésẹ̀ sí ìgbéyàwó. Ìgbésẹ̀ tí Rútù gbé láti lọ sọ́dọ̀ Bóásì kìí ṣe ìlànà fún onígbàgbọ́ òde òní láti tẹ̀lé, tàbí ìtọ́ni Ábrahamu sí ọmọ ọ̀dọ̀ rẹ̀ láti fẹ́ aya fún ọmọ rẹ̀ Ísákì láàrin àwọn ìbátan rẹ̀. Ìbéèrè nínú ibi kíkà wa, ibi ìsinmi wo ni Naomi wá fún Rútù? Arábìnrin kan, Naomi sọ nípa ìgbéyàwó. Ẹṣẹ́ ìkejì, báwo ni Rútù ṣe rí ààyè láàrin ìtàn ìran Kristi bó tiẹ̀ jẹ́ pé ara Moabu ni? Ọwọ́ mìíràn, a rí ìpinnu Rútù láti ní Ọlọ́run Naomi gẹ́gẹ́ bí ẹni tó tó fún un. Bákan náà la sì rí i pé a rí pé jíjẹ́ alápọ̀n àti ẹni tó kún fún ojúṣe rẹ̀ jẹ́ kí ọ̀nà ó là fún un. Kí ni tá a lè rí kọ́ nínú ìgbésẹ̀ ní ìwà bí Ọlọ́run ti Bóásì àti Rútù síwájú ìgbéyàwó? Àwọn tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó gbọ́dọ̀ jólóòtọ́ sí Ọlọ́run kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìbárìnpọ̀ ní ìgbéyàwó. Kí wọ́n jẹ́ sùúrù, kí wọ́n jẹ́ ẹni tó gbọ́ràn ẹni pípé, bẹ́ẹ̀ ni ìgbọràn. Ẹ̀bùn látọ̀dọ̀ Bóásì ẹni tí ṣe ìbátan wọn. Bóásì sọ yìí pé kó mú ìṣẹ́ tí a sọ rẹ̀ wá. A sì rí pé wọn ka bàbà mẹ́fà, ó sì gbé fún un, ó sì lọ sí àárín ìlú. O ní má sì lọ lọ́wọ́ òfo lọ sọ́dọ̀ ìyá ọkọ rẹ. a ri pe iwa si rere ki se nu oro siso nikan tabi ninu fifun ni sugbon nu fifun ni ki a fi soju se lati bayi ni awon talaka pade gebi a se kanu timotiu kini ori karun bi okunrin tabi obirin to ba gbagbo ba ni awon opo je ki o se itoju won ka mo se gbe eru le ijo ko le je iroran fun awon opo gege bi o ngbagbo ani awon opo ani lati boju to won ki a si se oju se to to si won e mo je ka fi yen fun ijo lati se imulokan lewo lati odo rutu si naomi si rutu o ni omo benrin mi joko titi wo fi mo bi ti oran na yo yanju si nitori okunrin e ki yo sinmi titi yo fi pari ohun na loni naomi o da loju pe ileri ti boasi se o ti beru e ohun gbogbo lati mu aye pada de bi oro igbeyawo rutu omobirin re onigbagbo gbodo duro lori ileri olorun ti ki kuna ni gbogbo ayidayida boasi o gbe igbese fun atira ogun ni elimeleki ti se ibatan to sumo won laarin waju awon alagba ilu eniyan kokko gba legbo si o so pe rara nleyin igba ti a so pe yo se igbeyawo pelu rutu lati gbe omo dide fun oko rutu ori kefa ese ori kerin ese kefa oni emi ko le ra sile fun ara mi ki emi ki o ma baba ile ni mi je wa si wa di eni ti o se ra pada lona meji akoko ninu fife rutu ati pe pa oruko elimeleki mo ekeji ora ile ini ti naomi ti ta o si mo pada si orogun ni elimeleki ibere salaye iduro bibeli nu ojuse onigbagbo si awon opo arakunrin mi ojuse lati fi kaanu han kasi pese atileyin fun won awon opo gege bi un gbagbo ani ojuse fun awon opo wa ke se pe ka ti si ijo ibere karun iru wa si tabi ise wo la ri ko lara buasi ninu bi boju to ngbogbo iru awon isesi to dara wo la le ko latodo buasi ninu bi boju to awon to nsele ojo logbon be ni o si fi oye yanju ngbogbo eleyi lo mu a lo si koko gbeyin igbeyawo buasi pelu rutu ati ibi obeti ati itanran dafidi ki se pe awon alagba won ri awon igbese igbeyawo buasi tele awon ilana ti oluwa la sile ninu bi boju to oran na o fi anfani fun elomiran lati fi anfani fun ibatan miran lati ra pada ko gbianju ati sonko ni koko ari opolopo ekoko latedo buasi ati rutu gege bi ngbagbo loni akoko onigbagbo gbodo tele awon ilana to ton ninu igbeyawo ati yanju ngbogbo ninu ati lode ijo a gbodo si awo ko se awon iwa si siso ngbogbo ni sisentele bi a se yanju ngbogbo romu ori kewa ese ikejila ki a ni ife ara pelu ni ola ki a mo ka omo nikeji si iketa onigbagbo gbodo kiyesi ohun to le mu ise ikoko to lodi wa bee ni awon onigbagbo lapon lobirin won gbodo yago si gbogbo idanwo lati se igbeyawo ikoko nitori pe lo mu abamo ti a o le so bee ni o mu ipaya ati ipadanu ti ko se fenu so wa ani lati mu lokokolo wiwa ijoba olorun ati ududu re saaju ohun gbogbo to ku mati ori kefa ese ketalelogbon ikefa a gbodo keko bi a se n fi suuru duode akoko ti olorun yan fun ibukan wa ikeje a gbodo fi igbekele wa patapata sinu olorun ati sinu ileri re nitori pe ni olusesan ti o fi ara balẹ wa mati ori kini ese ikarun nigba na ni Salmoni si bi egbua si ti rakabo bua si si bi obedi ti rutu obedi si bi jese be ni asiwari wi pe Olorun pese ona to ye fun Messiah to nbo Olorun mu ki rutu ri aye lara itan iran Oluwa wa Jesu Kristi onigbagbo ani lati gbekele Olorun ati awon ileri re fun igbe aye ati iseranse ki ayo pe lawon to yo are leyi no Rome ori kejile ese karun rutu ogbe igbese to to be ni o si se ipinu re lati tele waji ojulowo be ni ki kan se pe rogbo okan nikan o di eni to da yato nitori ipinu to se lati mo ati lati tele Oluwa elese o le ni oruko won ki an ko sinu iwoye ti an ba mo ipo ti an wa gege bi elese ti an jewo ti an ronuku ada ti an si fi igbagbo to to han ninu irubo Oluwa wa Jesu Kristi pe tutu ese pelu o ye ko je iwasi onigbagbo nipa ileri Olorun arakunrin kelo ye ko je iwasi onigbagbo si awon ileri Olorun onigbagbo gbodo gbekele Olorun ki an si yo pe lawon to nyo ese ibere to gbeyin bawo ni elese se le ri aye ninu ijobo Olorun bawo ni elese se le ri aye ninu ijobo Olorun.

ẹlẹ́sẹ̀ nípa ríronúpìwàdà kó jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀ kó ronúpìwàdà kó fàyè rẹ̀ fún Kristi ẹ ṣe bá a ṣe mú ẹ̀kọ́ yìí wá sí ìdánúró ìgbé ayé rútù ó jẹ́ èyí tí ó ṣe àfihàn ìpinnu tó dúró ṣinṣin àti ìdúró ṣinṣin àti ìfaraẹnìjì tó jinlẹ̀ àti fífi ọkàn fún ọlọ́run iṣẹ́ ǹjẹ́ ó ti pinnu láti mọ Kristi so fàyè rẹ̀ fún Kristi. So ronú pípadà bí ó ń pinnu láti tẹ̀lé títí dópin àdúrà mi ni pé orí ọ̀fẹ́ kan náà tí ọlọ́run fi fún Rútù yóò pọ̀ yóò sì tónú ayé rẹ báwo ló ṣe jẹ́ àǹfààní tó láìní láti jọ wo ayé rẹ fún Kristi láti ṣe ìpinnu gbogbo ọjọ́ ayé rẹ tó o bá ń sin Olúwa tó o bá ti ṣèpinnu láti mọ Olúwa jẹ́ni tó dúró ṣinṣin jẹ́ni tó pinnu nínú ìpinnu rẹ láti tẹ̀lé Olúwa títí dópin. A ó kà nu Rútù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún Rútù sọ pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kú lẹ́yìn rẹ nítorí bí tiwọ́ bá lọ ni èmi ó lọ àti ibi tí ìwọ́ bá wọ̀ ni ìwọ́ èmi ó wọ̀ àwọn èèyàn rẹ ni yóò jẹ́ ènìyàn mi ọlọ́run rẹ ni yóò sì ṣe ọlọ́run mi. Ṣé ìpinnu rẹ nìyí lónìí dìde lórí ẹsẹ̀ rẹ ǹjẹ́ ó pinnu láti tẹ̀lé Olúwa bó tiẹ̀ rọrùn tàbí ò rọrùn ǹjẹ́ ó pinnu láti sin Olúwa. Mi ò lè sin Olúwa báyìí àkókò tó dára jù láti sin Olúwa ni àkókò láti fi gbogbo tí a ní fún ìjọsìn Olúwa wa nìyí a rí inú ayé Rútù bí a sì fi ojú rìn hàn fún a rí pé kẹfẹ́rí ni ó fẹ́ jù ọwọ́ adìẹ ọ̀kan lára ìtàn ìran Olúwa wa Jésù Kristì Jésù wípé òun padà bọ̀ láti mú a lọ sílé jẹ́ni tó dúró ṣinṣin jẹ́ni tó pinnu nínú ìpinnu rẹ láti tẹ̀lé Olúwa Olúwa yóò sì mú ọ làájá bàbá wọ ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín lówùúrọ̀ yìí fún ọ̀rọ̀ yín àdúrà mi ni pé ìpèníjà tí a gbà nínú ìgbé ayé Rútù àti Bóásì a ò kàn ní gbèjù sẹ́gbẹ́ kan ṣùgbọ́n a ó pinnu lọ́nà tó jinlẹ̀ láti tẹ̀lé yín ní gbogbo ọjọ́ ayé wa títí tá ò fi rí yín lójúkojú lórúkọ Jésù. Irú ojú rere kan náà ti Rútù ní àwa pẹ̀lú bí ọmọ yín bí a ṣe ń tẹ̀síwájú àti máa sin ojú yín àti àánú yín àti ìbùkún yín yóò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa lórúkọ Jésù bí a ṣe ń tẹ̀síwájú lónìí ẹ jẹ́ kí wà láàyè yín kó darí wa ní orúkọ Jésù alágbára ni a gbàdúrà.

Lówùúrọ̀ yìí nínú àkókò wa inú ìwé mọ́ wa a ti kẹ́kọ̀ọ́ lórí kókó tó ṣe pàtàkì Rúùtù rí ojú rere ní ọ̀dọ̀ Bóásì. Bí o bá ní ìbéèrè nínú ohun tí a ti kọ́ lówùúrọ̀ yìí o lè wá síwájú gbọ̀ngàn ká ba lè dá ìbéèrè rẹ. Ìbéèrè lórí ohun tí a ti kọ́ lówùúrọ̀ yìí ẹ jẹ́ ká wá síwájú gbọ̀ngàn níbi tó wà. Arákùnrin wa ń bẹ̀ yẹn. Ẹ káàárọ̀. Ìbéèrè mi a rí nínú Rúùtù orí kẹta ẹsẹ̀ ìkẹta. Nítorí náà wẹ̀ kí o sì para kí o sì wá aṣọ rẹ kí o sì sọ̀kalẹ̀ lọ sí ilẹ̀ ìpàkà. Ṣùgbọ́n má sì jẹ́ kí ọkùnrin náà kí o rí ọtí tí òun ó fi jẹ tí òun ó sì fi mọ tán. Yóò sì ṣe nígbà tí ó bá dùbúlẹ̀ kí ìwọ kí ó kìí síbi tí òun yóò sùn sí. Kí ìwọ kí ó wọlé kí o sì ṣe aṣọ ẹsẹ̀ rẹ̀ kí o sì dùbúlẹ̀ òun yóò sì sọ ohun tí ìwọ ó ṣe fún ọ. Nítorí àkókò mi ní kabi tó kù ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí ìránsẹ́nu ìjọ mo ní àǹfààní láti rí àwọn arábìnrin àti àwọn arákùnrin tí wọ́n ń dàgbà tí wọ́n ju 30 ọdún lọ síbẹ̀ wọn ò tí ì ṣègbéyàwó. Ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gẹ́gẹ́ bí ẹnìkan gbà mìíràn mò ń rò láti darí wọn sọ́dọ̀ ara wọn lọ́nà kan tàbí òmíràn. Ìhà mìíràn a sì sọ fún mi pé ọ fẹ́ dúró sí ipò Ọlọ́run fáwọn èèyàn wọ̀nyí nìyí. Gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn mò ń wò ó pé ńgbà wo làwọn wọ̀nyí ó ṣe ìgbéyàwó láti bí ọmọ. Tí mo bá jẹ́ pé mi mo bí wọn sí mi ní ṣe nǹkan ǹjó tọ́ fún mi láti tọ́ka wọn síra wọn. Arákùnrin wa ń bẹ̀ yẹn kankan. Ẹ kí aleluya. Mo fẹ́ béèrè ìbéèrè nípa àlàyé Rúùtù nínú Bíbélì. Nígbà tí ọkọ obìnrin bá kú tí a wá ní ẹnìkan ní ẹbí ló gbọ́dọ̀ rọ́pò ọkọ ìjọba bíbélì mu nínú májẹ̀mú titun ìjọ jẹ́ ẹ̀kọ́ pé ti àṣà ni. Lówùúrọ̀ yìí náà wá inú ìwé mọ́ wa a ti kẹ́kọ̀ọ́ lọ́nà tó hàn gbangba ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé. Ní pàtó a ṣàwárí pé àwọn nǹkan tá a kà ń bí lówùúrọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pàtó sí àwọn Júù àwọn ọmọ Ísírẹ́lì lónìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a ní bélì lẹ́kùnrẹ́rẹ́ a lè fi bíbélì wéra wọn. Ó sì yẹ ká mọ ohun tá a ní láti ṣe àti ohun tí a ò gbọ́dọ̀ ṣe. A ti kà láti Genesis sí Malachi a sì rí àwọn nǹkan tá a kọ síbẹ̀ a sì padà wá sínú májẹ̀mú titun a sì rí àwọn nǹkan tí a kọ síbẹ̀ fún ẹ̀kọ́ wa. Arákùnrin wa ń béèrè bí a ṣe kà ní ẹsẹ̀ kẹta Rúùtù orí kẹta ẹ jẹ́ àkà papọ̀. Bíbélì sọ fún wa nítorí náà wẹ̀ kí o sì para kí o sì wá aṣọ rẹ kí o sì sọ̀kalẹ̀ lọ sí ilẹ̀ ìpàkà. Ṣùgbọ́n má ṣe jẹ́ kí ọkùnrin náà kí o rí ọtí tí òun ó fi jẹ tí òun ó sì fi mọ tán.
yo si se ngba ti o ba dubule ki iwo ki o kiesi bi ti o yo sun si ki iwo ki o si wole ki o si si aso ese re ki o si dubule o yo si so nti iwo se fun o bi a se wo iwe mo asawari pe iyato wa ninu ohun ta nse ati asa ati ohun ti olorun fe ki a se bi a se wo ese beli asawari ninu awon ise ti awon ju ati oyi je en to yi re ye won gba yen ngba to ba fe gbegbe se npa igbeyawo awon nkan be ti wa se sugbon na majemu titun a o gboro se be oye gbodo ye wa awon ipo awon alagba awon agba ngba ta ba ri awon kan nu ijo won dagba won dagba toju bo ti an si to se igbeyawo ke lo ye ka se keni to ye ka won alagba se awon to dagba ni ijo keni a gbodo se nje ka so fun pe ah iwo ati lagbaja e lo rira e fe ra yin a o gbodo se yen o ki a ba se bi a fe du si ipo olorun niyan ke lo wa ye ka se titu ri keji a o ka nbe ni ese iketa titu ri keji ese iketa be gege ki awon agbo obirin je ni owo ni iwa ohun gbogbo ti won ba se ki o je mimo o gbodo si ohun kankan ti o mu ka awon eyan gbegbe aye alaimo oni awon agbo obirin wa ni ijo ngba won ri awon odo ti an si dagba to ati se igbeyawo awon agbo obirin ni ojuse fun won ki won ki o ma je asoro eni leyin tabi omo ti bi ko si oluko ni ni orere awon agbo obirin wa pe awon odo mo obirin ti an dagba won ko won bi a se le gbadura bi a se le mo ife olorun bi a se le gbo latodo olorun awon agbo obirin ile lo akoko lati du waju oluwa ki an gbadura pe lawon eyan won yi titi won o fi ri ona abayo nu aye won ohun ti Naomi se rutu ni yi o du pelu re o je eni to to sona o ngba ni moran o so fun ohun to ni lati se ni ese ikerin titu ori keji ki won ki o le to awon odomobirin lati je alaire koja lati feran awon oko won ati lati feran awon omo won ese karun lati je alaire koja mimo osise nile eni rere awon eni to nteriba fun awon oko won ki oro olorun ki o ma se di isoro odi si nitori ari gbangba ojuse ati ipo awon onigbagbo ti a dagba to jubo nu o ni ijo lokunrin ati lobirin ngba ta ba rawon eyan to dagba ti won ti se igbeyawo to je edo okan fun wa gege bo se je edo okan fun Naomi a o gbegbe se a o gbadura pelu won a o si pe fun won bi ajaga ba wa nu aye won a o gbadura ati ti gbogbo ajaga be o fi ja eran ti rutu o wa lati awon iran to je aborisa lati iran ti a fi gegun gege bi akoko bibili o mu wa lati inu itan iran loti loti ni omobirin meji awon mejeji won wa se igbese lati mu ki baba won mu ti baba won si ba won ni asepo debi pe won bimo won bimo fun baba won ta ba wo ipile won o je yi to buru o je ipile buburu sugbon rutu o mo oluwa to faye re fun kristi bi a se le so ninu ede bibeli majemu titan lati gba na Naomi bere si to sona o ngba ni moran o n to sona nitori idi eyi a ri pe aja ajaga be ni olorun dari rutu lati fe rutu ge bi a se konu wa inu iwe mo bi o ngbagbo a o gbodo so awon eyan po nu ijoba ba se yen bi eniyan ba ni isoro lojo waju yo ma toka si o pe bi o ba se pe obirin yi bi o ba se pe okunrin yi bi o ba se fun arakunrin yi bi o ba se farabirin yi
ìbá ti bọ́ sínú ìṣòro àti inú ìgbèkùn tí mo wà báyìí bẹ́ẹ̀ ni wọ́n mọ tọ́ka sí ọ̀hún gbàgbó wọn torí ìdí èyí à ń darí àwọn èèyàn láti gbàdúrà bíbélì sọ fánú róòmù orí kẹjọ ẹsẹ ìkẹrìnlá róòmù orí kẹjọ 8 ẹsẹ ìkẹrìnlá à ń gbọ ọlọ́run láàyè láti darí àwọn èèyàn ọlọ́run láti mú kó bá wọn sọ̀rọ̀ róòmù orí kẹjọ ẹsẹ ìkẹrìnlá nítorí iye àwọn tí à ń ṣe àmọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá kì í ṣe látọ̀dọ̀ ènìyàn à ń darí wọn látọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run iye àwọn tí ẹ̀mí ọlọ́run ń darí àwọn ní ìṣe ọmọ ọlọ́run a ní ẹ̀dùn ọkàn fún àwọn èèyàn ṣùgbọ́n a ò gbọ́dọ̀ dúró sí ipò ọlọ́run a ó gbọ́ ọlọ́run láàyè láti darí wọn kó tọ́ wọn sọ́nà wọ́n ń bèrè pé ǹjẹ́ a lè ṣe tí a ń ṣe ní ọjọ́ ìgbàanì a ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn nǹkan wọn ni lòdìwọ̀n a ní àkókò májẹ̀mú láéláé tí ẹ bá wo bíbélì àìrí ọ̀pọ̀ àkókò tí irú ń bẹ́ẹ̀ tí a ń ṣe nínú ìgbéyàwó júdà ó bímọ ọ̀kan nú àwọn ọmọ náà kú júdà wá fẹ́ kí àbúrò kó fẹ́ ìyàwó ẹni tó kú ẹni náà sì kọ̀wò kò gbà kíni tóbìnrin náà ṣe bẹ́ẹ̀ ni obìnrin náà ó ṣe àyíníke tema ni ó wà bí oní ẹni tó ń ṣe aṣẹ́wó bẹ́ẹ̀ ni pẹ̀lú bàbá ọkọ rẹ̀ ọwọ́ abímọ ààrẹ pa àwọn tó ṣẹlẹ̀ ní májẹ̀mú láéláé lónìí a ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé jésù ti fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìfihàn a sì wá lóye jù wọ́n lọ a mọ̀ ju tí wọ́n lọ òye tó yé wa ojú tiwọn lọ́ngbà tí jésù dé ó wá láti wá fi ẹ̀kúnrẹ́rẹ́ ìfihàn ìmọ̀ ọlọ́run hàn wá bíbélì sọ fún wa pé kristi jẹ́ iyè ó jẹ́ ká mọ àwọn nǹkan tí àwọn èèyàn májẹ̀mú láéláé ò mọ̀ nígbà tí kristi dé ọ wá láti tan ìmọ́lẹ̀ sínú ayé wa nínú hebrew orí kìíní a ó kẹsẹ̀ ìkíní àwọn wòlíì májẹ̀mú láéláé òye òye wọn nípa ẹ̀kúnrẹ́rẹ́ ìfihàn ọlọ́run títí kristi fi dé láti fún wa ní ìfihàn kíkún nínú hebrew orí kìíní ẹsẹ̀ ìkíní ọ̀rọ̀ ọlọ́run wípé ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn baba sọ̀rọ̀ ní ìgbà náà ní ìgbà nì ní ẹsẹ̀ ìkejì níkẹyìn ọjọ́ wọ̀nyìí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe àjògùn gbogbo nípasẹ̀ ẹni tí ó ti dá àwọn ayé pẹ̀lú lónìí a rí ìfihàn kíkún òye pípé a ò lè ṣe gẹ́gẹ́ bí táwọn ẹlòmíràn ń ṣe lábẹ́ májẹ̀mú láéláé lónìí láti ṣe àkójọpọ̀ rẹ̀ a rí pé rúùtù rí ojú rere lọ́dọ̀ bóásì bí a ṣe ń wo ìgbé ayé obìnrin yìí rúùtù àwọn nǹkan kan ń bẹ tó ṣe pàtàkì ta ní láti kíyèsí rúùtù tí obìnrin tó ní ìgbàgbọ́ tí kò wọ́pọ̀ ó gbọ́ ọlọ́run gbọ́ ó gbàgbọ́ pé ọlọ́run ní ètò tó dára fún ayé òun nítorí ìdí ìyẹn ó fi ìdúróṣinṣin tẹ̀lé ọ̀nà olúwa ohun kan tó wá ṣe kókó nínú ayé rúùtù ó jẹ́ obìnrin tó ń ṣe ìpinnu ó pinnu ó ní mo gbọ́dọ̀ ṣe ohun tí ọlọ́run fẹ́ kí n ṣe ẹnikẹ́ni tí ó bá ṣàṣeyọrí tí ó dókè o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin àti obìnrin onípinnu kò sí pàtàkì ibi tó ti bẹ̀rẹ̀ tàbí ibi tó ti ṣẹ̀ bóyá òun wá fún ìgbà àkọ́kọ́ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ òun wá láti àwọn ìran tí ó jẹ́ àbọ̀rìṣà nígbà tó bá wọnú ìlérí kristi ìyáyé rẹ tó bá yí padà ọjọ́ iwájú rẹ ó dára yóò sì jẹ́ èyí tó tàn rokoṣo wàá lè rí pé olúwa yóò sọ ọ́ pọ̀ máa yàn mọ́ rẹ a rí gbangba pé rúùtù tí à ń sọ nípa rẹ ó jẹ́ obìnrin tó gbọ́ràn ó gbọ́ràn fún ìyá ọkọ rẹ̀ ó jẹ́ obìnrin tó gbọ́ràn
Bíbélì sọ fún wa, ohun gbogbo tí ìyá ọkọ rẹ̀ sọ fún ó sọ gbogbo. Ẹ wo Rútù orí kẹta, Rútù orí kẹta, ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo fẹ́ ká fi sọ́kàn. Rútù orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ó sì wí fún un pé gbogbo èyí tí ìwọ wí fún mi ni èmi ó ṣe. Gbogbo ọ̀rọ̀ yẹn obìnrin tó sọ pé gbogbo pé ohunkóhun tí ìyá ọkọ rẹ̀ ti sọ fún un òun ó ṣe. Ẹja padà sẹ́sẹ̀ ìkọkànlá, a fẹ́ wo gbogbo ní ẹsẹ̀ ìkọkànlá. Ǹjẹ́ nísinsìnyí ọmọbìnrin mi, má ṣe bẹ̀rù, gbogbo èyí tí ìwọ wí ni èmi yóò ṣe fún ọ. Nítorí gbogbo àgbájọ àwọn èèyàn mi ni ó mọ̀ pé obìnrin rere ni ìwọ ṣe. Àwọn ọ̀rọ̀ gbogbo yìí ṣe pàtàkì. Nígbà tí a bá fi fún wa, a fẹ́ ṣe nǹkan ni, a ò sojú ṣáájú, a ò ní gbé lábẹ́ ẹjẹ́ ń ṣe ìfẹ́nú ara mi. A jẹ́ni tó gbọ́ràn sí òfin Olúwa, ká sì rí dájú pé a ò fi ohunkóhun pamọ́ kúrò lọ́dọ̀ àwọn alágbàtọ́ wa. Bí a ṣe ń wá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún, nígbà tí ó sì dé ọ̀dọ̀ ìyá ọkọ rẹ̀, ó wí pé ìwọ ta ni ọmọbìnrin mi, ó sì sọ gbogbo èyí tí ọkùnrin náà ṣe fún òun fún un. A wo Rútù, ó jẹ́ obìnrin tó pa ìwà funfun mọ́, tó pa ìjólóòtọ́ mọ́, ó jẹ́ obìnrin tí ó ní ìjólóòtọ́. Ohun tọ́lọ́run fẹ́ náà nìyí. Tá a bá fẹ́ gbégbé ayé tí ó mú ojú rẹ̀ wá sínú ayé wa, a gbọ́dọ̀ gbégbé ayé ìjólóòtọ́, ìgbé ayé ìwà funfun. Rútù gẹ́gẹ́ bí obìnrin, ó jẹ́ obìnrin tó pinnu. Rútù gẹ́gẹ́ bí obìnrin, bẹ́ẹ̀ la rí ìfaraẹnijì rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì ń lò láti ṣe àsopọ̀ pẹ̀lú Báàbù, Ọwádì, Òpìlẹ̀ṣẹ̀ Olúwa. Rútù, ó jẹ́ ẹni tí a ti yẹ irí wò, tí a gbé yẹ̀wò, tó sì yege. Nígbà tí ìyá ọkọ rẹ̀ sọ pé mo lọ, ó lèmi ò ní lọ, ọ̀pà lọ, ó fún òun, ó dúró. Ó jẹ́ ẹni tá a ti yiri wò, ó sì jẹ́ alápọn obìnrin. Kò yanilẹ́nu tí obìnrin náà ní ìhùwàsí tó tọ̀nà. Tó o bá jẹ́ ẹni tí ó jẹ́ onírẹ̀lẹ̀, yóò rọrùn láti darí rẹ. Bó o bá jẹ́ onírẹ̀lẹ̀, yóò rọrùn láti tọ́ ọ sọ́nà. Tó o bá jẹ́ onírẹ̀lẹ̀, yóò rọrùn fún ẹ láti gbégbé ayé tí Ọlọ́run fẹ́ kó gbé lówùúrọ̀ yìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń kà ń pa Rútù nípa Naomi àti nípa Búásì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ àwọn tí a tọ́ka sí pàtàkì nínú orí mẹ́tẹ̀ẹ̀ta. Akẹ́kọ̀ọ́ pàtàkì, a rí ìjólóòtọ́ wọn, a rí ìfaraẹnijì wọn, a rí ìyára ẹni sọ́tọ̀ wọn, a rí ìjọwọ́ ara wọn, ìmúratán wọn láti mú ojúṣe ṣe. Bẹ́ẹ̀ ni Moabu, àwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọn ò mọ tọ́lọ́run ṣètò fún wọn ní ọjọ́ iwájú. Naomi ò mọ̀, Rútù ò mọ̀, Búásí ò sì mọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n tẹ̀lé Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́. Bíbélì sọ fún wa pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Bí a ṣe ń pin nínú ọkàn wa lónìí, tí a fẹ́ gbé nípa ìgbàgbọ́, tí a fẹ́ fojú sun Ọlọ́run, tá a fẹ́ gbé fún Ọlọ́run, ọjọ́ iwájú wa yóò tàn rokoṣo. Ní orúkọ Jésù, ẹ jẹ́ àdìde bí a sì lọ sọ́dọ̀ Olúwa nínú àdúrà lówùúrọ̀ yìí. À ń tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. A rí ìgbé ayé àwọn ẹni mẹ́ta wọ̀nyí: Noah, Naomi, Rútù àti Búásì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n kó ipa pàtàkì. Nípa ìgbéyàwó obìnrin yìí ń gbòṣe, a ṣàwárí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló kó ipa pàtàkì. Olúwa ń sọ fún wa lónìí pé ìpinnu tí wọ́n ṣe mú ọ lọ sí jìnnà rere. Ìpinnu tó ń ṣe lónìí, ó lè mú ọ lọ rere ju irú ìpinnu wo ló ń ṣe lónìí. Ó wà ń bí lówùúrọ̀ yìí, ó dà tún bí. Ìpinnu tó ń ṣe lónìí yóò wá mú ọ lọ tààrà ju bí o ṣe ń lérò lọ.
kepe oluwa pe ki olorun ko ran olowo ki o ran enikokan wa lo ba o se se ipinu lati sin olorun ipinu lati wa nibi to olorun fe ka wa ipinu lati mu ka wa ni arin gbogbo ife olorun ni uruko jesu ni agbadura ni uruko jesu ni agbadura baba wo ran adupe lowo yin lopolopo ni ko nta ti kan na bibeli oro iye

0: Just as you have sung about the wonderful grace of Jesus.
1: Gẹ́gẹ́ bí a ṣe kọ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ ìyanu Jésù afẹ́ lẹ́nu wa. Ká bèrè fún àkànṣe orí ọ̀fẹ́. Èyí tí ó wà fún wa lábẹ́ ìjọsìn àkànṣe ọjọ́ òní. Orí ọ̀fẹ́ tó mú kí ohun gbogbo. Pé orí ọ̀fẹ́ tó tó. A nílò orí ọ̀fẹ́ fún gbogbo. Orí ọ̀fẹ́ tó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A nílò orí ọ̀fẹ́ Ọlọ́run láti gbégbé ayé ìwà mímọ́. A nílò orí ọ̀fẹ́ Ọlọ́run láti kún fún ẹ̀mí mọ́. Kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀rín mọ́lẹ̀. A nílò orí ọ̀fẹ́ láti ní ìtẹ̀síwájú nínú ìgbé ayé. A nílò orí ọ̀fẹ́ Ọlọ́run láti ṣàṣeyọrí nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ jẹ́ alanu ká béèrè fún àgbàyanu orí ọ̀fẹ́ Jésù yìí. A ti fún wa ní orí ọ̀fẹ́ nípa ikú àti àjínde Jésù nípa èyí tó fi ayé rẹ̀ rúbọ fún wa. Ẹ béèrè fún orí ọ̀fẹ́ yìí lónìí. Ká béèrè fún orí ọ̀fẹ́ fún gbogbo tí Ọlọ́run ti pèsè tó ti ṣètò fún ọ lónìí ní lábẹ́ ìjọsìn kó lè rí gbogbo ẹ̀gbà. Ẹ jẹ́ alanu ká gbàdúrà. Ohunkóhun tó jẹ ẹrù wúwo tó mú wá lówùúrọ̀ yìí. Orí ọ̀fẹ́ Ọlọ́run tó láti gbé ẹrù wúwo náà kúrò láti mú àlàáfíà wá sínú ọkàn rẹ. Àdúrà fún ọrẹ àti ìdámẹ́wàá. À ń kà náà Málákì orí kẹta. Ẹ mú gbogbo ìdámẹ́wàá sí ilé ìṣúra. Kí oúnjẹ bá a lè wà ní ilé mi. Ẹ fi èyí dán mi wò. Ní Olúwa àwọn ọmọ ogun wí. Bí èmi kì yóò bá sí fèrèsé ọ̀run sílẹ̀ fún yín. Kí n sì tú ìbùkún sílẹ̀. Tí kì yóò sí àyè tó láti gbà á. Àkókò láti fi ọrẹ àti ìdámẹ́wàá wá sílẹ̀. Ohunkóhun tí ẹ ti mú wá ẹ mú jáde ẹ jẹ́ ká gbé sókè fún àdúrà ibikíbi tí ẹ wà ní àwọn pẹpẹ nínú ilé ìjọsìn ẹ jẹ́ gbé sókè fún bàbá dúpẹ́ a fi ìbùkún forúkọ yín àti mú kékeré wá ní ọ̀pọ̀lọpọ̀ tí ẹ fi fún wa a gbàdúrà pé ìbùkún yín yóò wà lórí ayé wa lórí iṣẹ́ wa àti lórí ohun gbogbo tí ẹ ti fi fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe lórí ilé ayé ìbùkún yìí Ọlọ́run nínú ayé wa yóò wà títí a dúpẹ́ bàbá nítorí pé ẹ ti dá àdúrà wa ní orúkọ Jésù ni a gbàdúrà. Wọ́n ń gbé àpò ọrẹ kọjá láyìíká wa ẹ jẹ́ kí a fi sílẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú nínú àdúrà. Àdúrà fún orílẹ̀-èdè. A fẹ́ kà láti inú ìwé orin Dáfídì orin 22. A ó kẹsẹ̀ 28 orin 22 ẹsẹ̀ 28. Nítorí tí Olúwa ní ìjọba ó sì ní alákòóso àwọn orílẹ̀-èdè. Níbi ẹsẹ̀ yìí òye yé wa pé Ọlọ́run kò fi àkóso ayé pé bó bá ṣeé ṣe. Tàbí sọ́wọ́ agbára ènìyàn nú ayé òun ló ń ṣàkóso àwọn orílẹ̀-èdè ní ayé a ó gbàdúrà pé Ọlọ́run nú àánú rẹ̀ yóò ṣàkóso lórí àwọn orílẹ̀-èdè ayé ẹ ó fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú mi pé àwọn ìṣòro wà ní àwọn orílẹ̀-èdè ní ayé nípa ti ètò ìṣúná ọ̀rọ̀ nípa ààbò àti àwọn ìpèníjà tó wà bẹ́ẹ̀ ni àwọn wàhálà nípa ètò òṣèlú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè. Ẹ jẹ́ á gbàdúrà pé Ọlọ́run yóò gbàkóso débi pé jíjèrè ọkàn ní ayé kò ní sí ìdíwọ́ gẹ́gẹ́ bí ìpàgọ́ tó ń bọ̀ àti àwọn ètò pàtàkì mìíràn fún ìjọ pé ohunkóhun kò ní ṣe ìdíwọ́ fún àwọn ètò wọ̀nyí. Ọlọ́run yóò gbàkóso nínú ohun gbogbo débi pé ìhìn àti kéde ìhìnrere kò ní ní ìdíwọ́. Ẹ jẹ́ alẹ́nu ká gbàdúrà ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run yóò bẹ àwọn adarí àwọn orílẹ̀-èdè wò. Ben yóò fi ìbẹ̀rù wọn sí ọkàn wọn débi pé wọn mọ ṣàkóso nípa ìbẹ̀rù Ọlọ́run. Ó dá mi lójú pé ẹran ti pé a ní láti gbàdúrà fún àwọn orílẹ̀-èdè ayé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ìjọ ń tẹ̀síwájú lọ sí ibi gbogbónú ayé láti jèrè ọkàn ayé. Ìdí nìyí tí a fi ní láti gbàdúrà pé iṣẹ́ yìí gbọ́dọ̀ tẹ̀síwájú. Ní orúkọ Jésù ni a gbàdúrà fún alákòóso àgbà. A fẹ́ kà láti inú Kólósì orí kẹrin. A ó ka ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa. Kí ilẹ̀kùn kó lè sí kí a lè máa sọ nípa ìjìnlẹ̀ ohun ti Kristi àti fún èmi tó wà nínú ìdè kí a lè fi hàn bí ó ṣe yẹ kí n máa sọ̀rọ̀. A fẹ́ gbàdúrà fún alákòóso àgbà wa pé Ọlọ́run yóò sílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn fún ìjèrè ọkàn káàkiri àgbáyé. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn yóò sí láti dé ibi gbogbo àwọn ibi tá ò tíì dé àti ibi tí a ò tíì ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọlọ́run yóò sílẹ̀kùn sílẹ̀ Ọlọ́run yóò sílẹ̀kùn fún wọn láti lọ sí àwọn onírúurú abala káàkiri láti dẹ́dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ débi pé òdodo yóò wà ìwà mímọ́ yóò wà. Àwọn èèyàn ó gbégbé ayé tí ó mú wọn yẹ fún ọ̀run. Bí wọ́n ṣe ń lọ sí ìhà gbogbónú ayé ẹjẹ́ á béèrè fún okun àti fún orí ọ̀fẹ́ àti fún ìfàmíyàn àti ẹ̀kúnrẹ́ agbára Ọlọ́run kó jẹ́ èyí tó ń ṣe déédé nínú ayé wọn láti máa lọ sí ibi gíga lójoojúmọ́ débi pé wọ́n á lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fi fún wọn láti ṣe.

0: àdúrà fún ìjọ.
1: A fẹ́ kànú Mátíù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún. Mátíù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún.
0: Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi yóò sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. A ó gbàdúrà. Bí ìjọ sí ń tẹ̀síwájú, bí ìjọ sí ń wàásù ìrere, bí ìjọ sí ń jèrè kan gbogbo ayé, ìjọba òkùnkùn kì yóò lè dúró láti ṣàṣeyọrí. Wọ́n á gbìyànjú, a ó gbàdúrà pé wọn ò ní ṣàṣeyọrí. Agbára tó ń dìde lòdì sí ìrere, lòdì sí àwọn èèyàn Ọlọ́run, lòdì sí ètò tó lè dọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ láti mú wá sọ́dọ̀ Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà pé Ọlọ́run yóò tẹ̀rí àwọn agbára náà bá. Àwọn ìṣe àwọn èèyàn búburú, Ọlọ́run yóò fagilé wọn, ẹnu ọ̀nà ipò òkú kì yóò lè borí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá dúpẹ́ torí pé ẹ ti dáhùn gbogbo àdúrà wa, a fọkàn ìmoore wa hàn torí pé ẹ ti so ohun gbogbo. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A kí gbogbo àwọn tí a pè àti àwọn àlejò tí wọ́n wá láti jọ́sìn pẹ̀lú wa ní olú ìjọ wa fún ìgbà àkọ́kọ́ lónìí. Tó o bá jẹ́ ọ̀kan lára àwọn tí a pè tí ẹ sì wá fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ gbọ́wọ́ yín sókè ká lè dá yín mọ̀ bí kíbi tí ẹ wà. Ní inú gbọ̀ngàn, ní àwọn ẹbí ìpele lókè, ẹ jọ̀wọ́ ṣe lè dúró lórí ẹsẹ̀ yín ká lè dá yín mọ̀ dáadáa, ká sì lè mú ìkíni olùṣọ́ àgùntàn wá sọ́dọ̀ yín. Ọlọ́run á bùkún yín bí ẹ ṣe wá lórúkọ Jésù. Olùṣọ́ àgùntàn wa, alákòóso àgbà, olùdásílẹ̀ ìjọ Dípà, inú wọn dùn pé wà ń bí lónìí. Ìfẹ́ ọkàn wọn ni pé ká ẹ tẹ̀síwájú àti máa wá bí Ọlọ́run ṣe ń lò wọ́n láti jẹ́ ìbùkún fún gbogbo àwọn èèyàn káàkiri àgbáyé. Ọlọ́run yóò lò wọ́n pẹ̀lú lónìí láti bùkún fún ayé yín. Ìbùkún yín yóò sì wà títí láé ní orúkọ Jésù. Àwọn asọ́nà owó fún yín ní ìwé kékeré kan ẹ fọwọ́ sí, kí ẹ sì dá padà fún wọn lẹ́yìn ìyẹ́ ìjókòó lópin ìjọsìn lónìí. Ẹ jọ̀wọ́, à ń béèrè pé kí gbogbo àwọn àlejò àti àwọn tó ń wá fún ìgbà àkọ́kọ́ kí wọ́n wá síwájú gbọ̀ngàn, níwájú pẹpẹ. Àwọn adarí wa kan ó fara, wọ́n á bá yín pàdé. Kò sí ìdí láti kánjú, nítorí pé ọkọ̀ tó gbé yín wá, ó dájú pé yóò dúró dè yín. Àwọn ìpàdé àárín ọ̀sẹ̀, ẹ jẹ́ á tẹ́tí sí àwọn ìpàdé pàtàkì wọ̀nyí. Ìjọsìn ọjọ́ ìsinmi, ní gbogbo ọjọ́ ìsinmi, a ní ìjọsìn ọjọ́ ìsinmi wa ní aago 8 ku ìṣẹ́jú 15 ní àwọn ẹlẹ́kùnjẹkùn níbi tí a ti wá ìdàpọ̀ ojúlé. Ní ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi, à ń pàdé ní kéréje níbi tí a ń pè ní ìdàpọ̀ ojúlé. Gbogbo ọmọ ìjọ là ń retí pé kó jẹ́ ọmọ ìdàpọ̀ ojúlé nítòsí ilé wọn, kí wọ́n sì kópa ní kíkún nínú ojúṣe ìdàpọ̀ ojúlé. Tàwọn ọ̀dọ́ àti ọmọdé yàtọ̀, aago 4 fáwọn ọ̀dọ́ àtọmọdé, aago 5 fún àwọn àgùnbánirọ̀, àti aago 5 ẹ̀kọ́ bíbélì ọjọ́ ajé. Ní gbogbo ọjọ́ ajé, a ní ìkẹ́kọ̀ọ́ bíbélì sí ṣísẹ̀ntẹ̀lé, èyí tí alákòóso wa àgbà ń darí. Ó ń bẹ̀rẹ̀ ní aago 5:06 ku ìṣẹ́jú 15 ní ọjọ́bọ̀. A ní àkókò ìsọjí àti ìdánilẹ́kọ̀ọ́ ìjìrí ọkàn. Ní ọjọ́ bọ̀ kẹta, a ní àkókò àsálẹ́ agbára, níbi tí Ọlọ́run fi agbára wọn rẹ̀ hàn nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ alákòóso wa àgbà. Ẹ̀kẹ́ àlelúyà. Ètò yìí wà fún ire láti dàgbà nínú ẹ̀mí. A fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú nínú àdúrà bí ẹ ṣe ń retí òjò ìbùkún. Ọlọ́run yóò bùkún yín lórúkọ Jésù.

0: Praise the Lord.
1: Eki hallelujah.
0: Welcome everyone.
1: Mo ki olukuluku yin ka bo sinu ijosin ti ojo isinmi oni luwo yi.
0: Jesus name.
1: Loruko Jesu.
0: I pray that the
1: Lord. Mo gbadura fun Oluwa.
0: Will pass on to you and give you. Yo fi
1: sowo fun sinu. Yo fun yin lohun gbogbo.
0: As for you in Jesus.
1: To ni fun yin loruko Jesu.
0: And I pray that you will have
1: eyin.
0: The faith, attention, and faithfulness to receive.
1: Father,
0: we thank you because of your goodness and your greatness. Thank you for your love and your grace. Thank you for thinking well
1: and
0: about everyone else. I pray that today your blessings will flow into every life.
1: Lórúkọ Jésù.
0: We pray that none of us
1: will miss anything in our
0: life.
1: Padanu nku.
0: You are prepared for us. Thank you, Lord, for the.
1: Adupe Oluwa fun idahun. Lórúkọ Jésù ni agbadura. Amen to dara bayi. Àwọn sí rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá 310 òun sì wí pé alábùkán ni ìwọ láti ọ̀dọ̀ Olúwa ọmọbìnrin mi nítorí tí ìwọ ti ṣe oore ìkẹyìn yìí ju ti ìsáájú lọ níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé ọmọbìnrin lẹ́yìn àwọn ọmọkùnrin lẹ́yìn ìbá àṣẹ tálákà tàbí ọlọ́rọ̀ ẹsẹ̀ ìkọkànlá 11 jẹ́ nísinsìnyí ọmọbìnrin mi má se bẹ̀rù gbogbo èyí tí ìwọ wí ni èmi yóò ṣe fún ọ nítorí gbogbo àgbájọ àwọn èèyàn mi ni ó mọ̀ pé gbogbo àwọn èèyàn ìlú mi ló mọ̀ pé ọmọbìnrin rere ni ìwọ ṣe. À ń pàdánù ọ̀pọ̀ láti inú ọ̀rọ̀ ọlọ́run nígbà tí òye jíjinlẹ̀ gíga àti gbígbòrò àti ìbú ìfihàn ọlọ́run fún wa à ń wo rútù a sì ń wo búásì a wá wò lọ́nà tó kéré à ń sọ nípa ìgbéyàwó tiwa ó tayọ bẹ́ẹ̀ ó dé òpin gbogbo ìfihàn búásì ó dúró fún kristi ọkọ ìyàwó rútù ó dúró fún ìjọ aya kristi bẹ́ẹ̀ ni obìnrin oníwà rere tí a ń sọ nípa rẹ̀ ni ìjọ àwọn èèyàn àpéjọpọ̀ tí a pè sí ìwà rere àti ògo bí a ṣe ń wo ibi kíkà yìí bí è pé à ń ka ibi gbogbo tó kù náà májẹ̀mú láilẹ́ à ń kà nípa jósẹ́fù à ń kà nípa jésù ó dájú tí ẹ bá wo ìgbé ayé jósẹ́fù ẹ ó rí pé ó dúró fún kristi ó dúró fún kristi ó gbé bí kristi à ń sọ nípa ìfẹ́ àkànṣe tí bàbá ní fún bí bàbá ṣe fẹ́ràn ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo nìyẹn ǹjẹ́ àwọn ànímọ́ jósẹ́fù bí ànímọ́ jésù à ń wo òtítọ́ pé àwọn arákùnrin rẹ̀ kórìíra rẹ̀ bí jésù ṣe wá sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ni tí àwọn èèyàn rẹ̀ kò sì gbà á wọ́n kórìíra mi láì nídìí à ń wo bí a ṣe tà á sí oko ẹrú bí àwọn èèyàn bí wọ́n ṣe san owó lórí ìgbé ayé jésù nìyí a tà á gẹ́gẹ́ bí ẹrú ǹjẹ́ a wà sí gẹ́gẹ́ pẹ̀lú ìkórira bẹ́ẹ̀ ni sí jésù à ń sọ nípa ádámù àti jésù ńgbà tó dé gẹ́gẹ́ bí ádámù ìkẹyìn à ń sọ nípa mósè wòlí bí rẹ ni èmi ó gbé dìde fún àwọn èèyàn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà má jẹ̀mú láéláé. Síbẹ̀ wọ́n gbégbé ayé wọn, wọn ò mọ̀ wọn ò rò. Pé Ọlọ́run ń ṣe àpẹẹrẹ àti àmì Olúwa wa Jésù Kristì tó ń bọ̀. Nítorí náà, à ń wo ibi tí à ń kà yìí. Ní ìhà gbogbo, à ń sọ nípa rúùtù gẹ́gẹ́ bí ẹnìkan. À ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí àmì àsọtẹ́lẹ̀ fún ìjọ. À ń sọ nípa Bóásì gẹ́gẹ́ bí ẹni. À ń sọ nípa rẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí aṣojú, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ nípa Kristi ọkọ ìyàwó. À ń sọ nípa ìgbéyàwó Bóásì àti Rúùtù. À ń sọ nípa ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Pé aya rẹ̀ ti múra tán. À ń sọ nípa ìsinsìnyí àti ọjọ́ iwájú. Kọ́lọ́run kó fún yín ní òye ní orúkọ Jésù. Aya oníwà rere ti Kristi ti ń bọ̀ láìpẹ́. Aya oníwà rere ti Kristi ti ń bọ̀ láìpẹ́. À ń wo òwe orí 21. Àọ́kà ẹsẹ̀ ìkẹwàá, tani yóò rí obìnrin oníwà rere. À ń rí tayọ Bóásì. Orí Rúùtù obìnrin oníwà rere. À ń sọ nípa ìwo àtèmi, ta ló lè rí obìnrin oníwà rere. À ń lọ nípa Jésù ìjọ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe mú un kúrò ní ìhà Ádámù. Ìjọ amújáde kúrò ní ìhà rẹ̀ nítorí pé agun lọ́kọ̀lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ náà tó wá tú jáde. Òun ló mú kí ìjọ wà láàyè. Jésù wá rí aya oníwà rere nínú ìjọ. Ta ni yóò rí obìnrin oníwà rere nítorí tí iye rẹ̀ kọjá ìyàn? À ń wẹsẹ̀ 29. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ni ó hùwà rere, ṣùgbọ́n ìwọ ta gbogbo wọn yọ. Ọ̀pọ̀ ọmọbìnrin ní Ísírẹ́lì wọ́n hùwà rere. Ara Moabu yìí ń ti Moabu bọ̀, ó wá sí Ísírẹ́lì bí wọ́n ṣe wò. Ọ̀pọ̀ ọmọbìnrin Ísírẹ́lì ni ó hùwà rere, ṣùgbọ́n ìwọ ta gbogbo wọn yọ. Rúùtù ó ta wọn yọ. Ọwọ́ adì aya àti ẹni tí ó di alábàákẹ́gbẹ́ àti ẹni tí a fẹ́ fún Bóásì. Aya oníwà rere ti Kristì ti ń bọ̀ láìpẹ́. Ohun mẹ́ta láwò. Àkọ́kọ́, òun ni ìdánilójú àti yíyan aya. Ìkejì, à ń wo àwọn ìhùwàsí àti bíbá ara ẹni dọ́gba rí kọjá ẹwà. Ìkẹta, ìkáàánú àti ẹ̀dùn ọkàn Bóásì. Àkọ́kọ́, à ń wo ìdánilójú àti yíyan aya. A sọ fún wa nínú Rúùtù 1. Àọ́kà láti ẹsẹ̀ 15. Òun sì wí pé 15, kíyèsí orogún rẹ padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àti sọ́dọ̀ òrìṣà rẹ̀. Ìwọ padà tẹ̀lé orogún rẹ̀. Ẹsẹ̀ 16. Rúùtù sì wí pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ. Ó ní ìdánilójú. Ìdánilójú ti ara ẹni. Ọwa wí pé nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ, àti ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi yóò wọ̀. Àwọn èèyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi, Ọlọ́run rẹ ni yóò sì máa ṣe Ọlọ́run mi. Ó ní ìdánilójú. Bí wàá bá jẹ́ alábàákẹ́gbẹ́ pẹ̀lú ẹnikẹ́ni, tí wàá bá fẹ́ ẹnikẹ́ni, ọkọ sí ẹnikẹ́ni, aya sí ẹnikẹ́ni, ọ gbọ́dọ̀ ní ìdánilójú ti ara ẹni. mo n bi arakunrin bayi bayi mo n bi arabinrin bayi bayi mo n bi iya ninu oluwa tabi baba ninu oluwa be ko eleyi ni to yan eleyi si ni gbe aye re o gbodo ni idanloju genesis ori ori 24 ese ikeji din ni 58 won si pe rebeka won bi pe be se nwo isaki ati rebeka bi esi se nwo olori ile abrahamu eyi to lo lati wa aya iyawo fun abrahamu abrahamu du o du fun olorun isaki o du fun omo olorun fun jesu ile asari o du fun emo emo lo lo sinu aye lati wa ati lati jere awon eyan jade ku nu aye lati mo wa sodo Kristi ani ijo ani ijo ti a pe ti a si fun ni ise emo o ti fun ijo ni ise olorun se to n gbogbo pe on gbogbo n toka si oluwa wa jesu kristi won wa pe rebeka won wi fun pe iwo yo aba okunrin yi lo ipenu re ni o se wa fi okunrin yi ipenu re ni idanloju to ba ni ni iwo yo aba okunrin yi lo o si wi pe emi lo idanloju ati yiyan ti aya o meta lawo nbi yi akoko ipo didi baje siwaju iyipada okan ikeji gbigbaro ati yiyan lakoko iyipada okan iketa iya ere ni soto ati iduro sinsin leyin iyipada okan siwaju iyipada okan lakoko iyipada okan ati leyin iyipada okan wo akoko akoko oni ipo didi baje siwaju iyipada okan bi a se ro npa rutu bi a se ro npa olukuluku eniyan nu aye nu rutu ori kini ese ike dogo 15 o si wi pe ki esi orogun re pada sodo awon eyan re awon eyan kan na ti rutu ati sodo orisa re orisa kan na ati esin ike kan na ti rutu nsin iwo o pada sodo orisa re iwo pada tele orogun re ibi ti gbogbo wa wa ni oluwa wa wa jade ko nu igbe aye ese atijo ko laarin awon iyen elese o mu ajade ko laarin opolopo to ndese ibi ti rutu wa ni ibi ti o pa wa ni ibi ti aye wa ni romu ri keta a o kese ikokanla romu ri keta ese ikokanla ti ri 11 ko si eni ti oyeye ko si eni ti nwa olorun o lawo eyan mna majemu lai lai ko seni to yeye awon lakoko majemu titun ko seni to yeye nje won je israeli ko seni to yeye nje je keferi ko seni to yeye nje won wa nu iran yen tabi won wa nu iran yi ko seni ti oyeye ntoro tesiwaju lati wi ni ese ikejila gbogbo won ni o ti yapa idi ti a fi so pe awon eyan kan ti sina niye won ti ku loju ona won jumo di alailere ko si eni ti nse rere ko ti le si enikan ipo ti olukuluku wa niyi ti abi lati nu adamu ipo ti olukuluku wa niyen eni to n gbe lori ile aye ese ketala isa oku ti o si sile ni ofun won ahan won ni won fi nse itanje oru pamole nbe labete won ipo ti ara ti gbogbo eyan wa niyi lati gba ti a bi won won paro won tanije won tesiwaju ati wipe ni ese ikerinla eni ti o kun fun ipe ibu ati ikani labuku ati oro kekoro olukuluku won ko to di pe ni iyipada okan ese ikedogun ese won yara lati te eje sile ese ikerin din ni ogun iparun ati iponju wa ni ona won ese iketa din ni ogun ona alaafia ni won ko si mo siwaju iyipada okan ohun gbogbo ti an mo ohun ni ona lati ja ona iwa ipa ona lati takura won ona alaafia ni won o mo ko sa alaafia ni okan won ko si alaafia ninu ehun malebi won ko si alaafia lawujo ese ikeji din ni ogun 18 iberu olorun ko si ni waju won njori iberu olorun loju popo na bi ti an gbe ohun ti se ti olorun yewo ti an ni iberu olorun lawujo ani mo lara re njari awon eyan yan gbegbe aye to fi igboran ati jolo to han tori won beru olorun rara nitori pe ko si iberu olorun nu okan won ese kokan din ni ogun 19 awa si mo pe ohun ti ofin ba wi ohun wi fun awon ti o wa labi ofin ki olukuluku enu ki o le pamo ati ki a le mu gbogbo eri ki a le mu gbogbo araye opa rutu ati olukuluku ti a ti kan pa re ki a le mu olukuluku gbogbo araye wa sabe idajo olorun ese iketa le logo 23 gbogbo eyan ni o satise ti won si ti kuna ogo olorun gbogbo eyan lo ti se won si ti kuna ogo olorun laarin ese igbe aye to doju ti ni ati ogo olorun ani ore ofe olorun laarin nigba to yi ba wa yi o pe ni para re o ji ara gbogbo aye o si ti kuna ogo olorun to si gba lati ni ore ofe to wa larowo to si o iwa na ni ore ofe na lo mu olonu ekun re ri ore ofe olorun ekeji oni gbigbaro ati yiyan lakoko iyipada okan ese ikerin din ni ogun rutu ori kini gbigbaro ati yiyan lakoko iyipada okan rutu si wipe ma se ro mi lati fi o sile tabi lati pada ku leyin re nitori bi ti iwo ba lo ni emi yo lo eleyi la npe ni ipinu mo ti pinu lati tele Jesu kosi pe mo n boju weyin kosi pe mo n boju weyin aye leyin mi mu abu leyin mi agbelebu ni waju mi ipenija kipenija awon eyan re ni o je eniyan mi olorun re ni o je olorun mi aye leyin mi agbelebu ni waju mi kosi yi pada o wi pe oni opa le ma lo pelu mi opa o le pada seyin sibe mi o tele awon ore mi le ko mi sile sibe mi o tele nitori mo ti pinu lati tele Jesu si yiyipada ko si yiyipada nitori na rutu o se ipinu oni ma se ro mi lati fi o sile tabi lati pada ku leyin re nitori bi ti iwo ba lo ni mi yo lo ibi ti iwo ba wo si ni mi yo wo si awon eyan re ni yo si ma se eyan mi olorun re ni yo ma se olorun mi olorun re ni yo ma se olorun mi ile ni yi pada okan mo ko olorun mu abo sile ati olorun ateyin wa mo ko won sile olorun re olorun abrahamu isaki ati jakobu olorun to nba ni damajemu to si npa majemu mo ni oje olorun mi ile ni yi pada okan awon eyan re ni oje eniyan mi ile ni idapo bi a se wa sodo Oluwa won teso aju ninu eko awon aposteli ati ninu idapo sibe iye pada okan o wa olorun mi ibi ti iwo ba wo ni imi o wo iyen ni ifayaran pe o to Oluwa wa omo pe irin kristiani ati igbe aye kristiani o je ninu imole irin ninu ifihan ihinrere ibi ti iwo ba ku si ni mi o ku si ile ni fifori ti titi di opin nitori awon to ba fori ti titi di opin awon kan na la o gbala sugbon o je ipinu ara eni orin dafidi orin ikokan din ni ogofa 119 ese ogbon 30 emi ti yan ona otito emi ti yan ona kosi pa amba opa gberu pe nja o lo emi ti yan kosi foro wiro pelu Naomi emi ti yan ohun ko ti enikeni ba se nigba to ba pinu okan re mo ti ri imole na mo ti gbo ihinrere olorun yi ni oje olorun mi kristi yi en to ku lori igbelebu oni oje olugbala mi oje ohun ti a mo mo yan fun re ni mo ba tele ma tele di orun ti mo ba duro ni bi ti mo wa latayin wa iyen ni na run apadi leyin iku gbigbe yen yewo lo mu ki npinu mo ti yan ona otito idajo re ni mo fi lele ni waju mi a wo iketa iya re ni soto ati iduro sisin leyin iyipada okan o nkan ni lati ni iyipada okan o miran ni lati je ni to duro sinsin leyin iyipada okan o nkan ni lati ri pe olorun re oni yo se olorun mi o miran si ni lati mu gbogbo ti mu abu wa pelu re si Israeli o miran ni lati mu gbogbo ise ati jijosin si awon ara mu abu wa gbogbo awon asa ateyin wa je olorun re ni oje olorun mi o miran ni lati wi pe ke eyan joko nbi koko Naomi je ko yo ba se bi mi niyan mo ni iya ohun ti mama mi ti ko mi lati ma se iwo na je iya na mo dupe fun o sugbon mama mi mu mi jade mama mi se afihan mi o fi ohun gbogbo ti mu abu sile mu abu o wa nitori pe olorun yi ni o se olorun mi awon eyan re ni o se eyan mi o fi iwo so mu abu sile gbogbo àgbékalẹ̀ àti òsèlú ti mú ààbò ó fi wọ́n sẹ́yìn. Gbogbo àwọn ìṣe àti ìdíbàjẹ́ ti mú ààbò ó fi wọ́n sẹ́yìn. Eléyìí ni ìyípadà ọkàn. Lẹ́yìn ìyípadà ọkàn, a rí pé ìdúróṣinṣin wà. Moabu ìbá ti gbéyàwó pẹ̀lú rẹ̀. Tọ́ bá sì tún fọwọ́ kàn bí ara Moabu. Ẹ̀rí èdè Moabu lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ ni Boaz ìbá ti fẹ́, àbá ti dàmọ̀. Ìbá tiẹ̀ ti lo àwọn ọ̀rọ̀ ti Moabu. Bọ́ bá ń tẹ̀lé àwọn ìṣe ìbọ̀rìṣà Moabu ní Ísírẹ́lì, ṣùgbọ́n ó ń gbé. Bí ara Moabu, bí ẹnikẹ́ni bá wà náà, Kristi òun àtijọ́ ti kọjá lọ, kí èsì ohun gbogbo ó di titan. Nínú ìyára ẹni sọ́tọ̀ àti ìdúróṣinṣin tó mú kí ó ṣe ìdámọ̀ kọ́ wá di ara àwọn èèyàn Ísírẹ́lì. Inú Rúùtù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún, Rúùtù sì wí pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ, nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ. Èmi sì tán àti lọ. Ìpinnu yẹn jẹ́ lórí ìfẹ́ ọkàn rẹ, ó fẹ́ dẹni ìgbàlà. Tàbí wàá jẹ́ ẹni tó ń dúró ṣinṣin. Ìfẹ́ rẹ ni o fẹ́, o ní láti gbàgbé ohun tó jẹ́ tẹ́lẹ̀ àti ohun tó ń ṣe tẹ́lẹ̀. Ìfẹ́ inú rẹ ni lẹ́yìn àgbéyẹ̀wò pé ìgbé ayé titan mi yìí, ọ̀nà rí inú mi nìyí àti ìṣe mi nìyí. Èmi ò lọ ibi tí ìwọ. Nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ, ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi yóò wọ̀. Ó bá ìbàjẹ́ ibi tó dára, èmi ò tẹ̀lé ohun ìní. Àwọn èèyàn rẹ ni ó jẹ́ ènìyàn mi, so lóye èdè wọn, màá kọ́ èdè wọn. Ǹjọ́ fẹ́ irú oúnjẹ tí wọ́n ń jẹ, nítorí oúnjẹ Ísírẹ́lì ó yàtọ̀ sí oúnjẹ àwọn ará Moabu ní Ísírẹ́lì. Àwọn mímọ́ wà tí wọ́n lè jẹ, àwọn tí ò mọ́ wà, wọn ò níyẹn ní Moabu. Ohunkóhun tó bá wá sójú ọ̀nà wọn, wọ́n ń jẹ, wọ́n mu ohunkóhun tó bá wá sójú ọ̀nà wọn. Rúùtù Ísírẹ́lì. Ísírẹ́lì kì í wọṣọ báyẹn. Ísírẹ́lì kò ní gbogbo àwọn àjọ̀dún ayẹyẹ òrìṣà. Mo ti pin nínú ọkàn mi. Àwọn èèyàn rẹ ni yóò jẹ́ ènìyàn mi. Ọlọ́run rẹ ni yóò jẹ́ Ọlọ́run mi. Ó fi òfin fún wọn ní òkè Sinai, ó fi fún àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ará Moabu ní òfin. Àwọn Ọlọ́run wọn kàn ní àwọn ọ̀rọ̀ àyíníke lásán ni o. A rí eléyìí gba àgbéyẹ̀wò ìyípadà ọkàn, àgbéyẹ̀wò àti dídúró ṣinṣin. Lẹ́yìn ìyípadà ọkàn, òun ló jẹ́ ẹni tó dúró ṣinṣin nínú títẹ̀lé Olúwa ní ẹsẹ̀ ìkẹtàdínlógún 17. Ibi tí ìwọ bá kú sí ni èmi yóò kú sí. Mi ò ní lọ́kàn láti padà sí Moabu. Ibi tí ìwọ bá kú sí ni èmi yóò kú sí. Àwọn akẹgbẹ́, àwọn èèyàn tí wọ́n ṣe déédéé mi lẹ́yìn ìgbà tó ti lọ, wọ́n lè yí padà kí wọ́n ṣe léyìí àti tọ̀hún. Ohun gbogbo tí mo bá lẹ́nu mi láti sọ sí Olúwa, òun ni èmi ó ṣe. Ibi tí ìwọ bá kú sí, ibe lemi o ku si ibe la o si simi emi o mo bi o se si o won le mo sajoyo o le mo so nipa eha bi ke wa pe gugu eyan kaakiri wa e le mo se yen o sugbo temi lorun bi yen ba dara fun o bi iwon ton won si ba dara fun o dara fun mi na ibe la o si sinmi ki oluwa ki o si se be si mi ati ju be lo bi o nkan bi ko se iku ba ya iwo ati emi
0: gbogbo yi riwo mo la ko so lori yen kawo eyan kan ma soro soro won se nu ni bi ni si mi mo le sakoso ara mi won le binu mi mo le sakoso yen won le foju kere mi mo a le sakoso yen o won le so nko ti an ba fe nipa mi mo le sakoso yen iyen o ni ya iwo atemi o nkan ti mi o lase lori re o ni ku iku le mu o lo si waju mi bakan na ma tele o titi dopin nitori pe olorun ko se si mi ati ju be lo bi nkan bi ko se ku ba ya iwo ati emi ibere na ni pe ijo je ni to duro dede be le bi o se ntele oluwa oni mo ti ni yi pada okan mo da tan bi o so pe emi ti jade ko nu aye bayi mo wa ntele oluwa mi so nfi yare ni soto yen han ati iduro sinsin a o kese ikokanla ni ori keji 211 bo asisi da lohun o si fun pe gbogbo nti iwo se fun iya oko re o gbo eyan lo so nipa igbagbo re nipa igbe aye re to da yato lati igba ti gbogbo nti iwo ti se fun iya oko re gbogbo itan re mo gbo gbogbo n to ti se nipa iye oko re a so fun mi pe o kopa nnu to lodi o ki soro iye oko re leyin o ki huwa lona to lodi si iye oko re ari gege bi awon odo mo birin miran opo ti nse ti an si saroye ti an kun a ti so fun mi pe iwo o je ni to yato ohun tó ṣe sí ìyá ọkọ rẹ bí ìwọ ṣe fi bàbá àti ìyá ọkọ rẹ sílẹ tó sì fi ilẹ̀ ìbí rẹ sílẹ̀ kí o sì wá sọ́dọ̀ àwọn èèyàn tí ìwọ kò mọ̀ rí se iyipada okan kan niyan oni ese to nse orisa to nse be ni asa yen lo mo daju daju sugbon tori iyipada okan toto o fi asa sile o fi esin baba ati iya re sile o ti e fi baba ati iya re sile pelu won si n bere pe rutu ke sara o so se gbe yawo nbe yen won si so pe nibe yen won ki fi alejo nibe yen mo ti e le fi han o
1: won ti daruko wa pe Moabu awon ara Moabu awon ara Moabu titi de ran ke wa won o ni wole saarin awon omo Israel rutu se o wa gbaaro lona toto tabi o gbaaro ko to gbegbese ohun gbogbo to mo to gbo oni mo gbe won seyin satani pada leyin mi so ti se ru ipinu be ohun ko to gbo ohun lo si jo deeper life deeper life won kon fi bibeli pupo won gbe bibeli kaakiri won so nipa bibeli won mu bibeli won je bibeli Rutu yi pe Ewe ipenu wo lo se Awon eyan to mo nipa won wese ikejila 12 Ki Oluwa ki o san esan ise re Esan kikun ni ki asan fun o ko mo pe o fe rutu iyen buasi olungbowo to ti se olorun yo fo ni eyi to dara ju to ni fun oloruko jesu odomobirin ni israeli odomobirin ni israeli ti inu re dun to jo lorire lati fe buasi nitori eni yi obirin onipinu obirin to fara re ji obirin to yare soto obirin to pinu pe ohun ko to wo sele ohun ti mo ti yan ni yi ma si pa ile imo titi dopin mi o ni wo tan tabi wo owa lafia ohun ko ti odomobirin tabi awon obirin won di ani seli le ma oro tabi se ki olorun ko san esan ise re fun o ni kikun ki asan fun o lati owo oluwa olorun iseli wa labe apa iye ni ti iwo wa gbekele rutu ori keta ese ikewa ari awon obirin miran to dara awon obirin miran ni israeli ayafi obirin miran esteri ti ani uruko ati iwe won ninu bibeli ani genesis ani awon iyan bi josua awon onidajo ko si elomiran bi rutu ara moabu nigba to ba ni uruko re ni iwe iye olorun yo lu uruko re ni awon ibo miran to ga ni uruko jesu o wi pe alabukun ni iwo lati odo oluwa wa omobirin mi nitori ki iwo se ore ikeyin yi duty saju lo won wo lo won ti e wa fa sey ju ta ten wa lo ifare ni ji won lori oro olorun o kere loni ju ti atẹyin wa lo ifare ni ji won si oluwa loni ati si ohun ti oluwa o kere loni ju ti atẹyin wa lo sugbon ibi yi ni rutu to ti ta won yo nipa ifare ni ji re ati iwa isuri re to nga ko ti ni oko ko din iya re ni soto re ku o tesi waju lati ma dagba ni oluwa ni won bi iwo ko ti tele awon omokunrin leyin iba se talaka tabi oloro to ba tele won bawo wa se se gbe yawo iyen wa lowo oluwa wese ikokanla ese ikokanla 11 nje ni se se ye omobirin mi ma se beru gbogbo eye ti iwo wi ni emi yo se fun o nitori gbogbo agbajo awon eyan mi gbogbo awon eyan mi ni ilu ni o mo pe obere ni iwo ise ko si ohun ikoko me gbogbo wa lo mo awon mo emi na mo a nso nipa re wo wa ni ohun to lodi lati so nipa iwa re nipa ibakegbe re nipa ohun ikoko to dowo bo gbogbo ilu agbajo awon iyan ilu mi gbogbo agbajo awon iyan gbogbo won lo mo pe iwo je obirin oniwa rere a n wa si koko keji oni wa si awon iwasi ati biba re ni dogba ri koja ewa koko keji awon iwasi ati biba re ni dogba ri koje ewa ruto ri keta ese ikokanla nje ni sese ye omobirin mi ma se beru gbogbo yi ti iwo wi ni emi yo se fun o boasi bawo wa se se ohun ruto o je eni to ba mi dogba ju gbogbo obirin to ku lo ju gbogbo awon arabirin to ku lo ju gbogbo awon obirin ibare ni dogba ki se wa ohun kan to taye ewa wa nu igbeyawo ele ni pe won o bara won mu ki an ma ro ohun to farajora ki an ni idaloju kan na ki an gbagbo nu ohun kan na ki an gbe eru kan na ki an ni itara fun ohun kan na be ni won o ni ariyanjiyan tabi ai sisi re ni gbo okan kan inu kan tori ki won wa ni inu kan na nigba gbogbo iwo ni eyi ni ewa iwo oju re ibare ni dogba o tayo ewa nitori agbajo awon eyan mi ni o mo pe iwo je obirin oniwa rere a ri pe iwa rere o tayo ewa jije eni to se gbekele ayiri yutuo o si je eni to se fokan tan ele itayo ewa oju owe ori kokan le ni ogbon ese ikewa owe ori kokan le ni ogbon 31 ese ikewa 10 tani ori obirin oniwa rere ro n pa re lona miran ta lo le ri obirin to rewa ta lo le ri omobirin Nigeria omobirin Ghana ati omobirin to rewa ju lagbaye ta lo le ri obirin oniwa rere enikan lo le ri ru awon obirin be loju popo na sugbon obirin oniwa rere nitori pe iye re koja iyan ese ikokan din ni ogbon 29 opolopo awon omobirin ni o hu wa rere sugbon iwo ta gbogbo won yo mo le so yen pa rutu ese ogbon oju dara dara ni etan e wa si ja si asan e wa npoora ngba te yan ba bi omo marun omo mefa tabi omo meje iwo oju ati ewa oju kori bo se ri ko to di pe abi opolopo omo ewa ti ri oju ta nri gbogbo yen lo npoora bi ojo ri se ngori ojo ewa irun ri ati tito irun se ati tito irun se gbogbo tawo eyan nse aso o nye gere lorun ewa ja si asan sugbon ewa iwa rere yen wa nbe ife isore ikaanu ododo ati ore ofe o wa nbe iwasi ati bibare ni dogba ri koje ewa ewa jasi asan sugbon obirin ti o beru oluwa oju dara dara ni etan ewa si jasi asan sugbon obirin to beru oluwa oni ki a fi yin fun o meta lawo akoko wiwa ni ibamu ti ti o wu ninu ewa ti wa mo ikeji wa si ti o ti a we mo ninu kiko ebi iketa iwe no ma ara ara oto aya fun orun rere wa akoko akoko wi wa ni ibamu ti o wu ni ninu ewa iwa mimo nigbo ose e mo gbogbo itan na bayi nigba ti rutu nigbo ose to wole sodo buasi e si wa ri bi bare eni mu buasi awon obirin iseli nikan lo ri ni gbogbo ojo aye re buasi ki se ni to rin ajo ko ti lo mu abu ko ti lo si amori ko lo si siari ko lo si edomu ohun gbogbo to ti ri nu aye re ohun ni irisi ati imora awon omo israeli rutu o wa ni o ba mu regi ninu iwoso ati ise ara moabu ounje tawon ara moabu nse o yato si bawon omo israeli ti n danu ounje gege bi buasi ti kun fun ounje to mo n je ni ile israeli awon ara moabu ni ofin won si mo n soro bo se wu won oro enu awon ara moabu e o le farada nigba te ba se won ti an binu nigba te ba se won ohun ti o tenu won jade awon ara moabu yato ninu eda eniyan sugbon ngba ti moabu ti buasi teti si rutu o je yi ti o wu ni to si tu ni lara nitori pe obirin to wa ni ibamu pelu awon eyan olorun o wa ngbe ninu ewa iwa mimo awon romu ori kejo ese ikokandini ogbon romu ori kejo ese ikokandini ogbon nitori oni eni ti o mo tele olorun mo rutu siwaju olorun mo rutu nigba ti oko re ku to di opo olorun mo rutu nigba ti o npinu pe olorun re ni o je olorun mi awon eyan re ni o je eniyan mi nitori eni ti o si ti yan tele lati ri bi aworan omo re ijo awon ti o je aya fun Kristi won o je awon eyan to wa ni ibamu pelu aworan omo re won a se ohun gbogbo ti omo feran ohun ti omo fe ati ti omo foju sona fun nitori pe leyi ni aya Kristi wi wa ni ibamu je yan meji le rin po aya fi bian ba fi imo sokan lati wa ni gege bi aworan omo ki ohun ki o le je akobi laarin awon arakunrin pupo wo ikeji ni abe koko keji wa si ti awe mo ninu kiko ebi ninu kiko ebi je mo arakunrin arabirin e wa oju ohun ko ni o nko ebi o awon ye awon obirin ni Moabu ti an dabi eni pe o rewa loju sugbon o ti e mo ba se nse unje

tí wọn ò yẹ láti kọ́ ilé wọn, bójútó ọkọ, bójútó àwọn ọmọkùnrin, bójútó ilé. Ẹ rí pé ibi gbogbo wà ní mímọ́, àti gẹ́gẹ́ bí ẹni tí ó sì tẹ́wọ́ gbà, ìwàsí tí a wẹ̀ mọ́ nínú kíkọ́ ẹbí Rúùtù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá 4:11. Gbogbo àwọn èèyàn tí ó wà ní ẹnu bodè àti àwọn àgbààgbà sì wí pé àwa sí ẹlẹ́rìí, kí Olúwa kí ó sí obìnrin náà tí ó wọ ilé rẹ bíi Rákẹ́lì. Àti bí Líà, àwọn méjì tí ó kọ́ ilé Ísírẹ́lì, tí ó kọ́ ilé Ísírẹ́lì, tí wọ́n kọ́, kìí ṣe pé wọ́n fà á lulẹ̀, kìí ṣe pé wọ́n túká, kò tó ṣe gbéyàwó, oní ìlépa, oní nǹkan tọ́kàn rẹ fẹ́ gẹ́gẹ́ bí ọkàn. Obìnrin wá wọlé kìí ṣe ẹ̀yà kan náà, bóyá láti Moabu, bóyá látàrí wá, bóyá láti ìlà oòrùn, bóyá láti ìwọ oòrùn, kìí ṣe ẹ̀yà wa, bóyá láti Ghana, tàbí wá láti Sierra Leone, tàbí Sierra Africa. Obìnrin yìí wọlé wá, ohun tó ní gẹ́gẹ́ bí ìlépa tó ṣe pàtàkì. Ohun kọ́ ni kìí ṣe pé wo palẹ̀, ohun tí ìgbéyàwó dá lórí lórí nìyí. Orí àpáta yìí ni èmi ó kọ́ ìjọ mi lé ni Kristi wí. Ìjọ yìí tí ṣe aya Kristi ó wá wọlé, ó wá kọ́ ìjọ ní ìbámu pẹ̀lú Kristi. Eléyìí ni ìwàsí àti ìbámu, ìfaraẹnijì àti ìyaraẹnisọ́tò tó ṣe pàtàkì. Ẹ wo òwe orí 21, àọ́kẹsẹ̀ ìkẹwàá. Tani yóò rí obìnrin oníwà rere, àwọn tí ò tí ì ṣègbéyàwó, tó ń gbà á wò láti gbéyàwó, kìí ṣe ìgbìmọ̀ ìgbéyàwó ìjọ yìí tàbí ìjọ mìíràn, ni ó pinnu fún ọ ẹni tó yẹ kó o fẹ́. Ta ló lè rí obìnrin oníwà rere? Kìí ṣe agbanímọ̀ràn fún ìgbéyàwó, kìí ṣe bàbá tàbí ìyá. Òun ni ó wá obìnrin oníwà rere fún ọ. Ta ló lè rí obìnrin oníwà rere? Ẹ wo Naomi, àwọn ò tẹ̀lé gbogbo ìṣe wọn, ṣùgbọ́n ó ní ẹ̀dùn ọkàn fún Rúùtù. Bó ṣe ń, ó ní mo bá ní ìrètí tí màá bá sì gbéyàwó lónìí lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú, ìyẹn Naomi, tí mo bá sì bí ọmọkùnrin, ṣé ò lè dúró di ọmọkùnrin náà? Kẹ́ ẹ bá lè ní ọkọ, bẹ́ẹ̀ kọ́ ọmọbìnrin mi, ọkàn mi banújẹ́ fún ọ, lọ wá ibi ìsinmi. Rúùtù sọ pé bẹ́ẹ̀ kọ́, èmi ò ní kò lọ́dọ̀ rẹ o, tí màá bá ní ìsinmi, ibi témi ó ti rí ọ nìyí. Gbogbo àwọn ọ̀dọ́mọ, àyìn ọ̀dọ́mọkùnrin àti ìgbìmọ̀ ìgbéyàwó, ṣé ẹ tiẹ̀ ní ìfẹ́ ọkàn fún ẹni tó wá sí ibi ìgbìmọ̀ ìgbéyàwó láti ṣe ìgbéyàwó ju bí ó ṣe jẹ́ lọ́kùnrin tàbí obìnrin? Àyìn adarí ní ìgbìmọ̀ ìgbéyàwó, só wù yín, só jẹ́ ẹ̀dùn ọkàn fún yín? Bí ẹni yìí tó wá sí ibi ìgbìmọ̀ ìgbéyàwó, ẹ ti ẹ̀ ń fẹ́ kó tètè gbéyàwó, ẹ wọjú orí wọn. Ọ̀dọ́mọbìnrin ti di ni ọdún 24, 27, 23. Gbogbo àwọn ìbéèrè wọ̀nyí, òun ló ń ṣègbéyàwó, òun ló gbàdúrà, òun ló gbàwẹ̀, òun ló yàn. A ò lè darí wọn débi pa ó dènà àwọn èèyàn láti tẹ̀lé ìdánilójú tí wọ́n ní. Ẹ rí bí iná.

mi ẹni tó jẹ́ pé ìfẹ́ ọkàn rẹ̀ ni pé mo fẹ́ kó tètè ṣe ìgbéyàwó láìpẹ́ láì jìnà. Ó wá fún ẹni àkọ́kọ́ ìbéèrè àti ìwádìí ńgbà tá a parí gbogbo èèyàn ló kún fún ìpòrúurù kò sọ́nà ńbẹ́ ó tún wá fún ẹlòmíràn awádìí-wádìí ọkùnrin yìí sì ní ẹni ogójì ọdún ó sì ń tayọ ẹni ogójì ọdún ìgbà wo ni ó rí ibi ìsinmi ìgbà wo ni obìnrin yìí yóò rí ibi ìsinmi ẹni ọkàn bíi kristi tẹ́ ò bá ní ọkàn ti naomi débi pé a ó ṣe ìrànlọ́wọ́ a ò ní ṣe ìdíwọ́ ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn tó ń fa obìnrin oníwà rere a ò ní lé wọn lọ ẹ wo gbogbo àwọn obìnrin tí mo bá ní ó dìde dúró yóò yà yín lẹ́nu iye àwọn tó wà lábẹ́ ìjọsìn yìí ẹ mọ́ dìde dúró ọlọ́run mọ̀ yín bóyá mo tiẹ̀ mọ díẹ̀ láàrin ọlọ́run yóò pèsè fún yín lórúkọ jésù àwọn ọkùnrin tí ò tí ì ṣe ìgbéyàwó tá a bá sọ pé kí wọ́n dìde dúró bó bá ṣe po ṣe fún wa ni eléèkọ́ ni ìgbà àkọ́kọ́ tí mo sọ tó bá ṣe é ṣe fún wa a ó mú gbogbo ìgbìmọ̀ ìgbéyàwó sẹ́gbẹ́ kan a ó wí pé ìwọ ń wá obìnrin oníwà rere ọ̀pọ̀ ló wà ń bẹ̀ yẹn lọ rí ẹ ọ̀kan wà á rí lórúkọ jésù ta ló lè rí obìnrin oníwà rere nítorí pé iye rẹ̀ tayọ ìyàn a sọ fún ohun tó ṣe ẹsẹ̀ ìkọkànlá àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù bẹ́ẹ̀ ni buasi kò sí iyèméjì lọ́kàn rẹ̀ òun fúnra rẹ̀ wípé gbogbo àwọn àgbájọ ìlú ni a jẹ́rìí nípa bí o ṣe jí oníwà rere sí nítorí pé ọkàn buasi ó gbẹ́kẹ̀lé bó ṣe yẹ kó rí fún ọkùnrin tí a ti sọdí mọ́ débi pé òun yóò ní ẹwẹsẹ̀ ìkejìlá rere ni obìnrin náà ó ṣe kì í ṣe ibi ní gbogbo ọjọ́ ayé rẹ̀ rútù rere ni yóò ṣe okòwò buasi ò ní lọlẹ̀ lẹ́yìn ìgbéyàwó iṣẹ́ ìránṣẹ́ ìpè ti buasi kò ní lọlẹ̀ lẹ́yìn ìgbéyàwó tó bá fẹ́ rútù nígbà tó bá jí obìnrin oníwà rere iṣẹ́ ọkọ rẹ ìpè ọkọ rẹ iṣẹ́ ìránṣẹ́ ọkọ rẹ kò ní lọlẹ̀ kó di èyí tí ó sàn dànù nígbà tí ó wá sínú ẹbí yẹn nígbà tó yẹ kó máa rò mo ní láti ṣe léyìí mo ní láti ṣe tọ̀hún mo ní láti gba èèyàn báyìí ṣiṣẹ́ nígbà tí obìnrin yẹn bá wá pẹ̀lú ìbínú àti ìrunú pẹ̀lú ìjákulẹ̀ tó wá ń sọ àwọn ohun búburú tó mú kí ọkùnrin yẹn kó ní ìkáàrí ọkàn tí ọkùnrin náà ò lè ronú tààrà mọ́ tí ò lè ronú ní ọ̀nà ìtẹ̀síwájú iṣẹ́ rẹ̀ gbogbo àwọn èèyàn tí ọkùnrin náà gbà ṣiṣẹ́ obìnrin yìí ará moabu ọ wá tọ àwọn ọkùnrin náà lọ ó dá ó mú kí ọkàn wọn dàrú ó ń sọ̀rọ̀ ẹ̀yìn pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n gbẹ́kẹ̀lé adarí wọn aṣáájú wọn ṣùgbọ́n ìyàwó tuntun tó wọlé wá ó ti wá mú kọ́kàn wọn rò pòrúurù débi pé àwọn mìíràn ń fẹ̀yìn tì ṣùgbọ́n obìnrin oníwà rere bíi rútù yóò ṣe rere ní gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo àdúrà mi pé ìyàwó rẹ yóò rí bẹ́ẹ̀ tó o bá ti rí kan mo gbàdúrà fún ọ lónìí wà á ní egungun tìrẹ àti ẹranra bí ẹranra tìrẹ yóò sì ṣe ọ ní ohun tó dára ohun rere ní gbogbo ọjọ́ ayé rẹ lórúkọ jésù
e le ka gbogbo ri yen fora yin sugbon e wa si ese ogbon oju dara dara ni etan e wa si ja si asan to ba ti si gbe yawo e wa ati wiwa ni ibamu to ba fe wa to fe eni alabakegbe to jolo to wa jiya fun e wa ki wa pe titi o je asan o je ti aye o je ti eda eniyan sugbon bi beru oluwa mi mo oluwa bi bola fun oluwa sugbon obirin ki o beru oluwa ki o gboran si oluwa wa si kristiani be oni o si pataki to si nko ebi a nwo iketa iketa oni iwenu maro to aya fun orun riri iwenu maro to aya fun orun riri si o je nto wu ni lori Naomi wi pe odomo birin we ara re we ara re ko wo so to dara farahan fun buasi oyeye gbogbo awon to ku a o tele sugbon iwo kesi wa si imototo mu ara re wa ni imototo je eni to dun wo awon odomo birin miran be e jowo nu ijowa won lu ibori lati fi bo aimo won tori pe won bo ara ngba gbogbo gbogbo jeran jeran to wa nbe won o si fo mo won o fo danu won o si je ki won ri won mo toto won a tesi waju be ewu re ki run oorun are ewure to n tara re jade awon eyan to dabi obu ko nu orun mi da oorun to n ti ara won jade ti nipa irun ti won bo ti won o fo mo ti won o fi si ipo to ye bibeli so yi pe bo bo e o nigba gbogbo mo ti so tele bi an wa le we won a bora bi an sun won a bori bi an je won a bori bi an jade won bori be ni afefe to tutu ki wo ki fe sagbari won ki fe sopolo won iyen ki se wa si kristiani iyen je asa asa eniyan sugbon iwenu maro to para re mo ni mimo ari pe eleyi o so nipa ewa ti ode ti a le foju ri sugbon mo je ki agwara re je yi ti o ran si ni ripo we mo fun mi ni ami arabirin se epo kan po pelu bi e fun mi ni ami to dara oluwa yo mo ki e je eni to dun wo si awon oko yin nigba gbogbo loruko jesu bayi aya agbodo we mo ko si dun ri ko dun wo si kristi ni efeso ori karun ese ike dogbon eyin oko e feran awon aya yin gege bi kristi ti feran ijo ti o mo so fun yin a so nipa oko a so nipa buasi a so nipa kristi a so npa rutu a so nipa aya a si nso nipa ijo ti si aya kristi
ẹ̀yin ọkọ̀ ẹ̀fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún ẹsẹ̀ 36. Kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ nípa wíwẹ̀ ní ẹsẹ̀ 37. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ aya gbọ́dọ̀ jẹ́ èyí tí ó dùn wò. Ìyàwó ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó dùn wò, kìí ṣe dùn wò sí ayé ṣùgbọ́n tí ó dùn wò sí ọkọ rẹ̀. Ìjọ ó gbọ́dọ̀ jẹ́ èyí tó dùn wò sí ọkọ ìyàwó tí í ṣe Kristi, kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀. Ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú bá nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Ìfihàn 19:19 ẹsẹ̀ ìkeje. Ẹ jẹ́ kí á yọ̀ kí iná wa kí ó sì dùn gidigidi, kí á sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́-àgùntàn dé. Ọ̀dọ́-àgùntàn Kristi, ìgbéyàwó ọ̀dọ́-àgùntàn dé, aya rẹ̀ tí í ṣe aya rẹ̀ eléyìí ni ìjọ sì ti múra tán. Ó ti mú ara rẹ̀ tán. Ayé wà ń bẹ̀, aya wà ń bẹ̀, aya ń wo ayé, orí ọ̀fẹ́ wà ń bẹ̀, àti ayé àti ìjọ wà ń bẹ̀, ẹ̀jẹ̀ Jésù tó ń wẹni mọ́ wà ń bẹ̀. Ìjọ tí ṣe aya Kristi ó ń wo ẹ̀jẹ̀ náà, a sì wọ̀ ẹ́ nínú ẹ̀jẹ̀ náà. Aya ọ wá wo ìtọ́ni èyí tí Kristi ń tọ́ ọ sọ́nà nínú ìjọ. Ó lo àǹfààní èyí. Aya kìí sẹni tí kò sí tọ́ sọ́nà, nítorí pé ó ń gba ìtọ́ni, ó sì múra rẹ̀ tán. Wẹsẹ̀ 8. O ni a sì mú kí a wọ̀ ní, o ni a sì fún pé kí a wọ̀ ní aṣọ ọ̀gbọ̀ wẹ́wẹ́ tí ó funfun gbò. Aṣọ ọ̀gbọ̀ wẹ́wẹ́ tí ó funfun gbò. Mi ò mọ irú aṣọ tí Rútù wọ̀ ní ọjọ́ ìgbéyàwó tó fẹ́ bó a sì, ṣùgbọ́n tó bá jẹ aṣọ funfun, kò sí ní tó lòdì ńbẹ káwọ aṣọ funfun lọ́jọ́ ìgbéyàwó. Àti aya Kristi, ó wí pé ó mọ́, ó sì funfun. Aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tó wọ̀, ó mọ́, ó sì funfun gbò. Tó ẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí pẹ̀lú ìwọsọ nípa ti ẹ̀mí ti aya Kristi. Nígbà tí adarí tó mú ohun gbogbo lọ́kọ̀ọ́kọ́dàn, tó bá ń ṣe ìlòdì sí wíwọ aṣọ funfun lọ́jọ́ ìgbéyàwó, táwọn èèyàn wá tí wọ́n fẹ́ wo ohun tó wọ̀, wọ́n wá dé, wọ́n wá. Arábìnrin tó fẹ́ ṣègbéyàwó inú rẹ̀ dùn. Pé aṣọ funfun tó bára mu nìyí, èmi ò sí lára àwọn yẹn o, tó wí pé ẹ mọ̀ sí wọ́fọ̀ funfun. Pé alákòóso àgbà wí pé ẹ mú ohun tí a gbà sílẹ̀ wá, pé mo ò lè wọṣọ funfun lọ́jọ́ ìgbéyàwó. Ọ̀dà mo wá ń sọ báyìí, wọ́n lè wọ̀ ọ́. Ohunkóhun tínú wọn bá dùn sí, wọ́n lè wọ̀ ọ́. Tí ò tako ìwà mímọ́, ìwà àtúnwọ̀nsì àti ìwà mímọ́, ẹ̀wọ̀ tí ó múná yín dùn. Ẹ sọ fún wa nípa aya Kristi, nítorí
aso ogbo wewe ni ise ododo awon eyan mimo e o je mimo a o je mimo to mura tan to mura sile fun bibo oluwa wa ni oruko jesu ifihan ori kerin la a o kese ikerin ori kerin lese ikerin 44 awon wonyi ni a ko fi obirin so di eri nitori pe won di ani won awon wonyi ni o nto odo agutan leyin nibi kibi ti o ba nlo ile ni aya kristi to ntele odo agutan to ntele oko iyawo nibi kibi ti o ba nlo awon wonyi ni ara pada lati inu awon eniyan wa gbe asira rutu pada fun muabu o nte ko tesiwaju ati ma gbe muabu o jesu akoko si olorun akoso fun olorun ati fun odo agutan na ese ikarun a ko si ri eke ni eno won won je alai labuku gbogbo aba won gbogbo alebu gbogbo asa muabu ati fisile muabu rutu wa wa gege bi eni to mo lai si aba won lai si onbuburu tabi asa eniyan lai si aba won ni waju ite olorun awa koko keta iwa ikanu ati edun okan buasi ikanu ati edun okan buasi anwo meta nbi yi akoko anwo ipile igbese ise oko ti buasi ikeji anwo ekunrere ife ti aya ati ti oko iyawo iketa anwo ise soto wa titi ti aya kristi aya buasi akoko oni ipile igbese ise oko ti buasi aso fun wa ninu rutu orikeji aoka ni ese ikokanla rutu orikeji ese ikokanla 211 buasi si da lohun o si wi fun pe gbogbo nti iwo se fun iya oko re lati igba iku oko re ni a ti ro fun mi patapata ati bi iwo ti fi bi iwo ti fi baba ati iya re sile ati le bi re sile ti iwo si wa sodo awon eyan ti iwo ko mo ri o fi baba ati iya re sile e wo Matthew ori kokan din ni ogun a o kese ikerin Matthew ori kokan din ni ogun 19 ese ikerin o da won si wi fun won pe eyin ko ti ka pe eni ti o da won nigba tete ko se o da won ti ako ati abo oko kan ati aya kan buasi kan rutu kan ke se rutu meji ke se rutu ati ore re obirin rutu ni kan susu aya kan ese ikarun o si pe nitori eyi ni okunrin yo se fi baba ati iya re sile ati obirin pelu yo fi baba ati iya re sile yo fa ma aya re awon mejeje a si di ara kan ese ikefa nitori na wa ki se meji mo n o ronu n to yato n o se to n to yato n o lo ni ha to yato bi pe a je eni to yato won ki se meji mo bi ko si ara kan nito na ohun ti olorun ba so so kan ki eniyan ki o ma se ya won
wa fi baba ati iya sile wa wa je aya Kristi ani lati fi baba ati iya ati igbe aye ateyin wa seyin orin Dafidi orin ikarun din ni adota 45 ese ikewa de ti sile omobirin si runu si de ti re sile gbagbe awon eyan re ati ile baba re o gbagbe Moabu rutu ni lati gbagbe awon eyan re ni Moabu lati le se igbeyawo lona to to ninu eto Olorun si Moabu ijo ba se nfi awon eyan aye sile awon ara adugbo wa awon eyan ibile wa awon eyan asa wa gbagbe awon eyan re baba ati ile baba re ese ikokanla be ni oba yo fe oba awon oba yo fe ewa re gidi gidi nitori ohun ni oluwa re oluwa n bere pe ki aya ijo ki o ko koko aye sile ki o si ma sin ikeji o ni ekunrere ife ti aya ati ti oko iyawo ife ti bua si ni ati rutu ni papo efeso ori karun ese ike edogbon efeso ori karun ese ike edogbon 525 eyin oko efeyan awon aya yin gege bi kristi ti feran ijo ko si ipinya gege bi kristi ti feran ijo ko si ko sile gege bi kristi ti fe ran ijo ko si ki korutu sile fun obirin miran mi o mo pe a Israeli ni iba ti fe pe eleje eni to ni ori ofe ju ara Moabu lo iwo lo o ati se ni bo ti ri obirin miran be ko eyin oko e fe ran awon aya yin gebi Kristi ti fe ran ijo to si fi ara re fun ese ikerin din ni ogbon 26 ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ese iketa din ni ogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o ni ogo ni aini abawon o mu ki ijo komo je eni itewogba si oko iyawo tabi alebu kan alebu ti eda atijo ti okunrin atijo ti igbe aye atijo o mu ki ai alebu kan tabi ru nkan ba won ni sugbon ki o je mimo ati alai ni abuku ese ikeji din ni ogbon 28 be ni o to ki awon okunrin ki o ma feran awon aya won gege bi ara awon fora won en ti o ba feran aya re o feran ohun fora re ese ikokan din ni ogbon 29 nitori ko si enikan ti o ti korira ara re bi ko se pe ki o ma bo aya fi eni ti o je eni to si to sinwe to si were bi ara gadara to fi okuta bi ara re gege bi eni ti o sin were ti ori re ti o wa ni ibamu pelu okan re ti o mo para re lara ti o si para re run sugbon ko si eni ti o da pe eni ti iye re bo wale tabi eni temi tabi omo ijo ti o korira ara re sugbon yo ma bo ki o si ma si kere gege bi kisi ti nse si ijo ese ogbon 30 nitori pe awa ni eya ara re
ati eran ara re ati ti egungun ara re ese ikokan le logbon ta ti wa nitori eyi ni okunrin na yo se fi baba ati iya re sile ohun o si dapo mo aya re awon mejeje a si di ara kan ese ikeji ni logbon 32 asiri nla ni eyi laarin boasi ati rutu asiri nla ni eyi laarin isaki ati rebeka asiri nla ni eyi laarin okunrin ati aya re sugbe mi so nipa ati kristi ati ti ijo ese iketa le logbon 33 sugbon ki olukuluku yin ki o feran ni pato ki o feran aya re be gege bi o nfunra re ki aya ki o si teriba ko bola fun oko re ki olorun ko fun wa ko si mu wa pada sinu ife akoko ni oruko jesu eni lu ame to dara ju be lo wo iketa isesu to wa titi ti aya boasi aya to wa pelu boasi ojo ti rutu fi gbe pelu boasi lati ibere titi di opin iba gbe po won rutu si alaini e o ni se alaini eranti nigbati boasi sawari to wa ni emi o se miran ta e bere fun o wa be si tu ibukun sori ibukun eleyi ni ibere ipese opolopo bo se wa sodo kristi to n gbenu kristi iwo wa ni opolopo ipese ni oruko jesu olorun mi yo pese fun gbogbo aini re ni kikun gege bi oro re ni ogonu kristi jesu boasi je oloro bi boasi ba je olola oko iyawo wa ti se kristi o ni oro ati ohun ini ju boasi lo bi rutu ba ni aini awa gege bi ijo ijo a o ni ni aini iwo ni pato eni ti mo nso npa re ko si aini nu aye re yo ba gbogbo aini re pade loruko jesu o le ki wa bi ko si lati jale ati lati parun sugbon emi wa ke le ni kin le ni iye ati lati ni bawo o ti yan fun ete kan debi pe isesu olorun olorun yo se nu aye yin loruko jesu romu ri keje ese ikerin 7:4 bẹẹni eyin ara mi eyin pẹlu ti di oku si ofin nipa ti nipa ara kristi rutu oko akoko ti ku o si ti ku si oko akoko ko ranti re mo sugbon bayi o si igbeyawo pẹlu boasi ko wa si ojo kan ninu igbe aye iyawo won papo ti rutu to so fun boasi pe mo ranti oko mi atijo mo nse bayi o nse bayi o wa odoku si oko atijo to ba je opo bayi to wa se gbe yawo pelu aya ti ton e ma se mu ohun ti oko atijo wa si ranti mo
bo se ma nse ni yi bayi lo lo ma nse iyen ti re koja lo igbe aye ti ton ti bere bayi awa ti di oku si ofin ati doku si majemo atijo ki abalis gbe yawo pelu titan ani pelu eni ti ajiku ni oku ki awa ki o le su isu fun olorun igbe yawo bi asi ati aya re rutu o se so igbe yawo re pelu aya re yo se so yawo re oko re yo je ni to se so loruko jesu olorun yo seda ohunkohun ti ko sinu agu ara yin ninu ebi yin ni oruko jesu ise owo re yo se so ebi re ti en wa papo yo se so awon omo yin yo se so oruko jesu e wo joanu orike edogun aw kese ikerin 15:4 e ma gbe inu mi emi yo si ma gbe inu yin gege bi e ka ko ti le so eso fun ara re bi ko se pe ba ngbe inu ajara be ni eyin bi ko se pe e ba ngbe inu mi be se ngbe pelu kristi e o se so temi e o se so ti ara be ni e o se so kiko se mo se gbogbo layika yin yo se so ese ikarun 5 imi ni ajara yin si ni eka eni ti o ba ti o ngbe inu mi ati imi ninu re oni yo se so opolopo iwo niyan isu ti emi ife ayo alafia ipamora iwa tutu ijoloto iwa funfun e o se so loruko jesu lai si mi e o le se ohunkohun wese ikerin din ni ogun 16 emi lo pe yin to si yan yin pe ki e jade ki e si su isu e ti wa sinu ijosin oni ohun gbogbo ti o e ti ri gba yo mu ke le jade lo ke su isu isu le o su e gbagbe ateyin wa ojo titun ori titun o n bere nu aye yin Isu yin yo si duro. Isu yin yo pe. Afagile ise nunu ebi yin. Gege bi ajiri okan, e o si so awon isu yin yo si duro pe titi loruko Jesu. Isu ise iranse yin yo je yi to wa pe titi loruko Jesu. Ohunkohun ohun kohun ti e ba bere lowo baba ni oruko mi ohun o fi fun yin ami to dara ohun gbogbo ti bere root bere fun lowo boasi nigba gbogbo ni gbogbo igba idaniloju ni pe ma beru omoberin mi emi o se ohun gbogbo ti o bere nigba gbogbo siwaju igbeyawo lakoko igbeyawo leyin igbeyawo boasi o te aya re root lorun bayi ati sigbeyawo pelu kristi yo ti olorun yo pese fun o ni lati pada si moabu tabi pada sinu aye ohun gbogbo to n bere fun yo da adura re yo da adura mi ni bulu wa yo da adura mi
mu omije nu mu ibanuje mu igbagbo kuro owo yo down adura re onko ti wa ba bere lowo baba ni oruko mi yo fi foyin amen eja dide bayi pelu idanleju yo bukun fun o yo da adura re rati rati wa fi gbe aye idibaje ti mu abo sile rati wa se agbeyewo rati pe wa ya re soto rati pe bayi wa ni igbe aye titun ninu Kristi so fun Oluwa Oluwa emi ni yi mo de ohun gbogbo ti a ti ko lati gbe aye rutu ko yen fun ara re je ki Kristi ko je ohun gbogbo ninu aye re eje lenu wa ka mo riri Olorun fihan to jinle ti Olorun fi fun wa lowuro yi Olorun ti si orun paya fun wa a si le ri gbangba bi Oluwa ti ba wa soro lona ti o han kedere eja wa si waju Oluwa ka mo riri re fun ife re ati isori re si wa gege bi ijo gege bi eni kokan lowuro yi Oluwa ti mu ki oro re ko han kedere si wa idi ti o mu ka fi igbagbo tele lai boju weyin eja lenu wa ka dupe lowo Olorun lowuro yi aworan ti Oluwa fi han wa lowuro yi han kedere pe enikeni o ye ko si emeji mo nipa oro Olorun to nto wa wa lati yi wa pada lati saye wa dotun lati fun ani ojo waju ologo eja lenu wa ka dupe ka mo riri Olorun fun bibeli fun ifihan Olorun mo si je olusagutan baba nlo Oluwa ti wa lowuro yi ani lati lanu ka mo riri Olorun ari igbeyawo to te laarin Boasi ati Rutu Olorun mu wa lo jinle sinu ifihan ti Kristi igbeyawo laarin ijo a Kristi ati Oluwa wa Jesu Kristi eje alanu wa eje fi gbogbo ogo fun a fi obirin oniwa rere aya Kristi han fun Kristi to nbo laipe nitona ani lati gbara di ka mora sile ki a we wa mo ki a we aye wa mo ka ya aye wa soto ka mu ara wa je eni to ye Kristi nbo o daju ada o da wa loju po nbo gbogbo eni to gboro Olorun lowuro lo gbodo mora nitori pe Kristi nbo ati ri aworan na de owuro yi Rutu ji obirin oniwa rere mora lati o mora lati pade Boasi Olorun bukun won Olorun si bukun wa na eje ka lanu ka gbadura si Oluwa ki a fi ogo fun Olorun lowuro yi nitori pe Olorun ti fi ara re han fun wa loni o ti ba wa soro eje a mo riri re eje a fi gbogbo ogo fun ni oruko Jesu ni a gbadura a fe gbadura fun alakoso agba wa lowuro yi Olorun yo tesiwaju ati ma sokun won dotun Olorun yo sokun won dotun loruko Jesu ni gbogbo igba bi Olorun si lu won loruro yi eje ka gbadura pe ki Olorun ko bukun fun won si ewa Olorun lona to to eje agbadura pe ki Olorun ko bukun fun alakoso agba wa bi a si se ngbaru adura be yo mo koja sori wa Oluwa bukun alakoso wa agba
bien se wa si bi e je ki won o se afihan imorokan le e je ka gbadura ki olorun ko bukun fun won ko si mu won jinle si ko olorun ko fun ni ore ofe si ko fun ni agbara si awon odun isesu si ki olorun ko fi fun alakoso agba ka so pelu itara e je gbadura pelu won Oluwa ti bukun fun olowuro yi Oluwa ti bukun fun mi lowuro yi ibukun Olorun fun aye wa lowuro yi yo wa pe titi lai loruko Jesu ibikibi ti a ba lo a o je ni to sakoso a o je ni to nsesu bi eyan Olorun ti so pa o si so nu ebi wa ni okowo wa ninu gbogbo ti a ba da wole a o je ni to nse so ni oruko Jesu gege bi a ti so gbogbo awon to fe se igbeyawo ko ni si idiwo ati idena fun won be ni yo ri loruko Jesu baba a fi okan imore wa han fun yin nitori pe fun wa ni oro na oro ti o labula oro pipe oro to tobi a fe dupe lo yin lowuro yi fun ifihan oro yin si wa gege bi ijo a n gbadura pe a mo ri ohun gbogbo te ti se e gba eyin atope wa loruko Jesu Olorun orun ati gbo oro yin a ri n to sele sawon eyan igbani a ti ri n ti Kristi wa se fun wa baba n gbe adura lowuro yi gege bi rutu se mu ara re sile to wa se igbeyawo si pelu buasi aye re yi pada ohun gbogbo nipa re yi pada oluwa n bere gege bi ijo gege ba ti se igbeyawo pelu Kristi ohun gbogbo nipa wa yo yi pada lona to se san loruko Jesu fun awon to n gboro yin lowo yi fun igba akoko ti an se ipinu pa awon fe tele Kristi oluwa be ti se ni igbojo bibeli pe ipinu won yo je yi ti wa titi lai loruko Jesu ko si kanu aye awon to n faye won fun Kristi lowo yi ti o pada si mu abu lekan na loruko Jesu fun awon to ti se bi Naomi ti an ti lo si Finland ti an si ti gboro Olorun lowuro yi ti won o si le pada si Bethlehem Judah a n gbadura pe won o ni pada si ile Moab mo Oluwa gbadura ati to wa sona nipa awon ti o ye ka se ta ti se gege bi urutu se gboran si iya oko re lenu eran wa lowo lati gboran si aladari ti e fi fun wa ka si gbegbe aye to ni tumo to si sisu loruko Jesu gege bi omokunrin atomobirin a mo riri nto lo won fun nu aye wa a gbe won soke si Oluwa gbadura okun si agbara si ifiran si itujade si iran si e o fi fun alakoso wa agba loruko Jesu an gbadura pe gbogbo igba ti an ba duro lati sise iran se nbi kibi orun yo di sisi ni loruko Jesu Oluwa mo pe aimoye aimoye egbelegbe awon eyan lo wa loje ti an janfan ni wa ise ise an se agbadura pe orisun ibukun yi ko ni di eyi to dawo duro loruko Jesu bi a se gbo oro yin agbadura pe o je omo to n gboran to n fi oro yin sise loruko Jesu bi a se n lo kun bi yi e je ki agbara yin ko lo pelu wa e je ki idaniloju na lo pelu wa e je ki imolokanle na lo pelu wa eran wa lowo Oluwa lati da duro nibikibi ti a ba wa loruko Jesu
bi ese bukun ro tun gbo se to si di olokiki agbadu aporuko wa te ko sorun koni di eyi ti a mo kuro bi a se nku bi eje ki wa laye yin ko lo pelu wa adupe oluwa o nitori pe a mo pe ti dahun ni oruko Jesu ni agbadura.

tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ bàbá àti bí ẹ ti ń bá wa sọ tẹ ń bá wa wí tẹ ń là wá lóye tẹ ń tọ́ wa sọ́nà tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa a bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù a béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́ ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ara àti iṣẹ́ ti ara kí ó lè fà wá padà ní orúkọ Jésù ẹ ṣàánú fún wa kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú ó jẹ́ ohun ti ẹ̀mí ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye bí a bá wípé a ń sin Ọlọ́run bí a bá wípé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà bí a bá wípé a jẹ́ tolówa àti wípé ìgbàlà Jésù jẹ́ tiwa ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí ó dájú wípé a ti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀ tí a ti ń dániyàn nípa rẹ̀ tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára kí a pàdánù ohun tí a ń retí èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́ kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́ ìpamọ́ àti ààbò onígbàgbọ́ bí a ti mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wálà nígbà tí a gba Ọlọ́run gbọ́ èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ nítorí oore ọ̀fẹ́ lè a ti fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí ni kìí ṣe ti ẹ̀yin tìkára yín ẹ̀bùn Ọlọ́run ni ẹsẹ̀ kẹsàn-án kìí ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má ba ṣògo nítorí àwa níṣe níṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristì Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀ ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀

Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí. Tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa, kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kìí ṣe nípa bíbọ́ nínú ewu, tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, tàbí níní ìmúláradá. Wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí. Ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè Lọ́run. Ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀, wípé a ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, a ti di ọmọ Ọlọ́run nípa ìdáríjì, ìdáǹdè àti ìgbàlà tí Ọlọ́run fún wa. Ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ Ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá pé kí wọn kí ó ní ìgbàlà. Bí o bá wo Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta, Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹfà, nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. Ẹ̀rí lí àkókò rẹ̀. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí, ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà. Wípé kìí ṣe wípé a bọ́ lọ́wọ́ ewu, a bọ́ lọ́wọ́ jàm̀bá, a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé a ti wá sínú ìmọ̀ òtítọ́. Àwa tí a ti ra níyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì, àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ fún wa wípé Jésù di olùlàjà, onílàjà láàrin àwa àti Ọlọ́run. Àwa tí a ti jẹ́ ọ̀tá sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ Ọlọ́run, wípé nísinsìnyí a ti bá Ọlọ́run lájà. Ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Nítorí náà, ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa ti ìgbàlà, èyí ni wípé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a ti wá sínú Jésù Kristi, a ti di ẹ̀dá tuntun, a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run, a jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run. Èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe Ábà, Bàbá. Ní Róòmù orí kẹjọ, Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Jẹ́ kí ó yé wa wípé kìí ṣe gbogbo ènìyàn lè ọmọ Ọlọ́run, nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wípé ọmọ Ọlọ́run, wọ́n a máa fi àwọn ọmọlúwàbí pé ọmọ Ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ ní gboro, wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù kínní, Jọ́hánù kínní orí kẹta, Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní, ẹ wo orí ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́ a fi fẹ́ wa, tí a fi ń

0: lati mo wa lo sile lati simi aye raye lese Jesu o ye ki o ye wa we pe isimi aye raye ti an so yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idaniloju ti ani nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketa dilogbon Johanu ori kewa lati ese iketa dilogbon awon agutan mi gbo ohun mi won si mo emi si mo won won si ma to mi leyin nihi Jesu je ki o ye wa we pe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerin din logbon oni sugbon eyin ko gbagbo nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbo won ki se agutan Jesu awon ti ko gba ise ori igi agbelebo gbo eje ti Jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbo wi pe Jesu ku fun won lati mu won wa sodo Olorun awon ti ko gbagbo wi pe ise ti Jesu Kristi se lori igi agbelebo wi pe o ti pari gbogbo irubo wi pe ko si irubo miran mo awon ti ko gbagbo wi pe nipa jijewo ese won fun Olorun ati gbigba Jesu Kristi gbole a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbon oni bi a ba ti di agutan ti oluso agutan oni awon agutan mi gbo ohun mi bi a ba nso nipa gbigbo ohun Olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma nka kiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbohun bi wa so ba nlo o sese ki enikan dide duro ko so wi pe ohun gbohun bi a ba nso nipa ohun oluso agutan oro Olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo Olorun tabi ti o le wa lati odo Jesu Kristi ti o yato si bibeli ti a gbele wa lowo oro Olorun ti tan imole si ipa ona wa o ni awon agutan mi gbo ohun mi bi o ba ti gbo nipa ironu pada ohun Jesu niyen bi o ba ti gbo nipa pe ki a gba Jesu Kristi gbo ki a fi ododo ja ese sonu ohun Jesu lo gbo yen bi o ba ti gbo nipa atunse eyi ni ohun Jesu bi o ba ti gbo nipa isodi mimo bi o ba ti gbo nipa pe ki a gbadura adura igbagbo titi a o fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba ti gbo pe bi a ba ti ni isodi mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo n gbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola kenikeni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro kenikeni ki o ma se dahun eyi kan ni ohun Jesu ohun Jesu ti a n so ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba orun o ni awon agutan mi gbo ohun mi emi si mo won o ni kiki awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun o ni won a si ma to mi leyin won ko je to orisa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin o ni won a ma to mi leyin emi si fun won ni iye aini pekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti Jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni tooto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu ye ki a wo ileri miran ti Olorun se fun wa ki a ba le ni idaniloju wi pe bi a ba n fe lati duro ti Olorun bi o tile je wi pe aje alailera bi o tile je wi pe inu ni bini tabi inawo po bi o ti le je wi pe ona ti an to o da bi eni wi pe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa o nkan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Christi on ti Paul apostle so ni we pe nigbati awon eniyan woni ni igbala ti a ti dari ese won ji won ti won ni ore ofe lati oke wa we pe a ti bere ise rere ninu won ati we pe igbekele idani loju ti oni ni we pe Olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan ye ki a wo Hebrew ori keje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti Olorun fun wa se ori ileri ti Olorun se fun wa se ori itileyin ti Olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba Olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to Olorun wa nipase re nitori ti o nbe laye titi lai lati ma bebe fun won aso fun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun Olorun o nbebe fun wa o wa lowo otun Olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji epistle keji ti Timothy si Timothy ori kini ese kejila nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bini popo awon ti o n fi o n se sin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesiwaju ninu nkan ti Olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idani loju ti a ni a si ni igbekele ninu Olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro Olorun ati ileri Olorun je ki o da wa loju we pe Olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi a ba si ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri Jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba Olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba Olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro Olorun to nitori aigbekele ileri Olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori pe oluso agutan o n wa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia Olorun tele tele o je eni ti Jesu Christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbọ ọrọ iyanju yi o n gbọ iwasu yi loni o ye ki o mo wi pe Olorun si tun pe o pada ninu Matthew ori 18 lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki kiyo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon keke ke won yi ki o segbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Kristi o tun wa o o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba ke pe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o ye ki a wo Filipi ori keji Filipi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti ngboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala wi pe ko tun sese fun won lati ma ni igbala wi pe bi enikan ba ti di omo olorun wi pe ohun kon ti iba se iba be sini ja iba be sini sepe iba be sini lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun ko ohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon won yi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti a fi le wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a so nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni ti n pe oruko oluwa ki o kuro ninu aisododo bi a ba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi a ba fe ma je ti olorun titi bi a ba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa o ni ki enikeni olukuluku wa ti a n pe oruko oluwa eyi ni ni wo pe ti a n pe oruko oluwa gege bi oluwa wa gẹ́gẹ́ bí olùgbàlà wa wípé ajẹ́ ti Ọlọ́run sì jẹ́ ti wa pẹ̀lú wípé kí a kúrò nínú àìṣòdodo bí a bá ní ìgbàlà ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀ kí a jìnà sí ẹ̀ṣẹ̀ kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú Hebrew 5:1 ẹsẹ̀ ìkẹsàn-án bí a sì ti sọ ọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀ ó sọ fún wa nípa Jésù Kristì ẹni tí a sọ di pípé ẹni tí ó jẹ́ pípé ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́ àwọn tí wọ́n ń fò ní kú fọláyè àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kèké fún àwọn tí ń gbọ́ tirẹ̀ èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí o bá jẹ́ aláìgbọ́ràn bí o bá jẹ́ aláìṣòótọ́ bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ nínú Rómù 11 ẹsẹ̀ 22 nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú ṣùgbọ́n lórí ìwọ oore bí ìwọ bá dúró nínú oore rẹ̀ kí a má bàa ké ìwọ náà kúrò ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tí wọ́n bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láì bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn aláìṣòótọ́ tàbí ọlọ̀tẹ̀ tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí ó ní àwọn tí ó ṣubú àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀ ó ní Ọlọ́run ní ìkanú kì í ṣe ìkanú ìkanú sí wọn wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn ó ní ṣùgbọ́n kí a kíyè sára kí a má bàa ké àwa náà kúrò nínú Hebrew 4:13 ẹsẹ̀ 14 jẹ́ kí a kà á láti ẹsẹ̀ 12 ẹ kíyè sára ara kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí wípé kí a kíyè sára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lónìí kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa ní ibi òwò wa ní ibi ní aládùúgbò wa ní ibi iṣẹ́ ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí tí ọkàn wa máa ń fà sí nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí ó ní kí a ṣọ́ra ó ní kí a kíyè sára kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́ kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ 14 nítorí àwa di alábápín pẹ̀lú Kristi. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a bá kọ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ tiwa mọ́, wípé àánú Ọlọ́run ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí 15 ẹsẹ̀ 6, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí 15 ẹsẹ̀ 6, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristi nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó 3, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun, nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àtijọba pẹ̀lú Jésù Kristi, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀, èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa, ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ́hánù 1 orí 5, Jọ́hánù 1 orí 5 ẹsẹ̀ 4, nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀, ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà, ó wà nínú ayé. ṣùgbọ́n bí a bá ṣẹ́gun bí àwọn ènìyàn bá ń fà wá bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá àti jẹ́ ti ọlọ́run a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé ó ní bí a bá ṣẹ́gun nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ìdánwò wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inú níbí ni ó wí pé bí a bá ṣẹ́gun a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wo Exodus orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n Olúwa sì wí fún Mose pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí only èmi ó pa orúkọ rẹ̀ kúrò nínú ìwé mi bí a bá ní ìgbàlà a kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run ṣùgbọ́n gẹ́rẹ́ bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa tàbí kí a máa yíwè kí a máa jalè ni ó padà sí ìgbésí ayé wa bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa wípé kí a lọ ra igi tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná tàbí kí a lọ ra nǹkan mìíràn tí a ń jí owó nínú ilé ọlọ́run tàbí a ń jí owó nínú ilé tiwa tàbí a ń jí owó níbi iṣẹ́ wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò lè ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè lọ́run ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀ kì yóò lè wà pẹ̀lú ọlọ́run títí láé wo ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè àsọ sínú adágún iná bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀ ṣùgbọ́n tí o jẹ́ aṣẹ́gun tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀ ó wí pé ní ọjọ́ ìkẹyìn ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìṣirò wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè a ó sọ ọ́ sí adágún iná a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun lé èmi ò fi èso igi ìyè nìfún jẹ tí ń bẹ láàrin párádísè ọlọ́run rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ò sì kọ orúkọ ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú ọlọ́run mi tí ṣe Jerusalem titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun tí ẹ̀ṣẹ̀ wọlé wá tí kò ṣẹ́gun tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun tí àwọn ìbọ̀rìṣà tinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà ti ara oni ni ese kejo shugbon awon ojo ati alaigbagbo ati eni rira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ati awon eke gbogbo ni won yo ni ipa ti won ninu adagun tin fi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ke a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele sugbon ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbo ki a bebe fun idariji ki a wa gege bi omo nina kuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijoba olorun ti a o tun fi koruko wa sinu iwe iye olorun ki o ma je ki ipedun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki pe ki o ke pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o n fe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan iso o tun ti je ki a fi etan iso fa o lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju we pe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se beere ore ofe we pe emi ti duro ti olorun ore ofe lati duro ti olorun we pe a o fun o gbadura so fun olorun we pe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ore oke calvary nipasẹ Jesu Christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri Jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun we pe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi Jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun we pe o fe je ohun nkan wonyi o fe ko won sile o fe je ti olorun ni tooto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye olorun ki a ma ba se pare titi Jesu yo fi de lati mu wa lo sile
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wí pé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wí pé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín láti jókòó kí a tẹ́tí sílẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ lónìí bí a ti wá a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa a ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí a ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wá láti ìgbà tí Jesu Christi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí ǹjẹ́ bí a ti wá bí a ó ti máa gbọ́rọ̀ yín bí a ó ti máa là wá lóye à ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jesu ẹ bá wa sọ̀rọ̀ ẹ fún wa ní etí ọmọ ẹ jẹ́ kí a lè gbọ́ràn ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ́ kọ̀ọ̀kan kí a má sì padà sẹ́yìn kí àwọn tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. Àdúpẹ́ wípẹ́ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé tàbí ta lí èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí gbé ojú yín sókè sí ibi gíga kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀ nítorí pé òun le ní ipá kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú. Kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wá lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà òkan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí òkan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrísí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de Olúwa, a sì ti rí ìdáhùn èrèdí tí a fi ń dúró de Olúwa, àti pàápàá àkókò wo ni ó yẹ kí a máa dúró de Olúwa? Kí àwọn ìbéèrè wọ̀nyí kí a tó lè dáhùn wọn lẹ́sẹ̀ lẹ́sẹ̀, kí a tó lè dáhùn wọn ní kíkún, a ní láti wò ó láti ẹsẹ̀ 25. Bí òye ẹsẹ̀ 25 dé ẹsẹ̀ 30 bí ó bá ṣe yé wa sí, bẹ́ẹ̀ ni a ó ṣe ní òye dídúró de Olúwa. Jẹ́ kí n tún ka ẹsẹ̀ 21 lẹ́ẹ̀kan sí. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa, kì í ṣe àwọn tí ó sáré kọjá Olúwa, kì í ṣe àwọn tí ó ń sáré ní ìwàǹwara, ní ìkanjú, àìlè mú sùúrù, tí wọ́n sọ wípé kí ni kí n ṣe, mbo ni kí n yà sí, ọ̀nà wo ni kí n gbà, mo ti dé ìkóríta, kí ni ìpinnu tí ó yẹ kí n mú? Kì í ṣe irú àwọn bẹ́ẹ̀. Àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Olúwa, àwọn tí ó dúró de Olúwa, ó ní ṣùgbọ́n àwọn tí ó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó sì fi ìyẹ́ gun òkè bí ìdì, wọ́n ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Bí a bá ń sọ wípé àwọn wọ̀nyí wọ́n ó tún agbára wọn ṣe, eyin so wipe se iwo na mo awa ti an lo moto le kokan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki agbe lo si odo awon mechanic wipe ki won ki o tun tun se ki won ki o tun agbara re se won fo ile epo won fo ibi ti omi nwa won fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daradara nitori be a fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe be abaduro de olowa wi pe a o fi iye gun oke bi idi eni wi pe oke ti o wa ni waju wa ti o dabi eni wi pe ko si ohun ti o le si oke yi nidi bi abaduro de olowa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bi di ti o je wi pe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa oni a o sare ki yo si re wa bi abati wo awon omo wa ni ile iwe ti won ma nsare ije bi won ba ti ndije a ma ri wi pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole are won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun darada loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wi pe won ti nsare won sare yi won sare eje yi won ti gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo won ma sare lo tete ki yo si re won ibe na ni an so fun awa ti a je onigbagbo awa ti o je wi pe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wi pe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba nsare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o ntaja ti a n gbe awon nkan ti a nta ti a n gbe lo soja ti ki si se wi pe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wi pe awon miran ti o je wi pe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won gbe eru won gbe sokale won joko se ba titi won ma duro de moto sugbon awon ti o je wi pe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe a duro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a debe eni o fi se pataki wi pe ani lati duro de oluwa sugbon mo so tele wi pe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati koko mo ye ki a wo lati ese ikedogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati o ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won daradara o se se awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labole won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eyin ni olorun fi nbi wa pe ke atile to so wi pe andro de oluwa ke a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ke a ma ye ewe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ke a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be aba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye lati odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe pe angeli michael Angeli Gabriel, Angeli Uriah, Angeli Bayi, Angeli Tohun, awon to ti sina. Awon ti oye ihin rere oye, won fi Olorun we Angeli. Won fi Olorun we eda owo Olorun. O sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura, won ma so pe Olorun lagbaja, Olorun temedu, won fi Olorun, Olorun oga ogo, Olorun alagbara. Olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki atile to duro di oluwa ki a to so wipe a nlo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israel wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe liola o si we pe ki ori bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe ah opolopo isin lo wa wepe bi o ba si ona nibi ohun tun ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan sosho ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wipe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le oluwa ki o si mo wipe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wipe ki o duro di oluwa so ni wahala ni so dabi eni wipe o nsun ekun asunrin shoulder bi eni wipe awon nkan ti o nwa o jina rere si o shoulder bi eni wipe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wipe o fe mu olomi o dabi eni wipe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro di oluwa o se duro di oluwa o ran ti awon ti o wa ninu bibeli bi abanka awon ti o wa ninu bele awon ti won ni wahala bi ti wa ni oran ti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro de olowa oran ti josepho aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josepho ti o duro de oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokun so ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de oluwa be oran ti dafidi ni wahala popo ninu ebi ni oran ti igba ti omo re absalomu ti o dide si tabi oran ti nigba ti oba solo nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de oluwa ni bi a ba wa sinu majemu titun se oran ti awon aposteli aso won sinu tubo soran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan orin dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we olowa dahun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we oluwa o tun wa so fun wi pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o sinmi le oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wi pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o ye ki a tun pada lo si iwe isaiah ori ogoji iwe isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si ibi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fun ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo tani o da nkan won yi wo awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re awari re loni ki a wo je ki a mo wi pe awon nkan wonyi won wa lati owo olowa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe oun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ke a gbe oju wa soke ke a ma je ki irewesi ki o de ba wa ke a ma je ki okan wa ki o pororo ke a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa

Ọlọ́run yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé, lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi, tàbí ó bèèrè ilé ọwọ́ yín láti tẹ àgbàlá mi, nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀, èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀, ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọn á jó wá síwájú pẹpẹ, ni wọn á sọ wípé, Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn, iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn, dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa, ọ̀rẹ́ asán ni. Tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì, àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ ilẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múréró ní ilé ìsìn. Àwọn ni igi lẹ́yìn ọgbà. Àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo ṣì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, 5, 7, 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálá òkúrò ń bẹ́ o. Ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè, wọn a ní ẹ̀mí gbé wọn, ẹ̀mí èṣù ni. A máa yí wọn mọ́lẹ̀, ẹ̀mí Ọlọ́run kì í yí èèyàn mọ́lẹ̀. Kò tún lọ sílé ìsìn, kẹ́mi Ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé. Kan ní mbo ló ti ń bọ̀. Olọjà ni àbẹ́ òlo lọ ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run ni. Ẹ̀mí Ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Bí n bá ti ń lùlù, àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè, tí wọ́n ṣe panṣágà, àti àwọn tí wọ́n kó obìnrin jọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn, ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsì. Mo rí ni o, kì í ṣe tí wọ́n pa nítàn fún mi, mo jókòó sáàrin wọn ni. Àjọ ń gbọ́ àwẹ̀ ni, àjọ ń ka sáàmù. 12:00 to 9:00 lóru la ń gbàdúrà, a lọ ń ṣe ìṣọ́ òru pàápàá.
a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la on so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yi ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura to lohun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura to lohun so pe ta lo n yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wi pe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e ṣùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé osù titun yin àti àjọ ìdásílẹ̀ yin ọkàn mi kórira wọn já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàásálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ̀ ṣiṣẹ́ yé fi ara rẹ̀ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wo aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńpẹ́ bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó o wá síwájú wọn kó o sọ pé mo láàlá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wà á sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà níyì kan náà ni ìhìnrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bàlẹ́ wà a sì ń láàlá ńgbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dín wòlíì
bí bá ń gbààwẹ̀ láyé ọjọ́ òun ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà pé èèyàn máa nígbàlá ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa ọmọ kan bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwọn rò ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ aláàánú tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ ló fi ìpè yìí fún mi ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ mo kọ́kọ́ gbọ́ kò yé mi mo sọ pé àwọn eléyìí ò màmàdúrà gbà àtorí pé mo máa ń gbàdúrà wọn kàn máa gbàdúrà láwọn nìkan wọn ò jan rí mọ́lẹ̀ wọn ò fò sókè ẹ̀mí ò gbé wọn mo ní èwo làwọn eléyìí ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni ẹ̀mí ò farahàn bí ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yẹ iye mi tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn ìkóbìnrin jọ ò kúrò lọ́wọ́ wọn lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn ni bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màá máa mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa tamí pàkọ́ màá ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ní láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣù kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì ń kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀.

Oluwa yo tewo gba o ti fe to tin reti e ma se joko ni ko lsc en ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa nile re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afe aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon esu fi mo awon omo ti re ti o ba so pe o ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo ko ti di ti olorun o di ki o mo wipe oluwa wipe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wipe eru o n kuro ni ile re koni le fi ile re se ibugbe mo kò sí nílé fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́ a fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè àwọn tí wọ́n bẹ̀rù olúwa tí wọ́n ń sin òrìṣà bí o bá jẹ́ bẹ́ẹ̀ ìlérí ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa lé ọgbàlà àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wó ilẹ̀ wọn sàn ó ní ẹwọ́ olúwa nígbà tí ẹ lè rí ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì ké pe olúwa kí ó sì wá olúwa ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo ẹni tí a bá ń báwé tí ó bá ń warun òkè yóò parun lójijì láìsí àtúnṣe ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣọ́ tí a sì kọ́ sílẹ̀ ó ní a ó rí àánú gbà bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ a dúpẹ́ pé etí wa ò di ojú wa ò sì fọ́ ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ ó jẹ́ kí a gbọ́ sí etí wa ó ti kìlọ̀ fún wa ó ti bá wa sọ̀rọ̀ ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó ní kí a yí padà kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí olúwa àti ké pe ọ́ afẹ́ jẹ́ tirẹ̀ abẹ́ọ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún jẹ́ kí a yọ ẹ̀gbàlà ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ jésù gbogbo ìwà àtijọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ jésù àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ya ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rì ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba da won sile. Abe o. Wo pe nigba te o ri o ni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe church wa ni o je ka se. Baba nbe o, on to ki fe de se. On to korira ese. On to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je kese kese ki o wa ni ni owo wa se wa ni omo olorun tooto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe pe o ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won tan ni oruko Jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko Jesu nitori aduro ni abe ase Olorun Olodumare ati ni abe ojiji Olodumare aduro ni inu ase je Jesu Kristi pelu oro Olorun ati ileri re pelu eje ti a fi ra wa pada ni a pase fun gbogbo aisan pata pata eje de ni oruko Jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le aisan jade ni oruko Jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo Olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le fara kan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe ko ti so wa di ominira aisan lo

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli, ori ikeji, o si wi fun mi pe omo eniyan, duro li ese re, emi o si ba o soro, emi si wo inu mi, nigba ti o ba mi soro, o si gbe mi duro ni ese mi, mo si gbo eni ti o ba mi soro, o si wi fun mi pe omo eniyan, emi ran o si awon omo Israeli, si olote orilede, ti o ti sote si mi. Awon ati baba won ti se simi titi di oni oloni nitori omo alapojudi ati olokan lile ni won emi ran o si won iwo si wi fun won pe bayi ni oluwa olorun wi ati awon bi won o gbo tabi bi won o po nitori olote ile ni won sibe won mo pe oli kan ti wa laarin won ati iwo omo eniyan ma se beru won be ni ki o ma se beru oro won bi egun ogan ati osusu tile pelu re iwo si gbe arin akeke ma se beru oro won be ni ki o ma se foya wiwo won bi won ti le je olote ile iwo si so oro mi fun won bi won o gbo tabi bi won o ko nitori ti won je olote sugbon iwo omo eniyan gbo ohun ti mo so fun o iwo ma se je olote bi olote ile ni ya enu re bi o si je ohun ti mo fi fun o nigba ti mo wo si kiyesi aran owo kan si mi si kiyesi ika iwe kan wa ninu re o si te siwaju mi asiko ninu ati lode asiko ohun rere ekun ati ofo ati egbe
2: eje ki agbadura
3: baba olorun wa adupe wo pe awa sihin ki a ba le gbo oro yin o sese ki awon ile isin miran ki o ti ma pe wa ki a si ni won larowo to wa sugbon ohun ti o mu wa wa sihin ni wepe a mo wepe a o gbo oro yin lai fi boko boyo ati wepe bi a ti n gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipadabo Jesu Kristi nje bi a ti ni ipinu ti a si wa sihin a n bebe wepe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e ti n ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin we pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ke a ba le je ajumo jogun pelu Jesu Kristi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu Oluwa adupe we pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa loni anwo oro olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ki a wo Corinthi kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shishin lai yese ki esi ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo apostoli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun fe ki o se ninu ise olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti n so fun won nipa ohun ti Jesu Kristi ti o se lori igi agbelebo nihin ni a ri okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o n gba awon ara Corinthi ni iyanjo wipe bi won ti je ara ninu Oluwa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sinsin lai yese ki won ki o ma po si ninu ise Oluwa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu Oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise Oluwa o ni Paul apostoli nitori wi pe omi odo jiji popo ni Paul ni o la koja nitori pe ninu ise Olorun a le so wi pe Paul ni igba gbogbo ni orin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi abari enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe ohun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje Paul apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to nwasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wi pe awa ti a ti di ara ninu Oluwa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran Jesu Kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronuko ada ati di omo olorun o ni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o sese ki o ja opolopo ariso ariwisi ni o sese ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wi pe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wi pe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wi pe a o ye ese ki a ri wi pe ni ipejopo awon omo olorun ese wa o ye ki a ri wi pe ninu ise olorun a o ye ese wi pe ki se pe ki a duro si oju kan wi pe ki a ma po si ni ise Oluwa ni igba gbogbo ibaje ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ki a ma po si ni ise Oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun Olorun ki se lasan ninu Oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma wa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni ayeraye awon opolopo kristiani onigbagbo ni ari wi pe won ma n gba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a poriti ki a ma shora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sa ni wa ati we pe a o tele ona ti oluwa wa to se omo ona ti oluwa wa to o sise fun olorun o se ife olorun oni o so wi pe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati we pe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigba ti enikan ki yo le sise ati jo ko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la ma sogo oni nigba ti a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan to wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki enikokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle si nje ki o da wa loju wi pe bi abamu ipinu yi se ti a duro sese ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a po si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere opolopo ise ni o je wipe ko lere ni waju olorun opolopo ise ni o je wipe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa niwaju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa Jesu Christi ni waju olorun ati baba wa nihi ni Paul ni o nko we si awon onigbagbo ni Thessalonica o nso fun won wi pe o ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si nso fun wa nipa awon nkan meta yi o nso nipa ise igbagbo o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni a ri wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti Corinthi kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisiyi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ bí ẹ bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa. Ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí à ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristì, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni à ń wẹ̀ wá mọ́, ìgbàgbọ́ wípé òun ni ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, ìgbàgbọ́ wípé agbàgbọ́ fún ẹ̀ṣẹ̀ wa gangan ni ó kú lórí igi àgbélébùú. Láì ní ìgbàgbọ́ yìí, gbogbo iṣẹ́ tí à ń ṣe ó jẹ́ òkú iṣẹ́. Nítorí ẹni tí kò bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó bá jẹ́ òkú nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó bá jẹ́ òkú nínú àwọn nǹkan ayé wọ̀nyí tí ó fi ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìṣe ayé, ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé tí ó fi yí ara rẹ̀ ká, tí ẹ̀mí àti ọkàn rẹ̀ tí ó kú tí kò ní ìyè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí ó ń ṣe iṣẹ́ òkú ni. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ wípé kí a gba Olúwa gbọ́, èyí ni a fi máa ń rí àwọn ẹlòmíràn ní tòsí wa, ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn àti àwọn díẹ̀ nínú ilé ìsìn wa níhìn-ín, iṣẹ́ tí wọ́n ń ṣe kò mú ìgbàgbọ́ nínú Jésù Kristì lọ́wọ́. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó fi gbogbo àkókò rẹ̀, tí ó fi ń ṣe iṣẹ́ tí ó rò wípé iṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kò ní ìgbàlà, ó wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, kò kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kò jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀un, kí a sì wẹ̀ funfun ju snow lọ. Irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ fún wípé iṣẹ́ rẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ìpìlẹ̀ lórí èyí tí a ń kọ́ ilé ìgbàgbọ́, iṣẹ́ ìgbàgbọ́ sí ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìfẹ́ wa fún Ọlọ́run. Bí a ti mọ̀ wípé ó fẹ́ wa, àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú Olúwa, kí làálàá wa kí ó má bàa já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebrew orí kẹfà ẹsẹ ìkẹwàá. Nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ ẹ̀yin àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Ohun tí ó yẹ kí ó yé wa níhìn-ín ni wípé bí ó ti ń sọ nípa iṣẹ́ wa, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ìfẹ́ tí a ní nínú Olúwa. Bí a bá ya nǹkan méjì yìí nípa, a ó rí wípé àwọn méjèèjì wọn kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Bí a bá sọ wípé a ní iṣẹ́ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ti ara, ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn, iṣẹ́ tí a ń ṣe fún ìjọba Ọlọ́run, iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn, iṣẹ́ tí a ń ṣe láti sin Ọlọ́run, bí kò bá mú ìfẹ́ Ọlọ́run lọ́wọ́, bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe láì ní ìgbàgbọ́ nínú Jésù, a ń ṣe láì ní ìfẹ́ Ọlọ́run, a ń ṣe láì ní ìrètí ìyẹ̀ nípẹ̀kun pẹ̀lú Ọlọ́run lókè ọ̀run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà. A rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ìgbàlà Jésù Kristì kò tíì jẹ́ tiwọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí Jésù Kristì ṣe lórí òkè Kálvárì kò tíì jẹ́ tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀, lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ, bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ, fún iṣẹ́ ìsìn, kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ láìsí ìfẹ́ Ọlọ́run, iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú Kristì, iṣẹ́ láìsí ìrètí ìyà ẹni pẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ̀dàkejì ni ìfẹ́ láìsí ìṣe. Àwọn ẹlòmíràn wọ́n máa gbàdúrà, wọ́n máa sọ fún Ọlọ́run wípé àwọn fẹ́ràn Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́, ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí Ọlọ́run pa láṣẹ láti ṣe, ìfẹ́ wọn sí Ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ, láti lè wá àwọn àgùntàn tí ó sọnù, láti lè mú wọn wá sínú ìjọba Ọlọ́run. Wọ́n kàn sọ wípé àwọn ní ìfẹ́, ìfẹ́ ní ẹnu, ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ Jésù Kristì, tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí Ọlọ́run, ìfẹ́ wa sí àwọn ará, ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀, nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé. Irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún Ọlọ́run, a rí wípé ó ń ṣe làálàá fún Ọlọ́run, ó ń fi àkókò, owó, ohun ìní àti nǹkan mìíràn tí ó ní, ó ń fi ṣiṣẹ́ fún Ọlọ́run, ìrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí Ọlọ́run, ó ní ìfẹ́ sí àwọn ará, ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ. Jẹ́ kí a wo Nehemiah. Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ 21. Mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀, a sì ya ara wa lórí odi ìkíní, ẹni ìkíní jìnà sí ẹni kejì. Ẹsẹ̀ 21. Bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ. Níhìn-ín ni a ń rí Nehemiah. Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn, ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́, ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásítì, àwọn tí kò ní iṣẹ́ ìjọba, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ́ ilé tàbí kí wọn kí ó jẹun tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí, àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga, ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé kúrò níbẹ̀. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalemu ni a ti wó palẹ̀, àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalemu, ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalemu, nítorí Jerusalemu ni olú ìlú, òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo Ọlọ́run yóò wà níbẹ̀, àti láti ibẹ̀ lọ ni ìmọ́lẹ̀ ìhìnrere, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé. Ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah, nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run? A rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà, tí ó pa á tì, tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run? Irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah. Níhìn-ín ni a rí wípé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ, àti ìjòyè, àti àwọn olórí. Àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè, bí a bá jẹ́ àgbà nínú ìjọ, bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ, wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a káwọ́ gbéra, kí àwọn mẹ̀kúnù, àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ, kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà, rárá, kò rí bẹ́ẹ̀. Níhìn-ín ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù, wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀? Iṣẹ́ wípé wọ́n fẹ́ wó, wọ́n fẹ́ kọ́ odi Jerusalemu tí a ti wó palẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀, tí àwọn wòlíì èké tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alákèso ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn tí kò mọ bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alágàbàgebè ẹ̀sìn ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi ese se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wa su ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti isegbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni awa se ise na o jeun ti o wo ni lori won ni be ni awa se ise na bi abale so yi nipa ijo wa bi abale so yi nipa eni kokan wa be ni awa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni awa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiesi dara nitori awon eniyan.

0: pé ó ku oṣù mẹ́rin ìkórè yóò sì dé wò ó mo wí fún yín ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà ohun tí a ń pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba ọlọ́run kí a sọ fún ọ wípé jésù ń gbàlà jésù ń túni sílẹ̀ jésù ń dáríjì jésù ń wẹnimọ́ kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé kí wọn kí ó wá sínú kristi kí wọn kí ó di ọmọ ìjọba ọlọ́run bí wọn bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba ọlọ́run èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí èyí ni ó yẹ kí a ṣe làálàá fún yẹ kí a wo Yohánù orí ìkẹfà Yohánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú bíbélì láéláé ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín nítorí pé òun ni àní baba ọlọ́run baba ti fi ìdí dídí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí ìbàjẹ́ iṣẹ́ kí a di okùnmọ́rùn tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní ilé ìwé tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀ àwọn tí wọ́n ń rọ nǹkan kan tàbí àwọn tí wọ́n ń ṣe nǹkan gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun kí a ba lè dáṣọ bo ara wa tàbí kí a ba lè kọ́lé ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí ohun tí wọ́n lè fún wa ní àwọn òmúlẹ̀mófò ayé yìí ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé èyí ni Jésù Kristì ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́ kí a máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú ọlọ́run àti èyí tí yóò ní èrè iyì àìnípẹkún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí iṣẹ́ tí ó lérè òun ni iṣẹ́ ìjìrì ọkàn iṣẹ́ fún ìjọba ọlọ́run kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀ èyí ni ó mú wa lọ sí apá kejì èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo ìwà rere ìwà mímọ́ ní ìgbésí ayé wa bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún ọlọ́run tí a ò so èso ìwà mímọ́ èso ìrẹ̀lẹ̀ èso òdodo èso kí a máa rìn déédéé èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba ọlọ́run irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa wo ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni bí ò bá tí fa ìlà sí ẹsẹ yìí nínú bíbélì rẹ ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà ọlọgbọ́n ni ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú kristi iṣẹ́ wa nínú ìjọba ọlọ́run èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo Filipi orí kìíní ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá kí ẹ̀yin kí o lè dán ohun tí ó yàtọ̀ wò kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì fún ògo àti ìyìn ọlọ́run ni hi ni ati je ki o ye wa we pe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo lari lowo awon ti o wa ninu aye eso iwa ife ku fe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun ṣugbọn a nso fun wa o ni keyin ki o le dan ohun ti o yato wo eni ni wo pe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to jesu christi wo gege bi eka lara ajara jesu christi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se ja si olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa sinu ijo iwa won a ma je ki awon alaigbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu oti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko fayawo nko o le jija nko oro ke oro ti an so ti an fi oro kele ba eni keji wa je nko iwo ti o so wipe o je oni waasu o je adari idapo oju ile ṣugbọn a mo iru oro ti an ba lenu re o ni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran o ni leyin igba ti e ti kun fun eso ododo lati odo jesu christi olowa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa o ni wipe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni wepe a yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon oni eso dodo ni igiye eniti o ba si yi okan eniyan pada ologbon ni kini ati ri eyi si eniti o ba si yi okan eniyan pada ologbon ni awon eniyan ti won tin ro ninu okan won wipe olorun jina rere sugbon ti iwo yi okan won pada ti won mo wipe olorun wa ni tosi o gba ogbon olorun awon eniyan ti won ti joko sinu okunkun ti won ro wipe agbara okunkun ni won fe fi se bi sadi won sugbon ti o lo ba won soro ti o yi okan won pada ti won mo wipe ko si agbara miran leyin agbara Jesu Christi ologbon ni iru eniyan be awon ti won ti fi aye won dogo si owo esu ti won ti so wipe laye lorun won ba esuku sugbon ti o lo yi won pada ti o so fun won wipe bi won ba joko ti esu bi won ba fi okan won sowo esu wipe won o segbe ni aye raye sugbon ti won ba wa si odo Jesu Christi ti won ke pe Jesu Christi olugbala wipe won o di eni igbala o yi okan iru eni be pada ologbon ni iru eniyan ti o ba le se be awon ti o ti ro wipe igbadun wa ninu ese ninu agbere ninu ki a ma fi okunrin bara eni je won ti ro wipe igbadun wa ninu oti mimu ninu siga mimu ninu irede oru ninu ka ma jo kaakiri ka ma jebo kaakiri ti o lo ba won ti o so fun won wipe igbadun tooto inu Jesu lo wa igbadun tooto inu iwa mimo lo wa igbadun tooto ninu alaafia olorun lo wa bi o ba yi okan won pada be ologbon ni iru eni ti o ba se be yi ni a fi so wipe ohun ti o ye ki ijire okan ki o se eso ti o ye ki ise wa ki o so ninu olorun ni wipe a n yi okan pada a je ologbon so fun mi awa ti a wa nihin wo kaakiri wo eyin ki o wo iwaju ki o wo egbe re awa ti a wa nihin bi o ba se se fun eni kookan wa bi a ba je ipe olorun bi a ba so fun olorun wipe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì. À ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín. Bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba Ọlọ́run ní oṣù kan, gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé. Gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé. Nínú ọdún kan, ó jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún iṣẹ́, ó yẹ kí a kún fún ojúṣe. Kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan. Àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé, ṣé wọ́n ti ní ìgbàlà? Ṣé wọ́n ti mọ Olúwa? Ṣé a ti yí wọn padà? Ṣé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀, tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eku wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà títí a ó fi yí ìgbésí ayé wọn padà? Èyí ni èso tí Ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi, láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa, kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba Ọlọ́run. Kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀? Bí o bá bẹ̀rẹ̀ lónìí, bí o bá tẹ̀síwájú, tí o yí padà, tí o bójú wẹ̀yìn, tí o ń sọ fún Ọlọ́run wípé lọ́jọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. A ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn. Àwọn ẹlòmíràn, wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìnrere. Ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé wá wo olùṣọ́ àgùntàn tí ó wà ní ìjọ wa, ìjọ wa dára ju ìjọ mìíràn lọ. Àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ, wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run. Ìjọ wa ló dára ju èyí kọ́ la ń sọ. Ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ ni pé kí a máa wàásù Jésù. A ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là. Orúkọ Jésù Kristì onígbanilà. Iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó onígbanilà, kì í ṣe ìjọ, kì í ṣe olùṣọ́ àgùntàn. Ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn, bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́, bí a bá lè ṣe bẹ́ẹ̀, ó jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀. Yẹ kí a wo Chronicle 2, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7, Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7. Ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè òri. Bí a bá gba Olúwa gbọ́, bí a bá mọ̀ wípé olóòótọ́ ni Olúwa, àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀, kì í tàsé, kì í falẹ̀, ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú Olúwa, iṣẹ́ ìjèrè ọkàn yóò ní èrè. Níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí ó mú ara le, kí ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì, nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe. Ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí. À ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa, à ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù. À ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà Ọlọ́run. À ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébó. Àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn, àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì, ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà, à ń fẹ́ kí ó yé wọn. Ìwọ ni ó jẹ ẹnu fún Ọlọ́run, èmi ni ó jẹ ẹnu fún Ọlọ́run. Gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì, má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀. Ó ní ẹ mú ara yín le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, kí ẹ má sì dẹ ọwọ́ yín, má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú Ọlọ́run, èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn àyàn fẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, ṣiṣẹ́ fún Olúwa. Ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí, ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún Ọlọ́run nìkan ṣoṣo. Matthew orí 6 ẹsẹ̀ 1, ẹ kíyèsára, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a ba lè rí yín. Bí o bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò lérè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ lé ọ̀run. àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárímí, ó kún fún ìgbéraga, ó kún fún ojúsàájú, ó kún fún àgàbàgebè, ó kún fún ìgbéraga. Àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run, ohun tí a máa ń rí ni wípé kárímí ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe. Bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí, adarí wà nítòsí, tàbí ẹlòmíràn wà nítòsí, wọ́n á tẹpá mọ́ṣẹ́. Ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà. Ìgbà mìíràn ó ṣeéṣe wọn á wà nínú iṣẹ́ ìjọba. Kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó, kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan, kí ó tó máa káàkiri, wọn á káwọ́ jọ, wọn ò ní ṣiṣẹ́, wọn á jókòó, wọn á káwọ́ gbéra. Ṣùgbọ́n bí wọ́n bá ti rí pé ọ̀gá ń bọ̀, àwọn ẹrú á dìde, wọn á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè. Àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ. Gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe, wọn ò ní ṣe é. Ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀, alábòjútó kan ń bọ̀, wọn á bẹ̀rẹ̀ sí ní dìde, iṣẹ́ kárímí nìyí. O mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ò sí níbẹ̀, Jésù wà níbẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárímí. Kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn. Ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo, wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn. Bí wọ́n bá ti rí pé ẹnìkan ń bọ̀, bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣẹ́ o, ẹ kò ṣẹ́ Olúwa o, Ọlọ́run á sọ agbára yín di ọ̀tun o. Bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn, ọ̀rọ̀ ṣírí fún wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè, láìsí ìgbéraga, láìsí ojúsàájú, láìsí wípé a ń fẹ́, a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn. Bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn, kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí kejìlélógún, ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi, láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Jésù Kristì ń bọ̀, èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀, láti san fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dìde dúró nísinsìnyí, kí a bá Olúwa sọ̀rọ̀, kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè, iṣẹ́ ìjèrè ọkàn. Àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa. Ó yẹ kí a dìde, ó yẹ kí a jí nínú orun wa, ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn, ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni Olùgbàlà. Dìde dúró kí o gbàdúrà, kí o fi àkókò rẹ fún Ọlọ́run, kí o fi ohun ìní rẹ fún Ọlọ́run, kí o fi àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ọ, kí o fi fún Ọlọ́run, kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè, kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ, ó jẹ́ èso ìwà òdodo. Kí o sì máa rìn déédéé, kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀, o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì, o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe, ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ Olùgbàlà, kí o bá lè dáríjì wọ́n. Kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́, tí ó sì yẹ ní àkókò rẹ̀. Gbàdúrà, sọ fún Ọlọ́run. Bí o bá ti jẹ́ alápara tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa, sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti jáfáfá nínú iṣẹ́ Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe woli Ezekieli ori iketa pelu o wi fun mi pe omo eniyan je on ti wori ye ika iwe yi si lo ba ile Israeli soro mo si yenu mi o si mu mi je ika iwe na o si wi fun mi pe omo eniyan mu ki ikun re je ki o si fi ika iwe yi ti emi fi fun okun inu re nigba na ni mo je o si dabi oyin lenu ni didun o si wi fun mi pe omo eniyan lo to ile Israeli lo ki o si fi oro mi ba won soro nitori akoran o si eniyan ede ajeji ati si soro sugbon si ile Israeli I se si opolopo eniyan ede ajeji ati ede si soro oro eni ti iwo ko le gbo ni tooto emi ba ran o si won won iba gbo ti re sugbon ile Israeli ko ni gbo ti re nitori ti won ko fe gbo ti emi nitori alafojudi ati olokan lile ni gbogbo ile Israeli kiyesi mo ti so oju re di lile si oju won ati waju re di lile si waju won bi okuta diamondi ti o leju okuta ibon ni mo se waju re ma se beru won be ni ki o ma se foya oju won bi won ti le je olote ile pelu o wi fun mi pe omo eniyan gba gbogbo oro ti emi o so fun o si okan re si fi eti re gbo won si lo to awon ti igbekun lo awon omo eniyan re si ba won soro ki o si wi fun won pe bayi ni oluwa olorun wi bi won o gbo tabi bi won o ko emi si gbe mi soke mo si gbo ohun iro nla leyin mi won wi pe ibukun ni fun ogo oluwa lati ipo re wa mo si gbo ariwo eyi awon eda alaye ti o kan ara won ati ariwo awon keke ti o wa pelu won ati ariwo iro nla be ni emi na gbe mi soke o si mu mi kuro mo si lo ni ibinuje ati ninu gbigbona okan mi sugbon owo oluwa le lara mi nigba na ni mo to awon ti igbekun ti tela bibi lo ti won gbe eba odo kebari mo si joko nibi ti won joko enu si ya mi bi mo ti wa laarin won ni ijo meje o si di igba ti o se ni opin ijo meje oro oluwa wa sodo mi wipe omo eniyan mo ti fi iwo se oluso fun ile Israeli nitori na gbo oro le enu mi si kilo fun won lati odo mi wa nigba ti emi wi fun eniyan buburu pe iwo oku ni tooto ti iwo ko si kilo fun ti iwo ko soro lati kilo fun eniyan buburu lati kuro le ona buburu re lati gba emi re la eniyan buburu na yo ku ninu ese re sugbon eje re le emi o bere le owo re sugbon bi iwo ba kilo fun eniyan buburu ti ko si kuro le ona buburu re ti ko yi pada kuro le ona buburu re yo ku ninu ese re sugbon orun re mo ewe nigba ti olododo ba yi pada kuro ninu ododo re ti o si da ese ti mo si fi ohun idigbolu si waju re yo ku nitori ti iwo ko kilo fun yo ku ninu ese re a ki yo ranti ododo re ti o ti se sugbon eje re le mi o bere le owo re sugbon bi iwo ba kilo fun olododo ki olododo ki o ma dese ti ohun ko si se yo ye ni tooto nitori ti a kilo fun orun re si mo owo oluwa si wa lara mi nibe o si wi fun mi pe dide lo si petele emi o si ba o soro nibe mo si dide mo si lo si petele si kiyesi ogo oluwa duro nibe bi ogo ti mo ri leba odo kebari mo si doju mi bole emi si wo inu mi lo o si gbe mi duro li ese mi o si ba mi soro o si so fun mi pe lo ara re mo ile re sugbon iwo omo eniyan kiyesi won si fi de le o won si fi de o iwo ki yo si jade laarin won emi o si mu ahan re le mo oke enu re iwo o si yade iwo ki yo je abani wisi won nitori olote ile ni won sugbon nigba ti mo ba ba o soro emi o ye enu re iwo si wi fun won pe bayi ni oluwa olorun wi eni ti o gbo ye ki o gbo eni ti o ko ye ki o ko nitori olote ile ni won. Iwe woli Ezekieli ori ikerin iwo omo eniyan mu awo kan ki o si fi si iwaju re ki o si se aworan ilu Jerusalemu sinu re ki o si doti ki o si mo ile iso ti ki o si mo odi ti ki o si gbe ogun si ki o si to oluyika mu awo irin kan ki o si gbe duro bi odi irin laarin re ati ilu na ki o si koju si a o si doti iwo o si doti eyi o je ami si ile Israeli ti iha osi re dubule ki o si fi ese ile Israeli sori re gege bi iye ojo ti iwo dubule sori re ni iwo ru ese won nitori mo ti fi odun ese won le o lori gege bi iye ojo na ewa din ni irinwo ojo be ni iwo ru ese ile Israeli nigba ti iwo ba se pari won tun fi egbe re otun dubule ìwo sì wo ẹ̀ṣẹ̀ ilé Júdà lé ogójì ọjọ́. Mo ti yan ọjọ́ kan fún ọdún kan fún ọ. Nítorí náà, ìwo kọjú sí dídó ti Jerusalemu, ìwo kì yóò sì bo apá rẹ, ìwo sì sọ àsọtẹ́lẹ̀ sí i. Sì kíyèsí, èmi ò fi ìdèlé ara rẹ, ìwo kì yóò sì yí padà láti ìhà kan dé èkejì, títí ìwo fi parí gbogbo ọjọ́ dídó ti rẹ. Sì mú àlìkámà àti ọkà bàbà, eré àti lẹ́ńtílè àti mílétì àti ẹwẹ, fi wọ́n sínú ìkòkò kan, kí o sì fi wọ́n ṣe àkàrà. Gẹ́gẹ́ bí iye ọjọ́ tí ìwo dùbúlẹ̀ lé ẹ̀gbẹ́ rẹ, ẹ̀wá dín ní irinwó ọjọ́ ni ìwo jẹ nínú rẹ̀. Ìwo sì jẹ oúnjẹ rẹ nípa ìwọ̀n. Ogún ìwọ̀n ṣékélì rí ọjọ́ kan, láti àkókò dé àkókò ni ìwo jẹ. Ìwo sì mú omi nípa ìwọ̀n, ìdá mẹ́fà òṣùwọ̀n kí nìkan, láti àkókò dé àkókò ni ìwo mú. Ìwo sì jẹ bí àkàrà ọkà bàbà, ìwo sì fi ìgbé ènìyàn dín lé ojú wọn. Olúwa sì wí pé báyìí ni àwọn ọmọ Ísíráẹlì yóò jẹ àkàrà àìmọ́ wọn láàrin àwọn kèfèrí níbi tí èmi ó lé wọn lọ. Nígbà náà ni mo wí pé, Olúwa Ọlọ́run, kíyèsí, a kò tíì sọ ọkàn mi di àìmọ́, nítorí láti ìgbà èwe mi wá títí di ìsinsìnyí, èmi kò tíì jẹ nínú ohun tí ó kú fún ara rẹ̀ tàbí ti àpàyà pẹ́rẹpẹ̀rẹ, bẹ́ẹ̀ ni ẹran ìwọ̀ kò tíì wọ̀ mí lé ẹnu rí. Nígbà náà ni ó wí fún mi pé, wòó, mo ti fi ẹlẹ́bọ́tọ fún ọ dípò ìgbẹ́ ènìyàn, ìwọ sì fi ṣe àkàrà rẹ. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, kíyèsí, èmi ó ṣe ọ̀pá oúnjẹ ní Jerusalemu, wọ́n sì jẹ àkàrà nípa ìwọ̀n àti pẹ̀lú ìtọ́jú, wọ́n sì mu omi nípa ìwọ̀n àti pẹ̀lú ìyanu, kí wọn kí ó lè ṣe aláìní àkàrà àti omi, kí olúkúlùkù wọn kí ó lè yanu sí ọmọ nìkejì rẹ̀, kí wọ́n sì run nítorí ẹ̀ṣẹ̀ wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé wòlíì Ezekiel, orí ìkarùn-ún. Ìwọ ọmọ ènìyàn, mú ọ̀bẹ mímú, mú abẹ onígbàjámọ̀, kí o sì mú kọjá lé orí rẹ, àti ní irungbọ̀n rẹ, sì mú òṣùwọ̀n láti wọ̀n, kí o sì pín irun náà. Ìwọ sì fi iná sun ìdámẹ́ta lé àárín ìlú. Nígbà tí ọjọ́ dídó ti bá pé, ìwọ sì mú ìdámẹ́ta, kí o sì fi ọbẹ̀ bù ú káàkiri. Ìdámẹ́ta ni ìwọ sì túká sínú ẹ̀fúùfù, èmi ó sì yọ ìdà tẹ̀lé wọn. Ìwọ sì mú iye díẹ̀ níbẹ̀, ìwọ sì dì wọ́n sí etí aṣọ rẹ, sì tún mú nínú wọn, kí o sì sọ wọ́n sí àárín iná, kí o sì sun wọ́n nínú iná. Láti inú rẹ̀ wá ni iná ti jáde wá sí gbogbo ilé Ísíráẹlì. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èyí ni Jerusalemu, èmi ti gbé e kalẹ̀ lé àárín àwọn orílẹ̀-èdè àti àwọn ilẹ̀ tí ó wà yìí káàkiri. Ó sì ti pa ìdájọ́ mi dà sí búburú ju àwọn orílẹ̀-èdè lọ, àti ìlànà mi ju ilẹ̀ tí ó yí káàkiri. Nítorí wọ́n ti kọ ìdájọ́ àti ìlànà mi, wọn kò rìn nínú wọn. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ẹ̀yin ṣe ju àwọn orílẹ̀-èdè tí ó yí yín káàkiri lọ, tí ẹ̀yin kò rìn nínú ìlànà mi, tí ẹ kò pa ìdájọ́ mi mọ́, tí ẹ kò sì ṣe gẹ́gẹ́ bí ìdájọ́ àwọn orílẹ̀-èdè tí ó yí yín káàkiri. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi, àní èmi dojú kọ ọ́, èmi ó sì ṣe ìdájọ́ ní àárín rẹ ní ojú àwọn orílẹ̀-èdè. Èmi ó sì ṣe nínú rẹ ohun tí èmi kò ṣe rí, irú èyí tí èmi kì yóò sì ṣe mọ́, nítorí gbogbo ohun ìríra rẹ. Nítorí náà, àwọn baba yóò jẹ àwọn ọmọ lé àárín rẹ, àti àwọn ọmọ yóò sì jẹ àwọn baba wọn. Èmi ó sì ṣe ìdájọ́ nínú rẹ, àti gbogbo ìyókù rẹ lèmi ó túká sí gbogbo ẹ̀fúùfù. Nítorí náà, Olúwa Ọlọ́run wí pé, bí mo ti wà ní tòótọ́, nítorí tí ìwọ ti sọ ibi mímọ́ mi di àìmọ́ nípa ohun ẹ̀gbin rẹ, àti pẹ̀lú gbogbo ohun ìríra rẹ, nítorí náà lèmi ó ṣe dín ọ kù, ojú mi kì yóò dá sí, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú fún ọ. Ìdámẹ́ta rẹ yóò kú nípa àjàkálẹ̀ àrùn, wọn ó sì run lé àárín rẹ nípa èèyàn. Ìdámẹ́ta yóò sì ṣubú nípa ìdà yí ọ káàkiri, èmi ó sì tú ìdámẹ́ta ká sí gbogbo ẹ̀fúùfù, èmi ó sì yọ ìdà tẹ̀lé wọn. Báyìí ni ìbínú mi ó ṣẹ, èmi ó sì mú ìbínú mi dúró lórí wọn, inú mi yóò sì tutù, wọn ó sì mọ̀ pé èmi Olúwa ti sọ nínú ìtara mi, nígbà tí mo bá parí ìbínú mi nínú wọn. Èmi ó sì fi ọ́ ṣòfò, èmi ó sì sọ ọ́ di ẹ̀gàn láàrin àwọn orílẹ̀-èdè tí ó yí ọ káàkiri lé ojú gbogbo àwọn tí ń kọjá. Bẹ́ẹ̀ ni yóò sì di ẹ̀gàn àti ẹ̀sín,
3: ẹ̀kọ́
2: àti ìyanu sí àwọn orílẹ̀-èdè tí ó wà yí ọ káàkiri. Nígbà tí èmi ó ṣe ìdájọ́ nínú rẹ, nínú ìbínú àti nínú ìrunú ohun ìbáwí ìrunú, èmi Olúwa ni ó sọ ọ́. Nígbà tí èmi ó ran ọfà búburú èèyàn sí wọn, èyí tí yóò jẹ́ fún ìparun wọn, èyí tí èmi ó ran láti run yín, èmi ó sì sọ èèyàn di púpọ̀ fún yín, èmi ó sì ṣẹ́ ọ̀pá oúnjẹ yín, bẹ́ẹ̀ ni èmi ó ran èèyàn àti ẹranko búburú sí yín, wọn ó sì gbà ọ́ lé ọmọ. Àjàkálẹ̀ àrùn àti ẹ̀jẹ̀ yóò sì kọjá láàrin rẹ, emi o si mu idawa sori re emi oluwa ni o ti so iwe woli esikieli ori ikefa oro oluwa si to mi wa wipe omo eniyan oju re si awon oke nla israeli si so tele si won si wipe eyin oke nla israeli egbo oro oluwa olorun bayi ni oluwa olorun wi si awon oke nla si awon oke kekeke si awon odo sisan ati si awon aponipoje kiyesi emi ani emi o mu idawa sori yin emi o si pa ibi giga yin pepe yin yo si di ahoro ere yin yo si po oku yin ni emi o si gbeju siwaju orisa yin emi o si te oku awon omo israeli siwaju orisa won emi o si tu egungun yin ka yi pepe yin ka ilu nla ni a o parun ninu gbogbo ebugbe yin ibi giga yo si di ahoro ki a le run pepe yin ki a si so di ahoro ki a si le fo orisa yin ki o si tan ki a si le kere yin lu ile ki ise yin si le pare oku yo si subu le arin yin eyin o si mo pe emi le oluwa sugbon emi o fi iyoku sile ki eyin le ni die ti yo bo lowo ida laarin awon orilede nigbati a o tu yin ka gbogbo ile awon ti o bo ninu yin yo si ranti mi laarin awon orilede nibi ti won gbe di won ni igbekun lo nitori ti mo ti fo okan agbere won ti o ti lo kuro lodo mi ati pelu oju won ti n sagbere lo sodo orisa won won si su ara won nitori iwa ibi ti won ti ku ninu gbogbo irira won won si mo pe emi ni oluwa emi ko wi lasan pe emi o se ibi yi si won bayi ni oluwa olorun wi patewo re si fi ese re ki ile si wi pe o se fun gbogbo irira buburu ile israeli nitori won o subu nipa ida nipa eyan ati nipa ajakale arun eni ti o jina rere yo ku nipa ajakale arun ati eni ti o sumo tosi yo subu nipa ida ati eni ti o ku ti a si doti yo ku nipa eyan bayi ni emi o mu irunu mi se lori won nigba na ni eyin o mo pe emi ni oluwa nigba ti oku won yo wa laarin ere won yi pepe won ka lori oke kekeke gbogbo lori isonso ori oke giga gbogbo ati labe igi tutu gbogbo ati labe gbogbo igi oaku bibo ibi ti won ti rubo orun didun si gbogbo ere won be ni emi o nawo mi jade sori won emi o si so ile na di aporo ni toto yo di aporo ju aginju ihadi blati lo ninu gbogbo ebugbe won won si mo pe emi ni oluwa
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
3: Jackie did the door.
0: Loni ibi ati gbo eri ti awon elomiran je wo pe Olorun da won need o gba okan won la o pese fun won o mu won larada awon paapa bi ati wa loni o ye ki agbagbo wo pe ni agbara Olorun ko si on to soro lati se e je ki agbon wa soke lati gbadura lati so fun Olorun ebe yowu ki a ni ki a so fun Olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o si le sanu fun wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ̀lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodu ori kejila lati ese ikini Exodu ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese

ilẹ̀ àwọn ará Egypt ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí 19 ẹsẹ̀ 23. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ 14. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí 4, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ 12. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ 22 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà
tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì. Ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù 1 láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara. Ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀. Ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní 4:63. Èmi ní ń sọni di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni. Ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà á fún wa nínú Kọ́rintì 1:5 láti ẹsẹ̀ 7-8, láti jẹ àkàrà àìwú. Kọ́rintì 1:5, nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi èrè kọjá wa, àní Kristì robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní
ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a nko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara arankan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan won yi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si won yi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christ ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti ngbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o ngbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o ngbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi araba san ti o ngbe ile ti ko ni ilekun bi araba san bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje Jesu
ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin, orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin, kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú, nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Egypt ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì, ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus, Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayéráyé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayéráyé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 55, orin Dáfídì orí 55, 84, ẹsẹ̀ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn? Nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n, èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn.
ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun o ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Kristi ti ata sile ranti pe anfani tabi bukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa aopi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta ije re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti nfi igbagbo we ninu eje na ti o nso fun olorun ti o nko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun ani igbala eje re ni kan soso ni o le fun ani idande so fun olorun awon iwu kara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwu kara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti a ta sile fun o gbagbo ninu eje na ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ran ti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti a ta sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o di atunbi gẹrẹ ti o ba ti di atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yio ma toju re bi apaniru ti nkoja ni igboro bi agbesan eje ti nkoja ni ayika re be ni yio ma re okoja
nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yòówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ́ wa sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ́ wa ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa. Ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè, orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tí ì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wa kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa yálà ní ọjọ́ Ajé tàbí ní ọjọ́ Bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa.
àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelist tàbí olùkọ́ni tàbí olùṣọ́àgùtàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́àgùtàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Pọ́ọ̀lù ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ìkíní, nípa gbígbàdúrà. Ìkejì, nípa kíkọ́ni. Nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yí wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wọn lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùka Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́. Bí a bá wo àwọn ohun tí Pọ́ọ̀lù apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè, ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní, àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́.
ikeji won ti ni alaafia olorun ni okan wa ni okan won iketa wipe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun a wipe awon won yi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin ni igba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi esote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihere so ni igbese aye won eso ironupewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won laisimi ati laisare wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe
won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamọ fun won li orun ti won si tin so eso emi eso ironu po oda ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan won yi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni we pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni we pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wi pe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon won yi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso ari wi pe awon ti o wa ni kolose won ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paul iranse olorun ni o n gbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigbati paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o n rewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun bee ni timothy kini ori keji ese kini ati ikeji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo timothy kini ori keji lati ese ikini nitori naa mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a n so fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a n so ni wepe gbogbo awon eniyan ni o ye
ki a ma gbadura fun e je ki a wo Luke ori kejilelogun Luke ori kejilelogun ese ikokanlelogbon Oluwa si wi pe Simoni Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re li okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa niwaju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni iwaju re ti o si ri wi pe Petero je alaiki esara o so fun wi pe oun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esun dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro Olorun won yi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si Olorun fun Israeli ni fun igbala won bi abari awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala Olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won sin jalanka to wi pe pelu ise esin won yo sese fun won lati ri oju Olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni Paul se nso fun awon ara Rome we pe ara ninu Olowa ife okan mi igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul nso we pe ife okan ni wi pe oun si n gbadura fun won ki igbala Olorun ki o le je ti won e je ki a lo wo nisisiyi wi pe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowowo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso ki si se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wi pe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je tiwa lati ma gbadura fun won pelu ki a ma se rowe pe adura wa wa fun awon alailera nikan soso e je ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi won yi Jesu nso nipa won o n jeri gbe won ni waju Olowa wi pe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohunkohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a n so nipa re wonyi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wi pe bi o ba mu ohun kan wa si iwaju Olorun gege bi ebun ti o si ranti wi pe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wi pe ki o fi ebun re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse naa
awon wonyi ni o ti so fun nipa iwenomo ninu ejerem nipa iwenomo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon wonyi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe okokan aya kan bi Jesu ti nsoro won yi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wa so won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijolo to Jesu Kristi wi pe ko fi ohunkohun kun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan won yi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a n so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa ma n duro lori ma n daduro lori awon ti won fi aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma n gbadura pe ki Olorun ki o gba won ki Olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti Olorun ti fi owo to won lokan awon ti Olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu wi pe awon wonyi bi o tile je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife iyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon wonyi.

nígbà tí mo gbòòrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́. Èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn. Ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristì àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojú kòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Paul apostoli tí ó ń gbà fún àwọn

ènìyàn wọ̀nyí. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti pasẹ̀ Jésù Kristì wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kólósè orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run.
Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí. Ní ìjọwà níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run? Ní orí ohun tí o fẹ́ ṣe, bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe eléyìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Jẹ́ ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí o lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù 4:16, ẹsẹ̀ 6 kíákíá. Jọ̀hánù 4:16, ẹsẹ̀ 6. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa. Bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù 4:6, ẹsẹ̀ 11. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì 4, láti ẹsẹ̀ 8-10. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ lí ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù. Ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí, tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe, tí ó ń wàásù ní orúkọ Jésù, àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ
ni ki o to soro asopan we pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re nigba na bi eniyan ba kun fun nkan kan o je we pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wi pe o nfe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma yi ohuwasi wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi ohuwasi re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi abamo ife olorun ni igbese aye wa ife olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wipe ife olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan olorun ife olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wipe bi n ba dawo le nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa e je wipe nkan na ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wipe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n sọ fun ọ wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o seese ki ọkan re ki o ma sọ fun ọ wipe o ti laala igbese ti o si yẹ ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon yẹ ki o beere lọwọ ara rẹ wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akọkọ ni wipe ki a wa ni mimo o seese ki ẹnikẹni ki o pe ọ ki o sọ fun ọ wipe oun ri ile isin miran wipe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wipe ọlọrun bawo ni se ki n wa nibi tabi ki n tẹle ẹni ti o wa pe mi yi ki ni ife ọlọrun ibeere ti o yẹ ki o beere ni wipe bi n ba kuro ninu ijọ ti a ti n sọ ọrọ ọlọrun lẹsẹsẹ ti a ti n jẹ ki o ye wa bi a se le di ẹni igbala bi a se le jẹ mimọ fun ọlọrun bi a se le wa ni imura silẹ fun ọrun rere bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí olúwa bí a bá bèrè irú nǹkan wọ̀nyí a ó mọ kí ni ìfẹ́ ọlọ́run tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́ ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá wọ́n máa ń ta ọtí wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ ọlọ́run ni
ohun ti o ye ki o gbe yewo ni we pe nje bi mo ba be si ni ta nkan won yi bi mo ba gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si Oluwa ohun kan ti o le fe sele ni igbese aye re ohun to ohun kan ti o n pero tabi o ti o fe se ipinu le lori we pe se kin lo bayi se kin lo si ona bayi ibere ti o ye ki oni ni wi pe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe ni waju Oluwa nitori ife Olorun fun wa ni lati je mimo eje ki a wo Kolose lekan si Kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu kosimi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mo wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ke se ogbon ti o ti ati odo olorun wa a si nke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo Jacobo ori keta Jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe to ni a ni ogbon atoke wa bi o ba je wipe to ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma se se seke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jala nka to wipe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wipe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudurudu ati ise boboro gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamora kii si soro lati be bi a ba se a kun fun aanu ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi we pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Korinti kini ori kini ese ogbon Korinti kini ori kini ese ogbon sugbon nipa sere li eyin wa ninu Kristi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to Olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Kristi ti a
ti ase sile fun wa ti ata sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ke dogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese kedogun yi o n so wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wi pe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wi pe Jesu Christi ti a n so nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti n wo inu okan re ari wi pe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Christi Christi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti n wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wi pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wi pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi nitoto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacobo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapaa julo fun awon olooto arakunrin ati arabirin a si ti ri bi o ti n pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lolori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yio je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwo wa ni mimo ni ailabuko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Christi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yio je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa
o ye ki o so fun olorun wo pe o nfe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wi pe ina igbagbo re njo reyin o ye ki o so fun olorun wi pe o fe mura o fe je eni ti ngbadura ni igbagbogbo eni ti ngbadura dede ati ni igbakugba o fe mo ife olorun o si nfe agbara lati le se ife olorun ni igbese aye re o si nbere fun ogbon wi pe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi abagbadura ti a si kepe olorun o daju wi pe yo gbo ti wa bawo ni igbese aye adura re ti ri báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ sọ fún ọlọ́run pé kí o sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà di ìlérí ọlọ́run mú ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é má ṣe jẹ́ àmọ́tara ẹni nìkan nínú àdúrà gbígbà kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú

báwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá a bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni jésù kristi ti parí lórí igi àgbélébó èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alálàá àwọn alásọtẹ́lẹ̀ àwọn aláfọ̀ṣẹ́ àwọn wòlíì èké òní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn li olúwa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ì bá jẹ́ wípé ọlọ́run kọ́ ló rán wọn nítorí jẹun jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ara èmi sì bẹ̀yìn ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn o mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí i wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀ èyí ni Pọ́ọ̀lù apọ́stẹ́lì sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà á sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí ọlọ́run ti fún ọ tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ èyí tí onínígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ jésù ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn yẹ kí a kà á lẹ́ẹ̀kan sí mú ń gbàdúrà wípé kí ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì òkan àyà wa kí a lè sá fún ẹ̀kọ́ èké kí a lè sá fún àwọn wòlíì èké kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa ó ní ara èmi sì bẹ̀yìn ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn ti kọ́ ó yẹ kí a béèrè lọ́wọ́ wa ẹ̀kọ́ wo ni a ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú jésù kristi nìkan ṣoṣo wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ jésù ẹ̀jẹ̀ jésù ìrúbọ jésù tàbí ikú jésù kristi lórí igi àgbélébó kò tó fún ìgbàlá wa ó ní kí a máa sá fún wọn ẹ̀kọ́ wo la tún ti kọ́ àti kọ́ wípé bí a bá wà nínú kristi a di ẹ̀dá tuntun wípé ohun àtijọ́ èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́ ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́ ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́ àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́ ìfẹ́ ọkùnrin bá ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́ ó ní bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó di ẹ̀dá tuntun àwọn ohun àtijọ́ ìwà ìrìn àtijọ́ wọ̀nyí wọ́n ti kọjá lọ kíyèsí wọ́n di tuntun ó ní ká ṣọ́ra o bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn ti kọ́ a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́ a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́ tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnu kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò ha ti kọ́ wa wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe òní kí a ṣọ́ra kí a má jẹ́ ẹni tí ń káàkiri kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri.

0: ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Bí a sì ti ń gbọ́ràn, ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 9. Hebrew orí 13 ẹsẹ̀ 9. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri, nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́, kìí ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè. Ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì, ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí, ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà. Àwọn òjìyàn, wọ́n ń pa ara wọn run ni. Àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ Ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì, ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni? Àwa kìí jiyàn, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn. A sì ń fẹ́ ṣe ọ́ lóore, òun ni a fi ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọ. Ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn, ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí, wípé kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé. Ẹ̀kọ́ ayé wà tí kìí ṣe bíi ti Kristi. Ẹ jẹ́ kí a padà sí Kolose orí 2 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10, kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kolose orí 2 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10, nítorí pé nínú rẹ̀, èyí ni nínú Kristi, ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Nínú Kristi, olúwa wa, olùgbàlà wa, olùṣọ́ àgùntàn wa, nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹsẹ̀ 10, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa. Dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò, ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi, kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá. Nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú, nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì, ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí, ó sì ṣubú sí ipò àìpé, èyí tí ó bani nínú jẹ́ gidigidi. Ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí, nípa ti ìwà bí Ọlọ́run, àti nípa ti ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé, àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé, àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé. Aláìpé nípa ti ẹ̀mí, aláìpé nípa ìwà bí Ọlọ́run, aláìpé nípa ọgbọ́n àti òye. Ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún. Òun ló sọ wá di pépé, ó fún wa ní ìdáríjì pépé, ó fún wa ní àlàáfíà pépé, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa. Jẹ́ kí a wò ó nínú Kolose orí 2 ẹsẹ̀ 3. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀, nínú Kristi ni a ti lè rí i. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta ìtò wà nínú bíbélì kí a má ṣe pètí sí àwọn atanijẹ akónisìnà tó máa ń sọ wípé ó ṣeéṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìn kú sí ibẹ̀ ni wọ́n tún lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì ní ti àlàáfíà ní ti ìgbàlà ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ní ti ìfẹ́ ní ti orí ọ̀fẹ́ ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè àti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kọ̀fẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run tí ó wu Ọlọ́run wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní láárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí o wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a dá ọ nídìí, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdímọ̀ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsára bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìn rere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké gbogbo ẹ̀kọ́ tí mú ní ṣìnà gbogbo àwọn wòlí èké olùkọ́ni èké àwọn ìwé èké akọ̀ wọ́n sílẹ̀ àfi wọ́n sílẹ̀ àjò wọn níná a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa a fẹ́ jò wọ́n sílẹ̀ a fẹ́ tẹ̀lé ọlọ́run tímọ́tímọ́ gbàdúrà sọ fún ọlọ́run bí ó bá jẹ́ aláìlera bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà sọ fún ọlọ́run wípé òun fẹ́ dúró ṣeṣe òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba ọlọ́run bí ó bá gbàdúrà tí ó gbẹ́kẹ̀lé ọlọ́run tí ó sinmi lé ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára yóò fi agbára fún ọ yóò fi okun fún ọ yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: Ìwé wòlíì Ezekieli orí ìkeje ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ìwọ ọmọ ènìyàn báyìí ni olúwa ọlọ́run wí pẹ̀lú sí ilé Ísírẹ́lì òpin òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ òpin dé sí ọwà yìí èmi ó sì rán ìbínú mi sórí rẹ èmi ó sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ èmi ó sì san gbogbo ìríra rẹ padà sí ọ lórí ojú mi kì yóò sì dá sí bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú ṣùgbọ́n èmi ó san ọ̀nà rẹ padà sí ọ lórí àti ìríra rẹ yóò wà láàrin rẹ ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa báyìí ni olúwa ọlọ́run wí ibì kan ṣoṣo kíyèsí ó dé òpin dé òpin dé ó jí sí ọ kíyèsí ó dé ilẹ̀ mọ́ ọ ìwọ ẹni tí ń gbé ilẹ̀ náà àkókò náà dé ọjọ́ wàhálà súnmọ́ tòsí kìí sì ṣe ariwo àwọn òkè ńlá ní ìsinsìnyí ni èmi ó da ìkànnú mi sí ọ lórí èmi ó sì mú ìbínú mi ṣe sí ọ lórí èmi ó sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ èmi ó sì san fún ọ nítorí gbogbo ìríra rẹ ojú mi kì yóò sì dá sí bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú èmi ó sì san fún ọ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ àti ìríra rẹ ti ń bẹ láàrin rẹ ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa ti ń kọlù kíyèsí ọjọ́ náà kíyèsí ó dé ilẹ̀ ti mọ́ ọ̀pá ti taná ìríra ti rudì ìwà ipá ti dìde di ọ̀pá búburú ọ̀kan nínú wọn kì yóò kù tàbí nínú ọ̀pọ̀lọpọ̀ wọn tàbí nínú ònkan wọn bẹ́ẹ̀ ni kì yóò sí ìpon rere ẹkún fún wọn àkókò náà dé ọjọ́ náà súnmọ́ ìtòsí kí olùrà má ṣe yọ̀ bẹ́ẹ̀ ni kí olùtà má ṣe gba àwẹ̀ nítorí ìbínú débá gbogbo wọn nítorí olùtà kì yóò padà sí èyí tí a tà bí wọ́n tilẹ̀ wà láàyè nítorí ìran náà kan gbogbo ènìyàn ibẹ̀ tí kì yóò padà bẹ́ẹ̀ ni kò sí ẹni tí yóò mú ara rẹ̀ le nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ti fọn ìpè láti jẹ́ kí gbogbo wọn múra ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lọ sí ogun nítorí ìbínú mi wà lórí gbogbo wọn ìdá ń bẹ lóde àjàkálẹ̀ àrùn àti èèyàn sì ń bẹ nínú ẹni tí ó wà lé oko yóò kú nípa ìdà ẹni tí ó wà nínú ìlú èèyàn àti àjàkálẹ̀ àrùn ni yóò sì jẹ́ ẹrun ṣùgbọ́n àwọn tí ó bọ́ nínú wọn yóò sálà wọn ó sì wà lórí òkè bí àdàbà àfonífojì gbogbo wọn ó máa gba àwẹ̀ olúkúlùkù nítorí àìṣedédé rẹ̀ gbogbo ọwọ́ ni yóò rọ gbogbo eékún ni yóò sì di àìlera bí omi aṣọ ọ̀fọ̀ ni wọn ó fi gbàjá pẹ̀lú ìbẹ̀rù ikú yóò sì bò wọ́n mọ́lẹ̀ ìtìjú yóò sì wà lójú gbogbo wọn èépá yóò sì wà lé orí gbogbo wọn wọn ó sọ fàdákà wọn sí ìgboro wúrà wọn ni a ó sì mú kúrò fàdákà wọn àti wúrà wọn kì yóò sì lè gbà wọn là lé ọjọ́ ìbínú olúwa wọn kì yóò tẹ ọkàn wọn lọ́rùn bẹ́ẹ̀ ni wọn kì yóò kun inú wọn nítorí òun ni ìdìbòlù àìṣedédé wọn bí ó ṣe ti ẹwà ohun ọ̀ṣọ́ rẹ̀ ni ó gbé e ka ibi ọlá ńlá ṣùgbọ́n wọ́n yá èrè ìríra wọn àti ohun ìkórira wọn nínú rẹ̀ nítorí náà ni èmi ṣe mú jìnà sí wọn èmi ó sì fi í sí ọwọ́ àwọn àlejò fún ìjẹ àti fún ènìyàn búburú ayé fún ìpógún wọn ó sì bà á jẹ́ ojú mi pẹ̀lú ni èmi ó yí padà kúrò lọ́dọ̀ wọn wọn ó sì ba ibi ìkọ̀kọ̀ mi jẹ́ nítorí àwọn ọlọ́ṣà yóò wọ inú rẹ̀ wọn ó sì bà á jẹ́ rọ ẹ̀wọ̀n kan nítorí ilẹ̀ náà kún fún ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ìlú ńlá náà sì kún fún ìwà ipá nítorí náà ni èmi ó mú àwọn kèfèrí tí ó burú jùlọ wọn ó sì jogún ilé wọn èmi ó sì mú ọ̀ṣọ́ ńlá àwọn alágbára tán pẹ̀lú ibi mímọ́ wọn ni a ó sì bàjẹ́ ìparun ń bọ̀ wá wọn ó sì wá àlàáfíà kì yóò sì sí túláàsì yóò gorí túláàsì ìrọ́kẹ̀kẹ̀ yóò sì gorí ìrọ́kẹ̀kẹ̀ nígbà náà ni wọn ó béèrè lọ́dọ̀ wòlíì ṣùgbọ́n òfin yóò ṣègbé kúrò lọ́dọ̀ àlùfáà àti ìmọ̀ kúrò lọ́dọ̀ àwọn àgbà ọba yóò ṣọ̀fọ̀ a ó sì fi ìdákoro wọ ọmọ aládé ọwọ́ àwọn ènìyàn ilẹ̀ náà ni a ó wàhálà èmi ó ṣe sí wọn gẹ́gẹ́ bí ọ̀nà wọn àti gẹ́gẹ́ bí ẹjọ́ wọn ti rí èmi ó dáa fún wọn wọn ó sì mọ̀ pé èmi ni olúwa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Olorun alaanu baba wa ni toto adupe wo pe atun wa si waju yin loni lati ko eko bibeli amo we pe oro yin jinle o si gaju ogbon eda lo ati we pe emi yin nikan sosho ni o le se awari itumo oro ti e ti ko sile ebe wa ni pe bi ati wa loni e o fun wa ni iranwo emi yin ki oro yi ki o ba le ye wa ati ki okan wa ki o ba le gba ki o ba le dimu ki o ba le sasaro lori re ki o ba le fi ohun gbogbo ti a nko si ise adupe wo pe e ti gbo ti wa ni oroko Jesu Christi oluwa wa loni an tese waju ninu eko bibeli wa an ko eko ninu Kolose ori keta lati ese iketa dinlogun Kolose ori keta ese iketa dinlogun ohunkohun ti eyin ba se nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun baba nipase re ese oro kan soso yi ni ohun ti a nwo loni ninu oro Olorun nihin ni a ri ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba Olorun ni kukuru gege bi o ti ye eyi ni a fi pe akori ohun ti a nsoro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana Olorun yi ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayidayida wa ni gbolohun kokoru je kin la aye oba yi we pe a ri pe ofin Olorun bibeli o po e ti o nje itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro Olorun we pe o ti poju ko ye ohun ohun o mo bi ohun se le se ohun gbogbo ti Olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase Olorun ti o po to bayi e ni o fi je wi pe ninu majemu lai lai ni Olorun fun Mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si Olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa Olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mo wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon mo le fi nse ti awon alufa nse ti awon woli nse tabi ti a fi nse idajo fun awon mo Israeli tabi ti a fi la won loye tabi ti a fi gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lai lai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki ranti pe nigbati Jesu Christi de o tun se akojopo gbogbo oro Olorun gbogbo ofin Olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin wonyi ikini ni pe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si Olorun o se nitori wi pe eni ti o ba fe Olorun ki yo pe oruko Oluwa lasan eni ti o ba fe olorun ni tooto ki o ni olorun miran pelu olorun orun eni ti o ba fe oluwa olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isalele abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wepe o ye ki asin olorun o ye ki a bu ola fun olorun eyi ni Jesu Kristi fi so wepe ofin akoko ni wepe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun a wepe ikeji si dabi re nipa wepe a o fe eni keji wa gege bi ara wa eni keji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teri ba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe eni keji wa a o ni ja lole bi a ba fe eni keji wa a o ni se pan saga pelu iyawo re bi a ba fe eni keji wa a o ni se agbere tabi pan saga pelu oko re bi a ba fe eni keji wa a o ni gbemi re bi a ba fe eni keji wa a o ni jeri eke se eni ti a feran bi a ba fe eni keji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti eni keji wa eni Jesu Kristi ni o fi so fun a wi pe gbogbo opin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si eni keji wa oro na ni ife eyi je wi pe gbogbo opin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan soso ti o daduro lori ife nihin ni ese ti a nko loni ni Paul apostoli bi o tun je ki o ye wa wi pe ohun gbogbo ti a ti n keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan soso je kin to ka si o leti Kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohunkohun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun a wi pe ohunkohun gbolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti koni iyipada okan ko le se ohun ti Olorun fe ki a se nihin ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi wepe ohunkohun ti eyin ba si n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo le oruko Jesu Oluwa ki a ma gbadura le oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohunkohun ki o fi sile laisi oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wepe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi ni oba fun onigbagbo fun kristeni nitori be ise kristeni laye yi ki se ise adase a je iriju fun kristi a si gbodo se on gbogbo labe ifowo si kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe o nje onigbagbo tabi pe o nje kristeni o gbodo wa ninu ohun ti o gbodo se on gbogbo gege bi ohun ti akoyi ko gbodo wa fun ara re nigba ti a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ki a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkan kan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ronipo wada bi o ba bi won wi pe e se ti o fi ronipo wada ani ijo lo ni kin ronipo wada ani alufa oluso agutan ni o ni kin ronipo wada ko mo wi pe bi a ba n wa si ronipo wada a n wa si ronipo wada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idarije ese li oruko re li orilede gbogbo be lati Jerusalem lo eyi je wi pe eni ti ironu pe wada o ronu pe wada nitori wi pe eyi ni oro Oluwa eyi ni ase Oluwa eyi ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba nse atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wi pe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro olorun oro olorun won so wi pe awon nse atunse nitori wi pe ijo deeper o kan dandan gbon fun awon lati se atunse eyi je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran lati se atunse oro olorun ofin olorun ife olorun o ni o kan dandan gbon fun onigbagbo wi pe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si n fe lo be won o n fe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara ṣùgbọ́n gba ti mo ti de ìjọ dípà wa ran mi nísinsìn wí pé kí n ṣe àtúnṣe rárá o mú wọn ṣìnà kò yí ọ nǹkan tí ó ń ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ni wípé kí a ní ẹ̀rí ọkàn rere sí ọlọ́run àti sí ènìyàn nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa ẹlòmíràn wọn wá bi léèrè wípé arábìnrin lágbájá ṣé kò sí nǹkan o bó ba sọ wípé kí ló dé tẹ sọ bẹ́ẹ̀ gba tí a ò rí kí o lo yẹtí yẹrùn wúrà àti ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn àti wípé a ò rí kí o máa jó irun rẹ níná kí o máa ṣe nǹkan wọ̀nyí mọ́ ìjọ tí mo ń lọ ni ìjọ tí mo ń lọ ló kọ̀ fún mi láti má lo nǹkan báyìí láti má lo nǹkan báyìí rárá ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe aṣọ tí ẹ̀yin bá ń wọ̀ ìrìn tí ẹ̀yin bá ń rìn bóyá o ń sọ wípé o fẹ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ni o fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ayé wọ̀nyí nítorí kíni ó ní ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa ìdáhùn tí ó yẹ kí a fún àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni wípé nítorí pé Jésù Kristì kọ fún wa Jésù Olúwa wa Jésù ọba wa Jésù ẹni tí ń ṣàkóso ìgbésí ayé wa Jésù ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń darí wa ohun tí ó yẹ kí a sọ ohun tí ó yẹ kí a ṣe ìrìn tí ó yẹ kí a rìn Jésù Kristì ẹni tí ó jẹ́ ọba àti olùgbàlà fún wa òun ló kọ̀ fún wa láti rin ìrìn aláìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí èdè ẹnu wa kí ó yí padà ó yẹ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó yí padà ó yẹ kí a jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ wa ìdí tí a fi ń ṣe ohun kan tàbí òmíràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ Jésù Kristì ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ Ọlọ́run o wa lori wi pe a nse gbogbo won li oruko Oluwa ati fun ogo Jesu Christi Oluwa. Oro ti aka yi ninu Kolose ori keta ese iketa din logun o je ki awo eko wa oni ni ipa meji ikini ofin ti se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki amo wi pe bi aba fe soro kan bi aba fe wa aso kan bi aba fe lo si ibikibi bi aba fe se ise kise kan ohun gbogbo ohun ko ti a fe se ofin kan soso yi ni o nse amona wa ikeji fifi imore han si olorun nipase kristi je ki awo ikini ofin ti nse amona ojuse kristeni ojuse onigbagbo mo ro wi pe o mo eni ti a npe ni kristeni eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu Kolose ori keta lati eso ikejila ki o ba le yi o awon ti a nsoro nipa re lati Kolose ori keta eso ikejila nitori na bi ayanfe olorun eni mimo ati olufe egbe okan yonuwo iseun irele inu tutu ipamora nihi ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko a pe won ni ayanfe olorun bi aba fe nikan ni eni ti ayan fe o ye ki a mo wi pe awon wonyi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogun awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti a si ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihi ki o yan won ki o so fun awon ti o ku we pe ohun yan awon eniyan wonyi awon omo kekeke wonyi fun ire ije ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigbati a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni olorun ninu ife re olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogunlogun awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ke ma ba dabi ti aye awon ti a npe ni kristeni awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese kuro ninu okunkun awon ti a ti yan pelu agbara ati ife olorun ki se be nikan o so fun a wi pe eni mimo ati olufe eni mimo ati olufe je kin la aye o oro meji yi won papo si oju kan bi o ba mo wi pe oba kan o feran re o ri wi pe ohun ti o nse koni je e ti o ma bi oba yi ninu nitori wi pe oba yi o feran re pupo tabi o sese ki baba kan ki o feran re bi o ba ri pe baba yi feran re nitori ife ti o ni si o o ma se ohun gbogbo gege bi baba yi ti nfe gba ti olorun ti yan wa ti o se fe wa ti a je olufe ni waju re ati lowo re a o ri wipe ohun gbogbo ti a nse o je mimo o je pepe nitori a o fe se si eni ti o fe wa to be ge ti o fi ran omo bibi re kan soso si wa ki a ba le ni iye ni pekun nigba ti a gba gbo awon wonyi ni a wa ba soro ni ese iketadinlogun wipe ohun gbogbo ti eyin ba nse eyin ti o je ayanfe olorun eyin ti o je eni mimo eyin ti o je onigbagbo eyin ti o je kristeni eyi ti a ti wo ese yin nu eyi ti a ti koruko yin ni iwe iye lorun eyi ti o je eka lara ajara Jesu Christi ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa eyi ni ofin olorun fun wa eyi ni ase olorun fun wa iru ojuse enikokan be nilo igbagbo ninu Kristi ati ipese ore ofe ati ti emi re nitori wipe ko sese lati wo olorun ninu ara wa ninu agbara ti ara wa afi bi a ba ni emi olorun ati ore ofe olorun ani lati se on gbogbo gege bi ase kristi ni agbara re ati fun ogu olorun ni kan soso ati nipa apere ti o peye ti o ti filele fun wa eyi ni itumo wipe ke a se won ni oruko jesu olowa ye ki tun se alaye fun o jo be si ye ki a wo ese iketa din logun yi ohun ko ohun ti eyin ba nse li oro ati tabi ni ise e ma se gbogbo won li oruko jesu olowa mo fe ki oye oro yi wo jesu kini se ti a npe ni jesu oni e o koruko re ni jesu nitori pe oni o gba awon eniyan re la kuro ninu ese won awa ti ati gba jesu kristo lo wa gbo awa ti ati dari ese wa ji wa awa ti ati mu ese wa kuro nipa etutu ti o peye ti jesu kristo se lori igi agbelebo awa ni a so fun wipe gba ti ati dari ji wa gba ti ati yi wa pada gba ti ati wo ese wa nu gba ti a ti fun wa ni iye ni pekun ni oruko jesu kristi oni tori be ohun gbogbo ti a ma se lati isinsin lo lati akoko idariji ati iwenumo yi ohun gbogbo ye ki a ma se won ni oruko jesu o tun wa so pe le oruko jesu olowa bi a ba so wi pe jesu je olowa oro yi olowa o tumo si eni tin sakoso o tumo si eni ti o gun wa gege bi oba ni igbese aye wa o tumo si eni ti lana nkan sile fun wa oluwa alakoso eni ti ntopase wa eni ti npase fun wa eni ti o ni ase lori wa ni a npe ni oluwa nitori be o ye ki a mo wi pe gba ti a ti gba jesu gege bi oluwa gege bi alakoso gege bi alase lori wa ohun gbogbo ti a o se ohun gbogbo ti a o so irin gbogbo ti a o rin asokaso ti a o wo egbe kegbe ti a o lo ibikibi ti a o gbe ibikibi ti a o lo ise kije ti a o se ohun gbogbo ti a o se o ye ki a ma se ni oruko ni ase ni ilana ati ni isakoso ti o wa ati ase ti o wa lati odo jesu kristi eni ti a fi se oluwa ati olugbala wa bi o ba je eni ti o ti jewo kristi we pe o ti gba ola bi o ba je eni ti o ti jewo kristi we pe ohun ni alakoso re ohun ni oba re ohun ni alase lori re o ye ki o mo we pe o da wa o le se ohun ko ti o nfe ninu ara re o le so oro ti o nfe fun ara re o lati se ohun gbogbo ni oruko ati ni ase ati ni isakoso ati labe owo agbara jesu kristi eni ti o je olugbala ati oluwa lori re eyi ni ero ti o tona fun ojuse ero ni ma mu ise wa ero ti a ni ni okan wa ni ma je ki a se ohunkohun bi o ba joko si oju kan nisisiyi ki o to le dide ero ni lati wa sinu okan re wipe o ye ki n dide bi o ba joko boya o ngba tegun ni ki o to le dide lo si ibi idana ero kan a wa sinu okan re wipe ki n dide lati lo si ibi idana abi bi o ba je pe ebi lo n pa o bi o ba di wipe ero kan wa sinu okan re wipe o to akoko lati jeun o ni le se eyi ni a fi n so wipe ero ti o n wa sinu okan wa eyi ni o ma mu awon nkan ti a n se ni o ma mu won wa si ojuse ero ti o ye ki o wa ninu okan wa gege bi onigbagbo ni wipe ati gba jesu gege bi eni ti o dariji wa gege bi eni ti o wo ese wa nu gege bi eni nipa oruko re ni ati ko oruko wa ninu iwe iye lorun ati wipe tori agbara re tori ohun ti o se fun wa ohun ni a fi wa si abe isakoso ijoba re ero yi ni o ye ki o se ohun gbogbo ni igbesi aye re bi o ba fe soro ero yi ni o je ki o je ipile oro ti o n so ohun kan ti o ba fe se ero wipe jesu kristi ni oluwa jesu kristi ni olugbala mi ohun ni o ye ki o pile ohun ni o ye ki o je ipile awon gbogbo ise re je ki n fun ni apere o seese awon ana re ni won wa si ile won be si ni pariwo won fe fi o se wahala ki o to le so oro kankan o ye ki o mo wipe enikan wa ti o n sakoso igbesi aye re enikan wa ti o lase lori re eyi ni jesu kristi ninu okan re o bere wo pe oluwa kini kin so ti ki yo mu egan ba oruko re kini kin se ti ki yo mu egan ba oruko re iwa wo ni o ye kin wo oro wo ni o ye kin so ise wo ni o ye kin se igbe wo ni o ye kin wa ti ki yo mu egan ba oruko mimo ti a fi pe o eni a fi so wi pe ohun kohun ti eyin ba nse li oro ninu ebi li oro pelu awon ota li oro pelu awon ti o wa ni ibe ise li oro pelu awon ti o wa ninu ijo li oro pelu awon ti o wa gege bi onigbagbo li oro pelu awon ti o wa gege bi elaigbagbo ni ibi kibi ti a ba wa ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise ni ibi kibi ibaje ni asiko odun ibaje ni aarin odun ni ibaje looro losan tabi lale ohun gbogbo ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa a o da un kan yato we pe a le se yi la ronu Christi a le lo si yin la ronu Christi a le jeunje yi la ronu Christi a le mu oti wine yi la ronu Christi oni rara ati wa se abe isakoso abe ase Jesu Christi Oluwa o fe rinrin ajo ni se yo mo ogo ba olorun o fe woso kan ni se yo mo ogo ba oruko olorun o fe soro kan lati enu re si eni tin se nu ni bini si oni ki o to soro yi ronu se yo mu ogo ba oruko Oluwa o fe ba eni keni dore ni se iba dore papo yi se yo mu ogo ba Oluwa won so fun wi pe ko wa sin kankan ni abule tabi ki o wa bo orisa ni abule o ye ki o ronu si wi pe bi n ba se nkan yi bi n ba lo si odo eni yi se yo mu ogo ba oruko Oluwa won so fun wi pe enikan wa gege bi iyalode enikan wa gege bi baba asale enikan wa gege bi gbogbo ise wi pe I ma se bayi I ma se tohun wa ti o ba lo ba yo mu gbo so re kuro o ye ki o be lowo are wi pe bi n ba lo si odo iya yi bi n ba lo si odo okunrin yi se yo mu ogo ba olorun ba oluwa eni ti o ti pe mi jade kuro ninu okunkun wa si imole oni nitori be ki a to gbe igbese kan nitori be ki a to soro kan jade lati enu wa nitori be ki a to se ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa o se se ki o je wi pe ede ayede bi o fe wa laarin iwo ati enikan ki eni keji ti o n ba soro yi ki o fi japeta ki o be si ni kigbe le olori pe e bayi ni o n fe ohun aba oja ohun a se ti bi ohun a se tohun ki o to le da lohun ki o to le soro o ye ki o be lowo re wi pe ninu ipo ti mo wa yi ninu ijangbon wahala ti o dele yi kini o ye kin so ti o mu ogo ola ba oluwa eni ti o pe mi kuro ninu aye wa sinu ijoba re nitori be oni gbagbo ki se ohunkohun lai ronu jinle boya nkan ti o nse yi yo mu ogo ati ola ati iyin ba oruko Oluwa eni ti o pe wa gege bi omo leyin re Kolose ori keta ese iketa le logun Kolose ori keta ese iketa le logun ohunkohun ti eyin ba nse ohunkohun ko da kankan si ko yo e kankan sile ohunkohun ti eyin ba nse e ma fi tokan se gege bi fun Oluwa ki se fun eniyan oye yi ko ye awon eniyan popo eni afi ma ri wipe oju saju ati agabagebe o po ninu nkan ti won ma nse eni afi ma ri wipe bi won ba ri wipe oluso agotan o nbo won ma sasin won ma sasohun won ma se bi angeli bi won ba ri wipe ko si oluso agotan nitosi won buru ju nkan mi lo sugbon so fun wa oni ko ye ki o ri be oni ki se wipe a nse nkankan a nse fun alufa a nse fun oluso agotan a n se fun adari tabi a n se fun ijo elomiran bi a ba so wipe ki o dari idapo ojule ohun ti a ma n ri ni wipe bi o ba ri wipe ko si awon ti n se ibewo ko ni tete debe awon nkan ti o ye ki o se ko ni se daradara gege bi o se ye ki o se nitori ikini nitori iru eni be o n se oju saju oju eniyan ni iru eni be nwo sugbon so fun wa o ni bi abani Jesu luwa gege bi alakoso gege bi alase gege bi adari gege bi eni tin to wa o ni onkohun ti eyin ba nse e ma fi tokan tokan se gege bi ifu oluwa ki se fun eniyan awon elomiran yi ni a fi ma ri pe won je alaisoto si oko won oro ti won ba awon okunrin miran so ni igboro oko won o gbodo gbo kini se nitori won o mo ipe ti a fi pe oni gbagbo wo mo wi pe oro koro ti a ba nso ise kise ti a ba nse ohunkohun ti a ba nse o ye ke a ma fi tokan tokan se gege bi ifu oluwa ki se fun oko ki se fun aya ki se fun eniyan awon elomiran bi o ba je wi pe o le so agutan gangan ni o wa si ijo ti o so wi pe o ti ani lati fi tore fun ise oluwa ki ana soke ki agbadura won fi owo goboy won fi sile nitori pe o le so agutan fun ara re ni o so ṣùgbọ́n bí o bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí wọ́n á fi nǹkan tí kò jọjú wọ́n á fi sílẹ̀ nítorí kíni wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà ìgbàkigbà tí ìbá jẹ́ ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn o kọ́rìntì kínní Kọrinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi onkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo olorun eni o je ohun ti o bani ninu je bi a ba ri igbesi aye awon elesin ti o je wipe ni irole won ajoko si di ayo awon elesin ti o je wipe won ajoko si di ludo bi o ba si ri won won je eni tin ka bibeli ki ato wasu ninu ijo won won si be sin dapara won ma sepe won ma so oro ti ko dara nibi ti won tin tayo ti won tin ta ludo won ma bu iya ara won bi o ba si ri enikan nu won ti o ba so wipe arakunrin mo ro we pe iwo ni ikan ninu awon diakoni ninu ijo re ani be ni ani ojuse sunday ojuse ojo isimi ojo aiku niyan sugbon nihin ati parisin nitori be ani lati gbadun ara wa ko ye won wi pe bi abanje tabi bi abamu onko ti abanse ke a ma se fun ogo olorun se o wa fun ogo olorun bi a ba n bu ara wa bi a ba n dapara bi a ba n tayo bi a ba n so awon nkan ti a ko gbodo gbo lenu omo olorun bi a ba wa ninu ileesin a o ma ka iwe mimo bi a ba jade kuro ni ileesin a o ma so oro agalamasa oro ti ko dara ko ye ki o ri be o ni itori be boya n jeun ni o ye ki o wa fun ogo olorun awon elomiran ijekuje imukumu o wa lowo won won ma ti oju le deju le won ma jebo won ma je sahara won ma je ebo awon ebo awon keferi awon papa awon osese ki won tun ma je awon nkan miran ti o je wipe awon elesin miran e ti won fi nrubo ge fun idarije ese won tun ma gba lo won ma je eyi o si fo ogo olorun eyi o fi han wipe awon kristi awon miran oti nko emu nko ogogoro nko ti won mu won a si so wipe awon je omo olorun ko ye ki o ri be oni nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse o sese ki o je akoko idana akoko igbeyawo a o ri awon elomiran ohun ti won ma je ohun ti won ma mu won ma so wipe o je akoko igbeyawo nitori inu wa n dun nitori be ani lati jeun ti a fe ani lati mu ti a fe bi o ba je omo olorun bi o ba je eni ti a ti fi eje jesu kristi ra pada bi o ba je eni ti o je ayanfe nitooto eniyan mimo ati olufe ohunkohun ti eyin ba n se ni igbakigba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko Oluwa ati fun ogo Olorun. E ki a tun pada si Kolose ori keta. Kolose ori keta ese iketa din logun onkon ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa apa keji e ma fi ope fun Olorun baba nipase re fifi imore han si Olorun nipase Kristi ye ni apa keji ti an wo ni yin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun Olorun ki a ma fi ope fun Olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si Olorun o ye ki a se on gbogbo le oruko Kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si Olorun nipase Kristi bi a ba nso nipa idupe awon elomiran oye oye won nipa wipe ki a ma dupe lowo Olorun a ma nri awon elomiran bi won ti nse bi o ba je wipe won ni omo Olorun pese omo fun won won ma so fun wa wipe awon fi ojo kan sile ti won fe fi imore han won fe dupe lowo Olorun fun ohun ti Olorun ti o ti se fun won ohun ti won si nse yi ohun ti a ri ni wipe won a ma fi owo sile won ro wipe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le nse ohun ti ko to bi awon ti le nja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihinrere ti o si gba eko ihinrere wipe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi dupe lowo Olorun irin wa iwoso wa ise wa a fi ma dupe lowo Olorun awon elomiran won so wipe awon dupe lowo Olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wipe awon ologun awon keferi ni o ma nlo nkan won yi awon aborisa ni o ma nlo nkan won yi won akokorun won akokora won ma wa si lesi ti a wa so pe ewo lo wa se a ni eni ni ojo idupe ni o ko nkan ti awon aborisa ti won wo ni o kokora ko ye ko ri be elomiran bi a ba so wipe won dupe lowo Olorun won pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wipe awon dupe lowo Olorun ki a fi nkan won yi sile fun awon ti o ni eko ihinrere idupe lodo Olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki a ma dupe lowo Olorun nipa ise wa o ye ki a ma dupe lowo Olorun nipa irin ese wa o ye ki a ma dupe lowo Olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki a ma dupe lowo Olorun nipa ewa iteriba nipa ka bibeli nipa adura gbigba nipa igbesi aye wa ti a fi sowo Olorun lati ma wo oro Olorun gege bi o ye ki a ti mu oro Olorun lo eyi ni a fi dupe lowo Olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin Olorun ninu gbogbo ibi kika wa yi o nso fun wa nipa iru ipo ti a gbodo fi Olorun si nigba ti a ba nfi ope fun a gbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu Kristi Oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo Olorun ki a ba le fi emi ati ami imore wa han si Olorun nitori be e ma fi ope fun Olorun nipase Jesu Kristi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan won yi o sese ki won ki o ma taboko si Olorun tabi ki won ki o ma fi ope fun Olorun ninu orin Dafidi ori ogofa dikan o kan esan orin Dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo o le merin ese ogojo o le merin o kan efa erin nigba meje lojo le mi yin

kòkòrò púpọ̀ abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ bàbá ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Pọ́ọ̀lù yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, Ìṣe àwọn Apọ́stẹ́lì, orí 11. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí ilé ẹ̀mí mímọ́ wí, báyìí ilé àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Pọ́ọ̀lù ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Pọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì, ènìyàn Ọlọ́run, kìí ṣe kèfèrí ṣùgbọ́n wòólì, ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́. Ó débẹ̀, ó sì mú àmùrè Pọ́ọ̀lù, ó di ara rẹ̀, ó wí pé ta ló ni àmùrè yìí? Wọ́n ní arákùnrin yìí ni, ó ló mà ṣe o. Ó ní wàhálà wà níwájú, ìṣòro á pọ̀ fún, nítorí wípé bí ó bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn, á sì kó sí àwọn Júù nínú, wọ́n á ṣe lòdì sí púpọ̀ púpọ̀. Ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin, arábìnrin, àwọn ọ̀rẹ́, àwọn tí ó mọ Pọ́ọ̀lù, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Pọ́ọ̀lù má ṣe lọ. Gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ 13. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí? Ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó, tí wọ́n sọ pé ó yá o, ìpàdé ẹbí, nítorí pé a ti gbọ́ pé lágbájá, ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé

àwọn ẹ̀sìn mìíràn, ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa. Ó mọ ipò tí ọkàn wa wà. Ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa. Ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí yípadà, ọkàn rẹ̀ ó dàbí ipò òkú. Ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú. Ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yí àgbẹ́ sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára. Wí pé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa. Ó jẹ́ orísun omi búburú tí pani, tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn. Ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú. Ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá. Ó jẹ́ ilé ìdọ̀tí. Ó jẹ́ orí ààtàn. Ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣe payá níwájú Olúwa. Nínú Matthew 23, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew 23, láti ẹsẹ 25. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde aago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n fi ìjọ dípà, tí wọ́n fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde aago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹsẹ̀ 27. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa, kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojú ilé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ. Ṣùgbọ́n ó sọ wípé ní inú wọ́n kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ 22 ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn. Ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀. Èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a má fi iṣẹ́ ìsìn

olùkọ́ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyì àìnípẹkún? Èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ Jésù Kristì Olúwa wa. Jésù Kristì sì fi ọ̀nà hàn, ó sọ fún ohun tí ó ní láti ṣe. Ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe. Jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run, ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí? Wo ẹsẹ̀ 21. Ẹsẹ̀ 21 nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè ó kù ọ́ kù. Ohun kan lè ó kù ọ́ kù. Dúró níbẹ̀, jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà, ó lè ṣe ìdènà fún ìjọba Ọlọ́run fún ọ. Ẹlòmíràn a máa sọ wípé Ọlọ́run kúnkún mọ ọkàn mi, wípé ohun kan ṣoṣo ló kù. Bí kì í bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ̀ yìí, bí kì í bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì, ìyàwó kẹta, bí kì í bá ṣe yẹn nìkan ṣoṣo, Ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí. Bí kì í bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí, mo sì rò wípé aláàánú lọ́lọ́run. Kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò nílè dé ìjọba ọ̀run. Ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe. Ká gba Jésù gbọ́ ni, ká ka Bíbélì ni, ká já fáfá nínú iṣẹ́ Ọlọ́run ni. Ìkan ṣoṣo ló kù, wípé òwò ibi ọjà tí òun wà, òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò, wípé kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ṣùgbọ́n ìkan náà ni, ẹyọ kan yìí kan ṣoṣo náà, mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba Ọlọ́run gbọ́. Jésù Kristì fẹ́ràn rẹ̀, ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fun. Ó ní ohun kan lè ó kù ọ́ kù, lọ ta ohunkóhun tí o ní, kí o sì fi fún àwọn tálákà. Ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run, sì wá gbé àgbélébù rẹ, kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Ohun tí Jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga. Ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Àwọn ọlọ́rọ̀, wọ́n máa ń fi ọrọ̀ wọn dípò Ọlọ́run. Wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo. Wọ́n máa gbẹ́kẹ̀lé owó, wọ́n máa fara ti owó wọn. Wọ́n máa rò wípé bí owó bá wà, àlàáfíà á wà. Wọ́n máa rò pé bí owó bá wà, wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí Lọ́run tí wọn ò lè ní. Ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí Símónì, ó lè fẹ́ láti ra ẹ̀mí Ọlọ́run, ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ, ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba Ọlọ́run pẹ̀lú owó rẹ̀. Èyí ni Jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹgẹ́. Inú ẹgbẹ́ tó wà, ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga, ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run, ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò Ọlọ́run. Ó ní nítorí bẹ́ẹ̀, nǹkan tí ó di òrìṣà sí ọ lọ́kàn, sọnù kó dànù, kó fún àwọn tálákà, kí o sì wá, kí o gbé àgbélébù rẹ, kí o máa tọ̀ mí lẹ́yìn. Ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe? Ǹjẹ́ ó wọ ìjọba Ọlọ́run? Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀. Jésù sì wò yí ká, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ohun tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba Ọlọ́run. Ṣé ó ti yí ọ? Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di Ọlọ́run wọn láti wọ ìjọba Ọlọ́run. Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọn kò gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù, tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ̀sáyà tí ó kú fún wa lórí igi àgbélébò. Yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Èyí kan náà ni a lè sọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn, tí ó rò wípé bí n bá gba Ọlọ́run gbọ́, inú òbí mi ò ní dùn sí, nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi, mo sì ń fẹ́ máa tẹ́ wọn Lọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn. Yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba Ọlọ́run. Yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí, àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé, ipò wọn nínú ìjọ, wípé àwọn fẹ́ fi ipò wọn dípò Ọlọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run.
Èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí.

eyi ni nkan ti o nfe ki o ye wa wi pe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohun kohun laye lati di wa lowo a ko gbodo gba eni keni laye lati di wa lowo itoto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan wonyi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba nkilo fun owo pe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori en to ba fe se ti oselu yo wa laarin awon aborisa yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran nse ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni a fin ki awon eniyan ni ilo we pe ke asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwo na ti lo da po mo awon to nda tun bi iwo na lo da po mo awon ti ki lo ye ti yerun iwo na lo da po mo awon ti ko mo faari se awon ti ko gbajumo a ki lo de se aini lo wa fun oni abi se idamu okan ni abi se wahala ninu ile lo je ko lo da po mo awon to nso wi pe da tun bi da tun awon oni wa mimo awon to je pe orun nikan na nwo won o gbo taye mo o lo da po pelu won elomiran itiju agbelebo kristi ni ki je ki won ki o le fori ti titi dopin awon elomiran awon oso aye imura ti aye o ni ki je ki won ki o le fori ti titi dopin tabi awon molebi awon ebi ton ma so wi pe bo ba fe je tebi nito o gbodo da po mo awon wonyi awon miran papa ninu awon ebi wa ti ko mo lorun gbo won a so wipe ohun eniyan oni ohun olorun wipe bi baba tabi iya ba so pe ko si ona ninu ona bibeli o je pe ko si ona mi be niyan nitori wipe ohun eniyan ni ohun olorun won a so wipe olorun papa ti so pe bo ba gbo to bi e obi e to ni ko borisha obi e to ni ko lo fe eni to ti ni iyawo nle obi e to ni ko lo se ohun ti o da won a ni to ba gbo to bi e won a ninu olorun papa o le dun si e iru awon eni be won ma je ki awon ebi won ki o di won lowo lati le wo ijoba olorun awon elomiran ma nje ki awon ore omuti awon ore boda wa awon ore to je pe nigba to ba dara ni a o ri won nigba ti nkan ba yi pada a o le ri won won ma je ki iru awon ore be won ma je kan di won lowo nitori be so fun olorun wi pe o je ti olorun ati wi pe o ni gba ohun kohun tabi enikeni laaye lati di olowo ipe ti a n pe oni sinsin ni ipe lati darapo mo agbo kekere ipe lati darapo mo agbo kekere ye ki a wo luku ori kejila olorun pe o olorun pe o awon elomiran bi won ba wa si ile isin wa o sese nitori wo pe ibi ti a ti n pe jopo won a wo awon aga ijoko wa won ni aga ijoko awon mo kekeke ni won ko sile fun wa lati ma joko le ma je ki aga ijoko ki o di olowo ijoba olorun awon elomiran won wo bi a ba nse isin won wo won ni awon duru ta ni o dabi awon duru ti awon mo kekeke ti won fi n ko orin kiko ni pe nibi ti awon ti wa won ni awon duru to je wi pe won korin orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun afoba file aye ma je ki nkan wonyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe nigba ti awon de si inu ijo deeper life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo
ìyálòde ni mi. Èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀, bàbá ẹgbẹ́ ni mi. Èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe, àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ Ibo, láti ilẹ̀ Hausa, láti gbogbo ilẹ̀ Káàrọ̀ Òjíire, làwọn ènìyàn máa wá tán máa sọ pọ̀ pẹ̀lú mi, nítorí pé mo jẹ́ ènìyàn jankan. Nínú ayé, má jẹ́ ká wo nǹkan wọ̀nyí, ìjọba Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó rí nísinsìnyí, àwọn tó wà níbí nísinsìnyí, wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́. Wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé, tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ó jẹ́ mọ̀, àwa ni ìmọ́lẹ̀ Ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún. Àwa bí a tilẹ̀ jẹ́ agbo kékeré, a jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run. A jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run. A jẹ́ ẹni tí ó ní ìhìn rere. A jẹ́ ẹni tí ó ń fẹ́ bá Jésù dúró kí a ba lè bá Jésù jọba. Ní ìkẹyìn, ìpè tí Ọlọ́run ń pè ọ́ ni wípé kí wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́. Kí ó wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ Ọlọ́run. Kí ó wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ Ọlọ́run. Olúkò orí kejìlá, ẹsẹ̀ ìkejì lé lọ́gbọ̀n. Lúkò orí kejìlá, ẹsẹ̀ ìkejì lé lọ́gbọ̀n. Má bẹ̀rù àgbò kékeré, nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín. Àgbò kékeré ni yóò jogún ìjọba Ọlọ́run. O mọ̀ bẹ́ẹ̀. Àgbò kékeré, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì, àwọn tí wọ́n gba Olúwa gbọ́, àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi ra padà, àwọn tí a wẹ̀ nàmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, àwọn àgbò kékeré yìí, àwọn ni ó jẹ́ dídùn inú Ọlọ́run láti fi ìjọba Ọlọ́run fún. Ò ṣe dìde dúró, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó rọ̀ mọ́ àgbélébùú. Ó ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni, tí yóò fà ọ́ kúrò nínú ìjọba Ọlọ́run, wípé nínú àánú Ọlọ́run, nínú agbára Ọlọ́run yóò bá ọ ké wọn kúrò. Ó ṣe sọ fún Ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣẹlẹ̀, ìjìlèjà mímí lè mí, wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú Ọlọ́run, wípé ò ní fi Ọlọ́run sílẹ̀, ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ò ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ Ọlọ́run, ò ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ò ṣe sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́, ìkún omi lè dé, inú ni bíní lè dé, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀. Àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀, àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀, àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́, àwọn ènìyàn lè ṣe inú ni bíní. Ohunkóhun tí ìbá dé, ìjọba Ọlọ́run yìí sẹ́, mo fẹ́ débẹ̀, mo fẹ́ débẹ̀. Sọ fún Ọlọ́run wípé bó o bá tí ní ìgbàlà, bó o bá tí fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù, bó o bá ti bọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ò ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, ò ń fẹ́ wà pẹ̀lú Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé kó ràn ọ́ lọ́wọ́, kó fún ọ lóore ọ̀fẹ́, kó o bá lè jẹ olóòótọ́, kó o bá lè forí tì í títí dé òpin. Olúwa, díẹ̀ hali àwọn tí a ó gbàlà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí, nínú àwọn díẹ̀ tí a ó gbàlà, tí wọn ó bọ́ lọ́jọ́ ìdájọ́, tí wọn ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, tí wọn ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì, tí wọn ó wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀run rere títí láé láé. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin, yóò sì ràn ọ́ lọ́wọ́.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli ori ikesan o si fi ohun rara kigbe ile eti mi wipe mu gbogbo awon alase ilu sumo itosi olukuluku to nti ohun ija iparun le owo re ti kiyesi okunrin mefa jade lati enu ilekun oke wa ti wa ni hariwa olukuluku to nti ohun ija ipani le owo re okunrin kan ninu won si wo aso ogbon pelu iwo tadawa apowe ile egbe re won si wo inu ile won si duro leba pepe ide ogun olorun israeli si ti goke kuro lori kerubu eyi ti o ti wa si iloro ile o si pe okunrin na ti o wo aso ogbon ti o ni iwo tadawa apowe ile egbe re oluwa si wi fun pe laarin iluja laarin jerusalemu ki o si sami si iwaju awon okunrin ti n kedun ti won si n kigbe nitori ohun irira ti won se laarin re o si so fun awon iyoku le eti mi pe e tele la ilu lo e si ma kolu e ma je ki oju yin dasi pe ni e ma se saanu e pa arugbo ati omode patapata awon wundia ati omo kekeke ati obirin sugbon e ma se sumo enikan lara eni ti ami na wa e si bere lati ibi mimo mi pe ni won bere lati odo awon agba ti o wa ninu ile oluwa o si wi fun won pe e so ile na di aimo e si fi oku kun agbala na e jade lo won si jade lo won si pa eniyan ni ilu o si se nigba ti won pa won ti a si fi emi sile mo da oju mi bo ile mo si kigbe mo si wi pe oluwa olorun iwo apa gbogbo awon iyoku israeli run nipa dida irunu re jade sori jerusalemu o si wi fun mi pe aise dede ile israeli ati ti juda po gidigidi ile na si kun fun eje ilu si kun fun iyi ejo po nitori won wi pe oluwa ti ko aye sile oluwa ko riran bi o si se ti emi ni oju mi ki o da si be ni emi ki o saanu sugbon emi o san ona won pada si ori won ti kiyesi okunrin ti o wo aso ogbon ti o ni iwo tadawa le egbe re royin wi pe mo ti se gege bi o ti pase fun mi
2: iwe woli Ezekieli ori ikewa mo si wo si kiyesi ninu ofurufu ti o wa loke lori awon kerubu ohun kan han le ori won bi okuta safire bi iri aworan ite o si so fun okunrin ti o wo aso ogbon o si wi pe bo saarin keke labe kerubu si bu ikunwo eyin na lati agbede meji awon kerubu si fun won ka sori ilu na o si wo inu ile le oju mi awon kerubu si duro le apo otun ile na nigba ti okunrin na wo ile awo somo si kun agbala ati inu ogo oluwa si goke lo kuro lori kerubu o si duro loke iloro ile na si kun fun awo somo agbala na si kun fun didan ogo oluwa a si gbo iro iye awon kerubu titi de agbala ode bi ohun olorun olodumare nigba ti o n soro o si se nigba ti o ti pase fun okunrin ti o wo aso ogbon wipe fun ina lati aarin awon keke lati aarin awon kerubu o si wo inu ile o si duro leba awon keke kerubu kan si na owo re jade lati aarin awon kerubu si ina ti o wa le aarin awon kerubu o si mu ninu re o si fi si owo eni ti o wo aso ogbon eni ti o gba ti o si jade lo aworan owo eniyan si han ninu awon kerubu labe iye won nigba ti mo si wo kiyesi awon keke merin na ni ha awon kerubu keke kan ni ha kerubu kan ati keke miran ni ha kerubu miran iri awon keke na si dabi awo okuta berili bi o si se ti iri won awon mererin ni aworan kan na bi eni pe keke kan ti wa le arin keke kan nigba ti won lo won fi awon mererin lo won ko yi pada bi won ti n lo sugbon ibi ti ori ba poju si won a tele won ko yi pada bi won ti n lo ati gbogbo ara won ati ehin won ati owo won ati iye won ati awon keke funfun oju yi kaakiri keke ti awon mererin ni ti awon keke ake si won ti eti mi wipe keke olukuluku won si ni oju merin oju ekini oju kerubu oju keji oju eniyan ati eketa oju kiniun ati ekerin oju idi a si gbe awon kerubu soke eyi ni eda alaye ti mo ri leba odo kebari nigba ti awon kerubu si lo awon keke lo le egbe won nigba ti awon kerubu si gbe iye won soke lati fo soke kuro lori ile keke kan na ko yi pada kuro le egbe won nigba ti won duro won yi duro nigba ti a si gbe won soke won yi gbe ara won soke pelu nitori emi eda alaye na nbe ninu won ogo oluwa si lo kuro ni iloro ile na o si duro lori awon kerubu si gbe iye won soke won si fo kuro lori ile le oju mi nigba ti won jade lo awon keke wa le egbe won pelu olukuluku si duro nibi ilekun enu ona ila orun ile oluwa ogo olorun israeli si wa lori won loke
1: Èyí ni ẹ̀dá àlàyé tí mo rí lábẹ́ Ọlọ́run Ísírẹ́lì ní ẹ̀bá odò Kébárì. Mo sì mọ̀ pé kérúbù ni wọ́n. Olúkúlùkù wọn ní ojú mẹ́rin ní ọ̀kánkán. Olúkúlùkù wọn sì ní ìyẹ́ mẹ́rin àti àwòrán ọwọ́ ènìyàn wà ní abẹ́ ìyẹ́ wọn. Àwòrán ojú wọn sì jẹ́ ojú kan náà tí mo rí lẹ́bàá odò Kébárì. Ère wọn àti àwọn tìkára wọn. Olúkúlùkù wọn lọ ní ọ̀kánkán gan-an.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé wòlíì Ezekiel, orí ìkọkànlá. Ẹ̀mí sì gbé mi sókè, ó sì mú mi wá sí ẹnu ọ̀nà ilé Olúwa, tí ìlà oòrùn tí ó kọjú sí ìhà ìlà oòrùn. Sì kíyèsí, ọkùnrin 75 wà níbi ilẹ̀kùn ẹnu ọ̀nà. Nínú àwọn ẹni tí mo rí Jasania, ọmọ Asuri, àti Pelatia, ọmọ Benaya, àwọn ìjòyè, àwọn ènìyàn. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, àwọn ọkùnrin tí ń pète ìkànnì wọ̀nyí tí ó sì ń gbìmọ̀ búburú ní ìlú yìí. Àwọn tí ó wí pé kò súnmọ́ tòsí, ẹ jẹ́ kí a kọ́ ilé.
3: Ìlú yìí ni igbá, àwa sì ni ẹran.
1: Nítorí náà, sọtẹ́lẹ̀ sí wọn, ọmọ ènìyàn. Sọtẹ́lẹ̀, ẹ̀mí Olúwa sì balé mi. Ó sì wí fún mi pé, sọ̀rọ̀. Báyìí ni Olúwa wí, báyìí ni ẹ̀yin ti wí, ilé Ísírẹ́lì. Nítorí tí mo mọ olúkúlùkù ohun tí ó wá sí inú yín. Ẹ̀yin ti sọ òkú yín di púpọ̀ ní ìlú yìí. Ẹ̀yin sì ti fi òkú kún ìgboro rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, àwọn òkú yín tí ẹ̀yin ti tẹ́ sí àárín rẹ̀, àwọn ni ẹran.
3: Ìlú yìí sì ni igbá,
1: ṣùgbọ́n èmi ò mú yín jáde kúrò láàrin rẹ̀. Olúwa Ọlọ́run wí pé, ẹ̀yin ti bẹ̀rù idà, èmi ò sì mú idà wá sórí yín. Èmi ò sì mú yín kúrò láàrin rẹ̀, èmi ò sì fi yín lé àwọn àlejò lọ́wọ́. Èmi ò sì mú ìdájọ́ ṣe sí yín lára. Nípa idà ni ẹ̀yin ò ṣubú. Èmi ò ṣe ìdájọ́ yín ní agbègbè Ísírẹ́lì. Ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ìlú yìí kì yóò ṣe igbá fún yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jẹ ẹran láàrin rẹ̀, ṣùgbọ́n èmi ò ṣe ìdájọ́ yín lé agbègbè Ísírẹ́lì. Ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí ẹ̀yin kò rìn nínú àṣẹ mi, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò mú ìdájọ́ mi ṣẹ, ṣùgbọ́n ẹ̀yin ti hu ìwà àwọn kèfèrí tí ó wà yí yín ká. Ó sì ṣe, nígbà tí mo sọ tẹ́lẹ̀, Pelatia ọmọ Benaya kú, mo sì dojúbolẹ̀, mo sì fi ohùn rara kígbe, mo sì wí pé, Olúwa Ọlọ́run, ìwọ á ṣe àṣetán ìyókù Ísírẹ́lì bí? Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, àwọn ará rẹ, àní àwọn ará rẹ, àwọn ọkùnrin nínú ìbátan rẹ, àti gbogbo ilé Ísírẹ́lì pátápátá, ni àwọn tí àwọn ará Jerusalemu ti wí fún pé, ẹ jìnà sí Olúwa, àwa ni a fi ilẹ̀ yìí fún ní ìní. Nítorí náà, wípé, báyìí ni Olúwa Ọlọ́run wí, bí mo tilẹ̀ ti ta wọ́n nù réré láàrin àwọn kèfèrí, bí mo sì ti tú wọn ká láàrin ilẹ̀ púpọ̀, síbẹ̀, èmi ò jẹ ibi mímọ́ kékeré fún wọn ní ilẹ̀ tí wọn ó dé. Nítorí náà, wípé, báyìí ni Olúwa Ọlọ́run wí, pé èmi tilẹ̀ kó yín kúrò lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè,
3: èmi ò sì kó yín jọ
1: láti ilẹ̀ tí a ti tú yín ká sí, èmi ò sì fún yín ní ilẹ̀ Ísírẹ́lì, wọn ó sì wá síbẹ̀, wọn ó sì mú gbogbo ohun ìríra rẹ̀ àti gbogbo ohun èérí rẹ̀ kúrò níbẹ̀, èmi ò sì fún wọn ní ọkàn kan, èmi ò sì fi ẹ̀mí tuntun sínú yín, èmi ò sì mú ọkàn òkúta kúrò lára wọn, èmi ò sì fún wọn ní ọkàn ẹran, kí wọn lè rìn nínú àṣẹ mi, kí wọn sì lè pa ìlànà mi mọ́, kí wọn sì ṣe wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi, èmi ò sì jẹ́ Ọlọ́run wọn. Ṣùgbọ́n bí ó ṣe ti àwọn tí ọkàn wọn rìn nípa ọkàn ohun ìríra àti ohun èérí wọn, èmi ò ṣe san ọ̀nà wọn sórí ara wọn, ni Olúwa Ọlọ́run wí. Àwọn kérúbù sì gbé ìyẹ́ wọn sókè pẹ̀lú àwọn kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. Ògo Ọlọ́run Ísírẹ́lì sì wà lórí wọn lókè. Ògo Olúwa sì gòkè lọ kúrò láàrin ìlú náà, ó sì dúró lórí òkè ńlá tí ó wà ní àìlà ọrùn ìlú náà. Lẹ́yìn náà, ẹ̀mí gbé mi sókè, ó sì mú mi wá sí Kádíà lé ojúran nípa ẹ̀mí Ọlọ́run sọ́dọ̀ àwọn tí ìgbèkùn. Bẹ́ẹ̀ ni ìran tí mo rí lọ kúrò lọ́dọ̀ mi, mo sì sọ gbogbo ohun tí Olúwa ti fi hàn mí fún àwọn tí ìgbèkùn.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọmọ bíbí yín kan ṣoṣo, sí ayé láti kú fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kú lórí igi àgbélébùú, wípé nítòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. A bẹ̀ yín wípé ẹ ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, ki okan wa ki o tewo gba oro yin ki a si fi igbagbo gba ohun gbogbo ti okan wa ninu oro yin loruko Jesu anbe yin o pe nibi kibi ti ese ba sapamo si ninu okan ninu iwa ninu ile anbe yin o pe gbogbo nkan yin ni o le jade pelu agbara emi loruko Jesu we pe a o di ominira e o to wa sile e o gba wala igbesa aye ti o yi omo olorun e o fun olukoloko wa loruko Jesu e se wa loju lati ri ohun ijile ninu oro yin ama we pe e ti gbo we pe e o si se fun wa loruko Jesu Christ Oluwa wa ni isisiyi a nfe ko eko oro olorun torodo lelori agbelebo ati igbala wa agbelebo ati igbala wa ninu Isaiah ori iketa leni adota lati ese ikerin si ese ikefa oni looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo ṣugbọn awa ka si bi eni ti ana ti a lu lati odo olorun ti a si pon loju ṣugbọn asa ile ogbe nitori ire koja wa apa ile ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mo wa lara da gbogbo wa ti sina kiri kiri bi agutan olukuluko wa tele ona ara re olowo si mu aise dede wa gbogbo pade lara re ninu maje mo titun ni petero kini ni astinka ori keji petero kini ori keji ese ikerin le logun eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi yini lori igi agbelebo pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amoyin lara ada bi a ba nso nipa agbelebo ki se wepe igi ti Jesu ku lori igi ti Jesu ku nikan la nsoro re bi a ba nso nipa agbelebo yi ti o je ogunagbongbo fun igbala enikokan wa a nso nipa ijiya Kristi nipa ijaporo Kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni iku oro ti a nso nipa re yi eyi ni iku oro Jesu Kristi lori igi agbelebo ko se si rara nitori ati sotele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli daradara o ri we pe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iku Jesu ati le so wi pe se ni okan Jesu Kristi mogi bi o ba wo Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a n so nipa agbelebo ati igbala wa wipe ki n se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Kristi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wi pe bi amotele olorun ohun ti a ti so tele wi pe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile o ranti we pe awon oro won yi ni Jesu Kristi lo wa wa nigbati o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi nfi mi rerin eleya won yo shoti ete won mi ori won pe je ki o gbekele olowa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si yi ni bi won ti nse eleya Jesu nitori we pe o ku ikoro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese we pe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyin toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri ewe pe o sele lori igi agbelebo eyi ni o nje ki awa ti agbagbo ninu Jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mo ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyi ni o je ki a mo we pe ohun ti agbagbo ki se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti asimose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki atun wo ikan ninu akosile ti ati se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalem won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi yi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sopo re gege bi eniyan ti sopo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta n pe Jesu ni omo bibi olorun kan soso o wa n so fun awe pe awon omo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso won si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyi n toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso Jesu alailese alailaboko eni mimo alailaba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o sese fun enikan lati sanwo irapada re iti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dan dan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi tin je ki oye wa pelu imise mi Olorun orin Dafidi ori ikokan dini adota orin Dafidi ori kokan dini adota lati ese ikefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si ni lori to be to je we pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti o na fun irapada wa yi la fi nko lorin we pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba tin bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa o ru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri we pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mu kuro ni igbesi aye re awo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikanmogi Kristi ni Calvary igbala nipase ikanmogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun Olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko tempili awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon ni hi la nso fun wa we pe bo se ti Jesu Kristi ni we pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun Olorun yi je we pe ebo yi je itewogba lodo Olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keje ti a ti ka tele ki a tun ka lekan si Peteru kini ori keje ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o so fun wa pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Christi o ru fun wa lori igi agbelebo eni o jewo pe Jesu di aropo fun enikokan wa o wa so we pe bi o ba jebe we pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ni ese ikerin lelegun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa so fun a we pe nipa ina Jesu yi kan na ni amowa larada ni Corinthi kini ori karun ese ikeje Corinthi kini ori karun ese ikeje nitori na emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori atifi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori atifi ire koja wa ani Kristi rubo fun wa bi aban so nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi abada ilaye koja ni ise lodi si ofin ti ati fun wa an pe ohun ti a se yi ni ire koja we pe ati fun wa ni ofin ati fun wa ni ilana ati fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi a ba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin olorun ohun ti a si se yi ni a n pe ni ire koja ṣugbọn ire koja yi o tun ni itumo miran eyi ni a ri ninu Exodus ori kejila ni ese ikejila ati ese iketala ranti ohun ti a n se agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa ire koja nitori o so wepe ati fi Kristi ire koja wa ati fi rubo fun wa ninu Exodus yi ori kejila ese ikejila oni nitori emi o la ile Egypt ja li oruna emi o si kolu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eranko ati lara gbogbo orisa Israeli li emi o si se idajo emi li Olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a nso nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje olorun sugbon olorun fun ara re nigbati o n koja ni Egypt ti o si n fi iya ese won je won o wa n so fun awon omo Israeli we pe ki awon wonyi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so we pe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo we pe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin olorun koja bi o ba wo Jesu yo di ire koja fun o nipa we pe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja àti ìjì ayérayé pẹ̀lú yóò rí ọkọjá lórúkọ Jésù. Kí a lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ àti òye nínú ohun tí a kà yìí nípa ìrékọjá ní Egypt pẹ̀lú àwọn ọmọ Israeli. A wo ohun méje tí a kọ́ nípa ìrúbọ ìrékọjá náà. Bí a ti ń wo àwọn ohun méje yìí, kí ó yé wa wípé àwọn nǹkan wọ̀nyí ni a fi ń ṣe ẹ̀kọ́ kọ́ nínú ohun tí Jésù tó ti ṣe fún wa. Ìkíní, ìrúbọ kan ṣoṣo náà ni a ṣe fún ìgbàlà gbogbo àwọn ọmọ Israeli. Ní alẹ́ ọjọ́ yìí tí a ti sọ fún wa wípé kí wọ́n fi ẹran yìí rúbọ, wípé bí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Ìrúbọ kan ṣoṣo tí a ṣe yìí ló fún gbogbo wọn ní ìgbàlà. Bákan náà ni ìrúbọ Jésù Kristi kan ṣoṣo tí ó ti ṣe níbi ẹgbà ọdún sẹ́yìn tàbí ẹgbàjì ọdún sẹ́yìn. Ìrúbọ kan yìí ni ó wà fún gbogbo àgbáyé. Ìkejì, ìrúbọ kan ṣoṣo yìí tó fún tolówó, ti tálákà, ti ọ̀mọ̀wé, ti púrúntù. Ó yẹ kó yé wa wípé ọ̀nà ìgbàlà kò pé méjì. Ọ̀nà àti bá Ọlọ́run làjà kò pé méjì. Ọ̀nà láti lọ sọ́run, láti gbé pẹ̀lú Ọlọ́run kò pé méjì. Ó ní kí a wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ó ní ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àbá jẹ́ olówó tàbí ajẹ́ tálákà, ọ̀mọ̀wé ni wá ni tàbí púrúntù. Bí a bá sá àti gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa, a ó rí wípé ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ àti ìjẹgàba ẹ̀ṣẹ̀ lórí wa gbogbo rẹ̀ ni yóò kúrò lórúkọ Jésù. Ẹ̀kọ́ kẹta tí a rí kọ ni wípé ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù kíkún ní ìgbà náà. Kì í ṣe wípé nígbà tí a ti ta ẹ̀jẹ̀ yìí sílẹ̀, ìgbàlà tí wọ́n ní kò tó. Nítorí bẹ́ẹ̀, wọ́n láti ṣe ohun mìíràn bíi kí wọ́n lọ wá omi láti wẹ ojú, wẹ ẹsẹ̀, wẹ ọwọ́, wẹ ẹnu. Ó ní rárá. Ó ní ẹ̀jẹ̀ yìí kan ṣoṣo tí a ta sílẹ̀ ló fún wọn ní ètùtù kíkún fún ẹ̀ṣẹ̀ wọn. Ìkẹta àbí ìkẹrin nísinsìnyí, àmúyẹ tí àìgbọ́dọ̀ lo ìwúkàrà àti ìbùnwọ́n ẹ̀jẹ̀ àti wíwà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ náà, ó jẹ́ nǹkan kan náà fún olúkúlùkù wọn. A sọ fún wọn wípé àìgbọ́dọ̀ má ṣe, ó wà lórí wọn. Wípé ní gbogbo ọjọ́ yìí wọn kò gbọdọ̀ lo ìwúkàrà. Ìwúkàrà yìí ni ó ń ṣe àpẹẹrẹ ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń sọ fún wa wípé bí a bá wà ní àìwúkàrà, a ní láti ronú padà kí a kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. A sì tún sọ fún wa wípé ìrònú padà nìkan kò tó. A ní láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí Jésù tí ó ta sílẹ̀ fún wa. Ìkarùn-ún, wọ́n bọ́ lọ́wọ́ ikú. Nítorí pé ọ̀dọ́ àgùntàn gba ikú wọn kú. Ọ̀dọ́ àgùntàn yìí jẹ́ arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. A sọ fún wa nípa Jésù Kristì wípé ó jẹ́ olùgbàlà wa. Ó jẹ́ ọ̀dọ́ àgùntàn tí a pa. Ó jẹ́ arọ́pò fún wa, arọ́pò tí kò ní ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi jẹ́ kí ó yí ọ wípé kò sí ẹnì kankan, yálà nínú ilé ìsìn tàbí ní ìgboro, tí ó lè gbà ó kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá nílò arọ́pò, arọ́pò yìí láti jẹ́ ẹni tí kò ní ẹ̀ṣẹ̀. Nítorí wípé ẹlẹ́ṣẹ̀ kan kò lè ru ẹ̀ṣẹ̀ ẹlòmíràn. Bí ó bá máa gba ìdájọ́, ìdájọ́ ẹ̀ṣẹ̀ tirẹ̀ ni yóò gbà. Ṣùgbọ́n Jésù Kristì tó jẹ́ ẹni pípé, ẹni mímọ́, ẹni tí ó lábàwọ́n, òun ni ó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa. Nítorí wípé òun ò nílò láti ru ìdájọ́ tàbí láti gba ìdájọ́ kankan nítorí ẹ̀ṣẹ̀ tirẹ̀, nítorí òun kò ní ẹ̀ṣẹ̀. Ìkẹfà, ìrúbọ pípé tó jẹ́ ìtẹ́wọ́gbà yìí ló tú olúkúlùkù àwọn ọmọ Ísíráẹlì sílẹ̀ nígbà náà kúrò nínú ẹrú ìṣèrò wọn. Ìrúbọ pípé ti Jésù náà ló tú wa sílẹ̀ kúrò nínú ìṣèrò kíkorò ẹ̀ṣẹ̀, ló já àjàgà ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn wa. Ìkeje, àwọn ọmọ Ísíráẹlì tí a ń sọ nípa rẹ̀ ní ìgbà náà, wọ́n di òmìnira pátápátá. Tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn kò tún padà sínú ìṣèrò Egypt mọ́. Nígbà tí a bá gbà wàhálà, tí ẹ̀jẹ̀ Jésù tí ó ṣiṣẹ́ ribiribi ní ìgbésí ayé wa, ti a si ni igbagbo wepe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wepe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura wepe iru ominira yi ati agbara ti bo lowo ese ki olorun ma sai fun enikokan wa o so fun wa nitori na wepe iku ifa eni robo ti jesu ko fun wa on lo fun wa ni idariji ese on lo fun wa ni ominira kuro lowo ese asidi ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki aran ti wo pe agbelebo jesu lo mu wa bori ese gbogbo irubo jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu ipalara jesu lo fun wa ni idariji ati iwenomo iku re lo fun wa ni iye iponju jesu lo fun wa ni isodotun ati iwa mimo irora re lo fun wa ni itura ina jesu lo fun wa ni ilera ijiya re lo si fun wa ni isegun bi o ba nfe isegun isodotun iwa mimo iye nipekun idariji iwenomo igbala toto ohun ti onilo gege bi enikan ni lati gba jesu kristi gbo eni ti o ku fun wa lati ko ese wa lo bi o ba ti gbagbo o ri wipe igbala ti an so yi yo ti je tire sugbon bi o ba ti gbagbo aye wa anfani wa fun o lati pe jesu ti o ku fun o ti o je aropo re yo si dariji o loroko jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi kristi ni Calvary igbala nipase ikomogi kristi ni Calvary o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba wa si lesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wepe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti jesu kristi ti o ti ra fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi a tin ka awon ese olorun ti a o ma kayi ni ki o ma fi iye ba lo lati wo bi a tin daruko igbala ki o si ma wo ni kookan ohun ti iwe mimo npe ni igbala nitori won pe opo lo nso we pe a ti gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kookan ise awon aposteli ori kerin ese ikejila oni ko si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o ntan ara re je nitori wo pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun eyi ni angeli nso fun Joseph nigbati ori we pe Maria loyun lati owo emi mimo oni yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wipe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so eyi ki se igbala ti an soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wa la o gba wa la kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu titu orikeji ese ikokanla ati ikejila anwo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala titu orikeji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise esin wa lo mu igbala wa ki se wepe abimi si lesin yen lo mu igbala o nitori wepe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa ki se ise esin wa lo mu igbala wa ki se wepe abimi si lesin yen lo mu igbala o nitori wepe ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan olowo ni talaka ni omowe ni porontu ni fun gbogbo eniyan ki se eko ti ako ni ile iwe ki se aso ti an wo sara ki se awon ojuse ti an se ninu ile isin lo fun wa ni igbala oni nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o nko wa pe ki a se aiwa bi olorun ati ife ko fe aye ati ki a si ma wa li aire koja li ododo ati ni iwa bi olorun ni aye isisin yi ori ohun ti a ko si we pe ki a wa ni aire koja bi a ba ti fi Kristi robo fun ati o je ire koja wa nigba na yo fun wa ni agbara lati gbe igbese aye otun igbese aye ododo ilana ti olorun si la sile ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja a o gbe igbese aye wa ni iwon tun won si oni a o wa ni aire koja e je we pe a o gbe igbese aye ododo tabi ni ede miran a o wa ni iwa bi olorun ninu aye isisin yi awon atanije ma nso fun awe pe ko seni to le gbe igbese aye iwa bi olorun ninu aye ti a wa yi sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada o sese fun awon ti a ti gbara lati gbe iru igbese aye be ese ikerinla eni ti o fi ara re fun wa ki o ki o le ra wa pada ira pada kuro ninu ese gbogbo ki se ese pupo tabi ese die yo ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo ewe numo la npe be fun ara re fun ini ohun ti kara re awon onitara ise gbogbo ni ohun ti a ti ka won yi o je ki o ye wa ohun ti a npe ni igbala sugbon ki a tun ma se alaye ju be lo lori ohun ti a npe ni igbala o ye ki a bere ibere kan kini atile npe ni igbala je ki akoko wo ohun ti ki se igbala na bi a ba wo ohun ti ki se igbala awon ti o gbe aye deru iriri esin lowo ti won fi npe igbala yo ye won wi pe won nilo igbala to to ti bibeli nso fun wa nipa re ikini igbala ki se wi pe a je elesin lai ni iwa mimo igbala ki se wipe a ti se iribomi lai ni iwenumo ti okan bi a ba ri wipe ese si wa ni igbese aye wa bi o tile je wipe a je elesin a n lo si ile esin tabi a ti re wa bomi yala ni bi omo kekere tabi bi agbalagba bi a ba ri wipe a o ti ni iwenumo okan igbese aye wa kun fun ese o ye ki o ye wa wipe a o ti ni igbala ti olorun soro re ikeji ki se wipe mo beru olorun awon elomirin a ma so fun awe pe ah mo beru olorun popo eru olorun ba mi ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì wá rírì nítorí bẹ́ẹ̀ bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí ó fi ń ṣe ìgbàlà tí ó rò wípé o ti ní ìgbàlà ó ní ò sàn ju àwọn ẹ̀mí èṣù lọ bí o bá sì sàn ju àwọn ẹ̀mí èṣù lọ ó dájú wípé ìwọ àti èṣù àti àwọn ẹ̀mí èṣù ni ó lo ayérayé nínú ọ̀run àpáàdì wo jacobo orí kejì jacobo orí kejì ẹsẹ ìkọkàndínlógún ó ní ìwọ gbàgbọ́

pẹ́rẹ́ ó rí pupa ojú mi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ 11. Matthew orí kìíní ẹsẹ̀ 11. Sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ́ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni à ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni à ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀ kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ bí tí o bá ti ronú pọ̀dà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run lájà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run lájà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì orí 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ. Ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kì í ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kì í pẹ́, nítorí wípé ó ṣeé ṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Job ṣe ń sọ fún wa. Wo Job orí ogún ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nù mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀. Ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan. Ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni. Ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ayọ̀ tí wà títí, ayọ̀ tí bá ní kálẹ́, ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn, èyí ni ayọ̀ ìgbàlà. Tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì tí ó ń gbàdúrà níhìn-ín, ó ti ní ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù nítorí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó padà sínú àgbèrè, ó padà sínú èké irọ́ pípa, ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. A sì sọ fún wa wípé ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́, tó bá kọ̀ ọ́ sílẹ̀, ni yóò rí àánú gbà.
nitori wepe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele ohun lo se wa ngbadura wepe olorun ni toto mo mo wepe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi ile awemo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o nigba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to to ni yiwe pe oni lati jewo oni lati ko sile lai bo onkohun mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si fuju egbon owu lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa so fun awe pe mu ayo igbala re pada tomi wa mo ti padanu re sugbon mu pada tomi wa ki ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni ani igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi oni ton je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori o ni anfani ati gba idariji o ni anfani ati ni igbala sugbon nitori wepe o ndimo nitori wepe o nse agabagebe nitori wepe o ndagunla eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to n pa wa lo ku yi to n pa wa ko lo yi o ni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi o ni igbala ti a n so nipa re yi ti a tete ko bere si so lati odo oluwa o je eyi ti jesu kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je tire mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je tire yo je tire loruko jesu anwo nisinsinyi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje kristi eje kristi se iyebiye lati we ese wanu eyi ni jesu fun ara re lo so fun wa ninu matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje ewure tabi oboko sugbon so wipe fun awon ti won gbe ni maje mo titun leyin ti jesu kristi ti o ti ko fun wa o ni eyi li eje mi ti maje mo titun
ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni wo pe amu ese re kuro o wa nso wo pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo Oluwa o nso fun o wi pe eje Jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori iketa Romo ori keta ese iketa le logun Romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo Olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo Olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abi mi silesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese karundinlogbon eni ti Olorun ti gbe kale Jesu Christi ti Olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora Olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan sosho ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikeji le logun Eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na ibaje olori alofa funra re ibaje awon omo lefi ibaje awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo Olorun eyi ni a fi so fun a wi pe o fe re je ohun gbogbo ati eniyan ati ohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori igi agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Oluwa yo se fun o loruko Jesu eje Jesu lagbara tobe lati pa gbogbo ese re
Jésù lágbára tó bẹ́ẹ̀ láti ṣe ìwẹ̀nùmọ́ ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo àbàwọ́n, gbogbo ẹ̀gbin, gbogbo àléébù, gbogbo àbùkù tó wà ní ìgbésí ayé rẹ. Kò sí ọṣẹ àbòfọ̀ kan láyé tó lágbára tó sì nípá tó ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìbùwọ̀n ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run yóò wẹ̀nù. Ọlọ́run yóò dá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, yóò dà wọ́n sínú òkun ìgbàgbé rẹ̀. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ìbáṣe ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ àgbèrè ni, tàbí ẹ̀ṣẹ̀ panṣágà, tàbí ẹ̀ṣẹ̀ olè jíjà, tàbí ẹ̀ṣẹ̀ fàyàwọ́ ṣíṣe, tàbí ẹ̀ṣẹ̀ jìbìtì, tàbí ìwà ìbàjẹ́ gbogbo. Ó ṣeéṣe kó jẹ́ ìjà jíjà, sìgá mímu, igbó mímu, ọtí mímu, tàbí tẹ́tẹ́ títa ní tirẹ. Ó ṣeéṣe kó jẹ́ ìbọ̀rìṣà, ó sì ṣeéṣe kó jẹ́ wípé òrìṣà tirẹ ní àwọn òkú ẹ̀gbẹ́ tí o sọ wípé o máa yí ẹ̀yìn wọn padà. O sọ àgbà ilé tí ó ti kú, o sọ wọ́n di òrìṣà tí a ń sin, o sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀bọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni Ọlọ́run fẹ́ dáríjì ọ́ bí o bá lè wá sí ẹsẹ̀ àgbélébò lónìí pẹ̀lú ìgbàgbọ́ rántí wípé o ti kú fún ọ kí o bá lè ní ìyè. A dá a lẹ́jọ́ kí a lè dá ọ láre, a kàn ọ́ mọ́gi kí a lè tú ọ sílẹ̀. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gbà ọ́ là lọ́fẹ̀ẹ́. Bí o bá wá, bí o bá gbàdúrà, bí o bá tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, yóò fún ọ ní ìgbàlà, yóò sì fún ọ ní ìṣẹ́gun, ó sì lè wà pẹ́ títí pẹ̀lú Ọlọ́run ní ayérayé. Nísinsìnyí bí o ti lọ láti gbàdúrà, Ọlọ́run rán wa létí pé kí a wò ó. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ, bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, dìde lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú, tó kó ọ lẹ́rù, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí o mú o kúrò, rántí wípé ẹ̀jẹ̀ Jésù lè àti ta sílẹ̀. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá. Ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má ba ṣègbè, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀, ó ní ẹ̀jẹ̀ yìí ni ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Ó ní àwa ó ṣe là, àwa ó ṣe bọ́, àwa ó ṣe kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Bí a kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí, ó ní kí o ké pe Ọlọ́run. Ó ṣetán láti gbà ọ́ là, ó ní ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Gbàdúrà ké pe Olúwa. Àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, ó ní bí a bá dákẹ́, tara wa bá wa dákẹ́. Bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, a ò lè ṣe rere, ṣùgbọ́n bí a bá jẹ́wọ́, bí a bá kọ̀ ọ́ sílẹ̀, ó ní nígbà náà ni a ò lè rí àánú Ọlọ́run gbà. Ṣé o fẹ́ àánú Ọlọ́run? Ṣé o fẹ́ ìgbàlà tòótọ́? Ṣé o fẹ́ kí a mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò? Ṣé o fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run? Ṣé o fẹ́ ìwẹ̀nùmọ́ láti òkè wá? Ó ní kí o ké pe Olúwa. Ké pe Olúwa, nítorí wípé Jésù Kristì ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa, kí o bá lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, má bò wọ́n mọ́lẹ̀ o. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn, ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè, ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrin jọ, ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà, ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani, ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà, tàbí olè jíjà, tàbí fàyàwọ́. Ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́, ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ. O sì ń lọ sílé ìsìn, ó ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ wọ́n ti kọjá lọ, kíyèsí gbogbo wọn di ọ̀tun. Ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun, àbí o ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà, ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́, ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà? Ṣé o jẹ́ ẹ̀kan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹbọ káàkiri, o ń ṣe sàárà fún àwọn òrìṣà? Ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí o jẹ́wọ́ fún Ọlọ́run. Bójẹ́ sìgá, bójẹ́ ọtí, bójẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kó ọ lẹ́rú, ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà Ọlọ́run, ìsọdọ̀tun, ìwẹ̀nùmọ́, agbára máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí o lè wọ inú ayé rẹ. Gbàdúrà láinú rẹ, kí o gbàdúrà, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ kí ìgbàlà tòótọ́,
igbala ti muni lati aye lo si orun ki o je tire.

go ile ikeyin yi yo po ji o ti isaju lo li olowa awon omo ogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowa awon omo ogun wi ohun ti olorun so nihi ni wepe awon omo israeli won pe jopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi abaji omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oji ole bi o ba je pepe ni toto ni eni kokan wa ti a wa ni idapo oji ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi iye si ohun ti a nka oro ti a pe ni paapaa o nso fun awe pe nigba ti ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe layika wa nisisiyi a n pada sinu Hebrew ori ketala ese ike ese ikokanlelogun a n wo ipa keta ninu eko wa ailabawon ati iwa bi olorun kini adura ti aposteli ti o n gba fun awon oluka episteli ti o koranse si won wo o ni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wipe ki a se eni pe ati nipa wipe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin wipe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura wipe ki olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a n pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri olorun lojukoju o n so pepe o salaye ohun to n so fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa.
di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa se aladogbo ni ise wa se ara ile wa ni ise wa se oko tabi se aya ise wa se enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a pe ni pepe niyi wepe amo ife olorun iwo ko gbodo jale yi ni ife olorun iwo ko gbodo soju kokoro yi ni ife olorun iwo ko gbodo sonko ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a pe ni pepe ikini awon ti o ni ise re gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba ni waju re niwon bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a se se ohun ti o se itewogba ni waju re eyi ni a pe ni pepe o ni a n se nipase kristi eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se o ni bi a ba gbẹkẹle Ọlọrun ti agba Jesu Kristi bo ti eje re ti o wẹ wa nu o ni yo je nipa ti Jesu Kristi o wa nso wo pe ise riri be ati pepe be ati ise to je ti o gba be yo mu ogo wa fun Ọlọrun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti Ọlọrun ti se iru ise isodotun isodi mimo be ase pe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti a nso nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo eje ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun awe pe emi o ma rin irin mi pelu ogbon li ona pipe nigba wo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe ohun tun so fun ani we pe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju Ọlọrun lati oke ti o wo ohun ohun o ma rin ohun o ma so ohun o ma se gbogbo ise ninu ile pelu okan pipe aya pipe emi ki yo gbe ohun boboro si waju mi emi ki o gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki o gbe won si waju mi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se fun wa ki a le je pepe ti a n gba ladura ninu eko ti a n ko loni bi abaje eni ti o fara mo oro Ọlọrun ti a si mo wepe ko si ohunkohun to soro fun Ọlọrun lati se a o mo wepe ohunkohun ti Ọlọrun ba pa lase wepe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti n so ki a wo Efesu ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan funi bi apostoli awon miran bi woli awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni Ọlọrun se fun wa ni awon ti won ko wa ni eko ro Ọlọrun awon ti won dari wa awon ti won je ki a mo ofin Ọlọrun ati ife Ọlọrun ki o ba le se wa pe pelu awon eko ti a n gbo Kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re
ti a sin ko olukuluku eniyan ti a sin ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki aran ti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o gbe ninu wa ni pipe yi ni o sese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila oni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi nki yin o nfi iwa ya ija gbadura ni gba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun en je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife Olorun ni ekunrere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise Olorun ni ninu Timothy Ukeji ori keta ese ikerin din logun ati ese iketa din logun gbogbo iwe mimo ni o ni imisi Olorun ti o si le re fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni Olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro Olorun bi o ba je eni ti ki ka oro Olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori wo pe nigba ti a ba ka oro Olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri Olorun yo fi han wa ise ti eje Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri Olorun mu ninu adura wa ati wo pe nigba ti a ba si lo siwaju Olorun lati gbadura eje Jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti nlo sile ikini ni ari ninu orin dafidi ori ketadinlogoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia le opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife Olorun alaafia ati diduro gege bi omo Olorun oni ki a ma faramo ke ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ke ma je ki awon ore koriko san wa ki o je awon ti o dagun la oro Olorun awon ti o so wepe mo mo pe won o pe mo mo wepe eleyi o da sugbon eyan ni mi o kin so Olorun oni ki a ko iso iru awon eyan be ki a ko sile oni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin oni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipeni nija wepe Olorun ti o fun arakunrin yi ni ore ofe Olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife Olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju Olorun o sese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi ti nreti irun kan wonyi, emura giri, ki aba le ba anyi li alaafia, li ailaba won, ati ailabuku li ojure. Ori wepe, o meji ti atenomo loni, alaafia, ati ailaba won, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola oni ki a dimu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori wipe Jesu Kristi o pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin Kristi ebi Olorun bi eyin ti nreti bibo Jesu iru nkan wonyi emura giri ki a ba le ba yin li alaafia alaafia pelu Olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa li ailaba won ati ailaboku ni oju re mo gbagbo wepe bi a ba gbadura tokan Olowa yo se nkan won yi fun aloruko Jesu nje Olorun alaafia
ẹni tí mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa Jésù kí o mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀ kí a máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà kí a máa fi ìgbà kankan ṣe ohun tí kìí ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run kí a máa ṣe ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé. Mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa ìrìn ẹsẹ̀ wa ọ̀rọ̀ ẹnu wa ohun gbogbo tí a ń ṣe kí o máa mú ògo bá Ọlọ́run Olúwa wa àti bàbá wa. Ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run ìwọ tó tí ì nígbàlà ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà nínú ìbálàjà pẹ̀lú Ọlọ́run níbẹ̀ ni àlàáfíà wà. Bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ o ní ìdálẹ́bi o jẹ́ ọ̀tá Ọlọ́run ó yẹ kí o lè gbàdúrà kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o lè wẹ̀ ọmọ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o mú àwọn ẹ̀gbin àwọn ẹ̀ṣẹ̀ àwọn èrí àwọn ìdálẹ́bi àwọn ohun tí ó so mọ́ ọ tí kò jẹ́ kí o ṣe ìfẹ́ Ọlọ́run kí o mú wọn kúrò ní ìgbésí ayé rẹ. Ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè wẹ̀ ọmọ ó lè ṣe ọ pé ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè mú ìdálẹ́bi kúrò ó lè jẹ́ kí o bá Ọlọ́run lájà bí o bá gbàdúrà tọkàn tọkàn tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ìdálẹ́bi yóò kúrò ọ̀tá láàrin ìwọ àti Ọlọ́run yóò kúrò ògiri ìkélé ni tí ó ya ìwọ àti Ọlọ́run a ó bí lulẹ̀ ó sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí ó má sí ìdálẹ́bi kankan nínú ọkàn rẹ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí o di ẹni ìgbàlà kí o bá Ọlọ́run lájà kí o jẹ́ ti Ọlọ́run nítòótọ́ rántí wípé lẹ́yìn tí o bá ti ní ìgbàlà ìṣísẹ̀ kan ìrírí kan tún dúró dè ọ́ èyí ni ìsọdimímọ́ ìsọdọ̀tun nínú ọkàn pé kí a mú gbòǹgbò ògbólógbò ẹ̀ṣẹ̀ kí a mú kúrò nínú ọkàn rẹ kí a ṣe ọ́ pé kí a wẹ̀ ọmọ kí àlàáfíà Ọlọ́run kí o máa jọba nínú ọkàn rẹ kí o lè máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ pẹ̀lú àwọn àna rẹ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ àwọn tí ẹjọ́ wà ní ìṣọ̀kan náà àwọn tí wọ́n ń ṣe núnibíni sí ọ àwọn tí wọ́n ń ṣe ṣíọ̀ sí ọ kí o lè ní àlàáfíà pẹ̀lú wọn ó ṣeéṣe nítorí wípé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa òun á mọ àwọn ọ̀tá rẹ̀ pàápàá kí wọn kí ó wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀ gbàdúrà wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ àtọ̀runwá iṣẹ́ abẹ àtòkèwá iṣẹ́ abẹ oore ọ̀fẹ́ kí o ṣe ọ pé nínú iṣẹ́ rere gbogbo nínú ìfẹ́ rẹ̀ láti máa ṣe ohun tí ó yẹ fún ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nípasẹ̀ Kristi nígbà gbogbo kí gbogbo ayé rẹ gbogbo ìwà rẹ gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ gbogbo tí ó ń ṣe kí o lè máa mú ògo àti ọlá àti ìyìn bá Ọlọ́run tí ó gbà ọ́ tí ó sì sọ ọ́ di mímọ́ bí o bá gbàdúrà ó dájú wípé yóò ṣe fún ọ.